Dáfídì fi kọrú ọ̀rọ̀ báwọn yìí. Torí àwọn ẹlẹ́rìí èké dédé dìde sí Dáfídì lọ́dún ọ̀hún. Àwọn ènìyàn parọ́ mọ, wọ́n jẹ́rìí èké sí Dáfídì. Ogun tó súnmọ́ Dáfídì tímọ́tímọ́, ó fẹ́ dojú Dáfídì bolẹ̀. Ọwọ́ ọ̀tún Dáfídì, ẹni Dáfídì gbẹ̀mílé tó gbọ́kànlé. Ẹni yẹn ó dẹ̀ pàdí ọ̀rẹ́ dà, ó bẹ̀rẹ̀ sí ní gbógun ti Dáfídì. A rí lára àwọn ọmọ ẹ̀yìn Dáfídì tí wọ́n lọ paradà, tí wọ́n papọ̀ báwọn ọ̀tá Dáfídì. Dáfídì rí ìfinisẹ̀sìn yìí, ó rí ọ̀dàlẹ̀ yìí, ó ké, ó pariwo pé Olúwa má ṣe pa inú rẹ mọ́, Ọlọ́run ìyẹn mi. Àwọn ẹlẹ́dàn ti ya inú wọn sí mi, wọ́n sì fi ara sọ̀rọ̀ èké sí mi o. Ó pariwo síta ní verse 3, ó ní wọ́n sì fi ọ̀rọ̀ ìríra yí mi káàkiri, wọ́n sì ń bá mi jà láì nídìí. Ṣẹ̀wárí, Dáfídì ní agbára o láti gbé ọkọ̀ àwa àti onírúurú ìjà ogun láti lọ fi fèsì àwọn ọ̀tá rẹ̀. But ogun yìí kò fẹ́ firú ẹ̀ ṣe, kò fẹ́ lọ jà with physical weapon. Ó wá kú belief, ó dẹ̀ rò pé

ọkọ rẹbẹ ti lẹ fúrukọ kọ fúrukọ kọ ó yà kó mẹwọn lè gbé gẹsí ó tó ti gbìnà yà lóra tó ní ìkànnì bàbá ìkànnì ìkànnì tó yàtọ òkúta olówó yẹbi yẹta yẹ kúrò nínú.

àwọn ọmọ máa ń yúbẹ́ ń jọ wọ́n ń yọ̀ inú wọn dùn ayọ̀ wọn kún ìyẹn gangan lánàá ẹ wò ó ẹ ń sọ fánádẹ́sì ó tún ti ṣe èkìtébù. Ani tebu wo.

ismail kata lẹyìn tí wọn ta omi ẹlẹyọ kọọkan pẹlú pé igbe gbọbọ ló ẹsùn màlánà òun náà ló kọwé fipò rẹ lẹ ó lò ń fínúfínà kọwé fipò lẹ ní o gẹgẹ bí olùkọni ikú igbe gbọbọ ló fi náà bẹjẹ ó dá àjọ tó ṣe kò kárí bọọlù aláfẹsẹgbà ìyẹn nínú líìgì àgbọjẹ lórílẹèdè gẹẹsì àwọn ẹfẹ inú wọn ti ní kí amúlé kọ igbe gbọbọ ló liverpool alison becker ó lọ sọrọ owó rọgùrọgù

nínú àwọn tó forúkọ wọn léde fún màlúndì ọ declarence ti sọrọ o ó ti bá iléeṣẹ ìròyìn kan sọrọ ó dẹ ti fìdí ẹ múlẹ ó ní ẹwù inú mi dùn nípa forúkọ mi léde lọdún méjì léraléra ó ló jẹun tó wù mí lórí o wọn ní tàbá wá sọrọ nípa ẹni tó yẹ kó gbà ó ní wọn ní wọn pé kankan ò sí bẹẹ má bàa sọ kankan ò sí bí kò sí pé kíni kọrọ agbé fún àríkè ìjẹjẹ kó sì mọ gbé lọ gẹgẹ bó ṣe wà lápá tibẹ yẹn ẹ mú yùn lọwọ gẹ lóde ní àwọfẹsẹ kan débẹ. nítorí pé tó wà ń lẹ̀ báyìí ẹ ti fẹ́ mọ sópọ̀ ẹ sì ti.

500 goals. Ìyẹn nínú ìdíje UEFA Champions League tàbí European Cup competition. Bí ẹgẹ́ bó ṣe wà, ta ló ní jù bẹ́ẹ̀ lọ. Ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ lórí àmàdù yìí. Òun ló ti ní 1,139 sẹ́yìn sẹ́yìn tipẹ́tipẹ́. Ẹgẹ́ bọ̀rọ̀ ṣe wà lápá abẹ́yẹ. Ó yá mo tó ti já yín bẹ́ta gbé yín débẹ̀. Àjá àjá tẹ́tẹ́, ìjà ni ó wulẹ̀ dálẹ̀ ní gbòòrò ayé. Ẹyin tèmi, kó mọ̀ bá di 2-5, kó mọ̀ bá di sọ atayẹyẹ. Ó yá mo tó ti já yín. Ẹ jẹ́ kí n tamọ́ra.

nítorí pé ẹkọ ẹgbẹ́ ẹgbẹ́ bọ́ọ̀lù Manchester United wọ́n fi ìtàn balẹ̀ kàṣàgbà ìyẹn gangan lánàá o wọ́n fi ìtàn balẹ̀ kàṣàgbà nínú ìdíje UEFA Champions League gẹ́gẹ́ bí ẹkọ ẹgbẹ́ ẹgbẹ́ bọ́ọ̀lù orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì àkọ́kọ́ eléyìí tí ó kọ́kọ́ kópa nínú ìdíje UEFA Champions League tí ó ní ìfarahàn tó tóbi 300 làwọn olóyìnbó ń pè Liverpool ló tẹ̀lé pẹ̀lú 271. Ṣé wá náà méjì tí mo ti kà ṣáájú yìí láti ti gbáfẹ́ UEFA Champions League yìí rí o. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal nìkan ó ní ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù láti orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì eléyìí tó ní ìfarahàn tó pọ̀ jù nínú ìdíje UEFA Champions League tí ò sì ti láǹfààní láti gba ife ẹ̀yẹ ọ̀hún. Nítorí pé 241 ó làwọn fi jókòó sí ipò kẹta nínú àwọn tán ti ní ìfarahàn tó pọ̀ jù. Chelsea 211 matches péré ni wọ́n gbá o wọ́n ti gbafẹ́ ọ̀hún lẹ́ẹ̀mejì tó nítumọ̀ tó kọjá wọn ni wọ́n pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Man City asán etí wọn ni Kayavati ló pa náà dátẹ̀mí wọn bákan náà ní 2012. À ń fi báàkà ṣàtẹ̀gùn à ń tó padà lọ fi ìyàjẹ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Bayern Munich ni bẹ́ẹ̀ bá gbàgbé mo ní kí n ran yín létí ni ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Man City bákan náà àwọn náà kú ti gbà á bó ti ẹ̀jẹ̀ pé wọn ò tí gbà ju 141 lọ ikọ̀ Arsenal tó ti gbá máàjì tó ti lé níbi tó ti fi bí 100 ju tiwọn lọ àwọn yìí hàn tí ìgbàjú 141 lọ 100 ti gbà ó gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹ mo tún ti já yín bẹ́ta yànnà náà lẹ́yọkọ kéyeji nítorí pé mi ò rọjọ́ mùsùlùkù àkókò ń kó mi papamọ́ra bó ṣe wà lórí ẹ̀dá ìgbéléwọ̀n ìyẹn nínú ìdíje UEFA Champions League bó ṣe gbé wọn léwọ̀n pẹ̀lú góò tó ń kálukú wọn gbá wọlé àtàmì tó ní kálukú ni. Ẹ jẹ́ ń sáré kà sí yín létí

jẹ́sì ẹ̀yin tọmọ jẹ́sì ti ń bèrè látàárọ̀ ẹ jẹ́ sáré bú èlé fún yín wípé clear line àtàwọn tó bá lè láti jọ́ fọ̀rọ̀ láti jọ́ sọ̀rọ̀ pọ̀.

Ecuador 3 points, Ghana 3 points, South Korea 1 point. Next group D, only Italy 6 points. Japan 4 points, USA 1 point, New Zealand 0 points. Long one here. Group E, North Korea 6 points, Colombia 4 points, Portugal 1 point, Costa Rica 0 points. Next group F, then we don't let the Nigeria Gibraltar. Only let the Spain 6 points in a new. Pẹ̀lú 13 goals, náà concede rárá. China 4 points, làwọn wà pẹ̀lú 5 goals. Nàìjíríà àwa wà ní 1 point, àti concede 2 goals àti mi àwọn tún pẹ̀. Àwọn ẹyọ kan báyìí àti mi. New Caledonia ìyẹn wà ní 0 point, ó ti concede 16 goals. Ó nìkan tán wọ́n ti dẹrù ọ̀ràn lé lórí. Àwọn tó wá wà nínú best loser, àwọn mẹ́rin àkọ́kọ́ tó ṣeé ṣe kán mú tó bá tiẹ̀ parí bẹ̀ lónìí. Orílẹ̀-èdè Ghana ó ní 3 points, Mexico 1 point, USA 1 point, orílẹ̀-èdè Nàìjíríà 1 point. Gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn, ó ní mo ṣe jáyín bẹ́tà, jáyín kẹlẹ̀, àjá àjá tán, ìjà ní ń dálẹ̀ nígboro ayé.

0: ẹja kí n tètè ta mọ́ra kí n wọnú ìyànnà lọ torí pé mo fẹ́ mú ìpè eléyìí tó pọ̀ ìyẹn gẹ́gẹ́ ló rọ̀ tòní ọgbẹ́ni ayọ̀dèjì sọ ni bá rẹ̀ bá ń kí ọmọ nàìjíríà tí wọ́n láǹfààní láti gbọ́ wa. ẹ bá ń gbẹnu sí kíní máìkì yóò dáadáa ẹ bá ń gbẹnu sí. bẹ́ẹ̀ ni o. ẹjẹ káwo látapá ti bí ẹyọ mo sọ sáré fẹ bẹrẹ láti bí ọrọ bá lóde ọ eléyìí tí declarise sọ lánàá pẹlú bí o ti sọ wípé inú ò ń dùn pọn nominate ọlẹ́ẹ̀mejì léraléra wípé ṣùgbọ́n lẹ́yìn ọdún yìí yọ pọdún àríkèéni ipa àríkèéni ló yẹ kó gbà á dẹ́kọ̀ àtijọ́ alápótà anilami yamma ló yẹ kó gbà á. Àwọn kaládo orílẹ̀-èdè faransé náà ti sọ wípé ó sì mú ìbápé ó sì parí kéyìn. Ẹ wá jẹ́ ká ẹja ogun tó wà ń lẹ̀ báyìí ṣé ṣe pé ọ̀rọ̀ ti ń jọ pé ọmọ orílẹ̀-èdè mi òní ń tìlẹ́yìn orílẹ̀-èdè mi ọmọ orílẹ̀-èdè mi gangan òní mo fẹ́ ṣe tiẹ̀ ó kálukú ti ń lo pr torí pé kọjú ẹgbẹ́ pọ̀ lóyà mùnìjì náà ṣe lánàá o tó jẹ́ pé wọ́n gbogbo àwọn fi fídíò léde gbogbo àwọn tí wọ́n jẹ́ gbogbo àwọn tí wọ́n jẹ agbábọ́ọ̀lù wọn wọ́n ní ká sọ̀rọ̀ nípa bàlóńdìyọ gbogbo wọn ni àríkéyìn ló yẹ kó gbà pátápátá gbogbo wọn fọ̀rọ̀ léde ẹja kọ́kọ́ wò láti mọ̀ pé ṣé ṣe pọ́n kálukú báyìí wọ́n kàn ń gbé pr jáde láti ibi tó ti wọn ni ẹja sọ̀rọ̀ lórí ibẹ̀ náà.
1: Nǹkan tó bá ti jẹ mọ́ ọ̀rọ̀ ìdìbò àlè fẹ́rú ẹkùn nítorí pé tó bá wo dẹ́kọ̀ tó sọ̀rọ̀ pé kán fún yàmá ọmọ orílẹ̀-èdè Portugal ni declarise òun náà dẹ̀ sọ̀rọ̀ pé kán fún àríkẹ́ ọ̀rọ̀ tóun náà dẹ̀ sọ orí bẹ́ẹ̀ nítorí pé ta bá wo sáà tó lọ ní kí kàlẹ́ndà yìí ẹ̀ àmọ́ goal tí ó sọ Mbappe náà dẹ̀ èlé tí ẹ̀ẹ́dínkì náà dẹ̀ sọ Dembélé ọ̀nìkò náà mìíràn mẹ́ta ó mú Mbappe àríkẹ́ ó dẹ̀ mú ọmọ tíìmù Faraskelia pé top three tó yẹn ìdí tó bá jẹ́ pé nǹkan pé antibo àlè fẹ́rọ ẹkù ẹlẹ́yàmẹ̀yà máa wà ń bẹ̀ orí pé gbà kankan tó bá wo tán bá fẹ́ mú kí nígbà ìgbà African football of the year àmọ́ bí wọ́n ṣe máa ń ṣe sígbà nítorí pé ta bá wo Africa àwọn orílẹ̀-èdè tó ń sọ kí faransé òun ló pọ̀ jù òun nínú kí 54 country òun tó wà ní Africa àdéhùn bó ṣe máa ń ṣe pé ìgbà yẹn náà wọ́n lè sọ pé ká dìbò fún ẹni tó ń sọ èdè wa ó máa ń ṣe báyìí àmọ́ bí kí nígbà yaya túrè nígbà tó wà Man City àmọ́ bó ẹ̀mẹ́ta tó gbà àwọn ìgbà kan wà tó yẹ pé tí ò súnmọ́ rárá nígbà tó yẹ pé ìgbà yẹn mikẹ ìgbà kígbà yẹn nations cup ó gba europa bọ̀ pàpà síbẹ̀ náà wọn padà fún ṣùgbọ́n nǹkan tí kinní àkànmọ̀ gẹ́gẹ́ bí nǹkan táwọn sọ lórí ètò ni pé èmi ń fi ojú sí àwọn bíi méjì kan lára pé ó yẹ kán wà lókè
0: àwọn wà táwọn wo
1: Mbappe àti Harry Kane àwọn méjì yẹn mo ń fowó sí wọn lára nítorí pé tá a bá wo kinní yàmá ó súnmọ́ lóòótọ́ ṣùgbọ́n nǹkan kan tí kinní tẹ́kàn fi máa ń mú gbà míì ó máa yà án lẹ́nu nǹkan tó fi mú kinní pé yàmá ó lè wo pé bóyá tíìmù ní bákà ó ṣe dáadáa bọ́ ràfíà náà ó yẹ kó wà ń bẹ́ẹ̀ hàn fi sí world cup kò fi bẹ́ẹ̀ ṣe nǹkan kan tó dàbí alára ó dẹ̀ pé tó bá dẹ̀ wo kípà náà tán mú raya tó jẹ́ kípà arsenal ó ṣe dáadáa ní arsenal ṣùgbọ́n kò mú ìdíje kan òmò ní world cup spain ló dẹ̀ gba world cup ṣùgbọ́n ibi tí nǹkan ilọ̀ náà ìdìbò ni ẹlẹ́yàmẹ̀yà máa wà ń bẹ̀ ẹni tó ń sọ èdè mi ẹni tó ń gbá bọ̀ tíìmù mi àwọn yorùbá dẹ̀ máa ń sọ̀rọ̀ náà pé ẹ̀tọ́ bá gbé kinní kan náà fẹ́yàn ó máa fẹ́ roko sí ọ̀dọ̀ rẹ̀ kò sí bá a ṣe lè fẹ́ kú gbogbo àwọn tó ń jáde báyìí àti ń sọ pé èèyàn báyìí ṣùgbọ́n a ṣáà máa wo nǹkan tó máa ṣẹlẹ̀ ní oṣù tó ń bọ̀.
0: ó dà. ó yá gbẹ́gbẹ́ pa ẹjẹ́ ń sáré kí ọmọ ọlọ́jọ́ bíi àná ni ọmọ bàmí abẹ́rẹ́ òjì ó yá bàmí májú.

ṣe ti wà nbẹ ṣe ká mọ lọ ní àbí àdúró ikọ ẹgbẹ agbábọọlù manchester united pẹlú ikọ ẹgbẹ agbábọọlù man u ikọ ẹgbẹ agbábọọlù manchester united àti ikọ ẹgbẹ agbábọọlù man city tí ó jèrè máa máa náà lẹyìn méjèèjì àwọn ọmọ máa ní weekend a sì fún bọ́ìsì bọ́ìsì yàtọ̀ sí máa ń lọ weekend náà là á máa ń àwọn aláǹfààní láti jọ kojú ara wọn ìyẹn lọ́gbìn ọ̀sẹ̀ yìí.

fẹ́sì sẹ́kọ́nà ọ̀yá àwọn ti yá sẹ́kọ́nà ìyá àbùsáyọ̀ lójú ọjà ẹ̀jẹ̀jà màlàkẹ́ tó lọ gbádì gòdì. Starlight FC ẹ̀dẹ́ àti NYSC Ọ̀ṣun FC. Àgọ́ méjì nìyẹn lọ́fà ní láti wáyé Kàmá FC Òṣogbo àti Azeri DM

àdúgbò tuntun títí dé o iṣẹ́ ti gbéra ó tún ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ lago sport lago sport lago sport àjẹ́ àbalẹ̀ ìròyìn eré ìdárayá tó yà lára ọ̀tọ̀ tíkítaka tó ta lẹ́nu yéríyéri yàtọ̀ sí kíkà fọlọ̀ onígbàrọ̀ gudu ìròyìn eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá bọ́ọ̀lù aláfọwọ́jù àpẹẹrẹ ìdíje ẹsẹ̀ kíkàn ọkọ̀ àti kẹ̀kẹ́ fífi sáré bọ́ọ̀lù ẹlẹ́yin lórí tábìlì àti lórí kọ̀ǹkẹ́rẹ́ lago sport lago sport aago mẹ́fà kọjá àṣẹjú mẹ́ẹ̀ẹ́dógún láàárọ̀ kùtù hàì láti ọjọ́ ajé monday títí di ọjọ́ etí friday ni gangan máa sọ tí akutu kú máa wù lórí pápá diamond fm lago sport lago sport lago sport lago sport wos wos magọ mafọ gbéra mákẹra ìròyìn eré ìdárayá tó ta lẹ́nu tó dùn tó tún ní gbọgbọ́n nù.

0: to 8.7, shining supreme.
1: Àtúpalẹ̀ bẹ́rin bá tẹlẹ̀ fún ti gbọ́ ti jù á mì títí àtúpalẹ̀ dé ẹ̀kan bọ̀ kì ẹ̀dọ̀ kí ìròyìn níbi tá ti mọ fọ́ngbà yẹn gan àwọn ìròyìn ilẹ̀ wa kálékáko káàkiri àgbáyé gẹ́gẹ́ bó ti ń gbóná yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa bí ẹ̀kọ́ àjìmúlòórọ̀ níkànnì gbóhùnsáfẹ́fẹ́ diamond 88.7 fm ìlọrin àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tandí gidigba aago mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé monday sí ọjọ́ ẹtì friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín bó bá wá di ọjọ́ sátidé tẹ̀ mọ́ ọjọ́ ìsinmi sunday aago mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀ ohun tó ń lọ láwùjọ wa wọ́n ti mọ bá wa fojú sunukun wo àwọn kókókókókókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn àtúpalẹ̀ ọ̀bọ̀bálà bókè kókókó là bókúta bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé ojú atólé ojú atoko àtúpalẹ̀ ọba ló la dé orí èjìgbàrá ìlẹ̀kẹ̀ ní tàwọn ìjòyè.

0: eja ma se be ma kin yin ko ojumo ka tun ma kin yin ko ojumo mo ka bo sori eto a tun pa le
1: ire
0: ni kon ni diamond 8.7 fm lori obi da layin ka je ni ajibade lemi njo
1: oda lo ni selense olare waju oye wole lo ko temi lo ni soke eja na wo gan kini ohun loko kejeje bo ti yo gamboro loju opo awon iwe royin to ba wa sode futaro to ni jagba bata gba fila lori e loko kejeje omi da o be body
0: ewo ninu royin to wa ni waju mi ye eja ajo custom ti se be won gbese le awon irese ati awon ohun miran to nlo bi obitibiti million naira ni pile kwara ngba royin ba tenu be poto e ma gbo bo se nlo
1: mama oluremi tinubu mama ma si so loju egun eto kan to lagbara gba to lakaki papa julo ni ipile anambra e lo fani lati gbo gbogbo e nigba ti royin ba wora tan laaro tun ni omi
0: e royin fi lede pe arakunrin ko tin ta ehan wa lo se be pe o se ku pa iyawo re iyan eni odun marudin ni ipinle ekiti ewo bo se lo bo se bo nigba ti royin to ba senge menge e ma gbo
1: ile ejo ma ti pase wipe ki ajo eleto dibo apapo lewa nigeria inec ki won te gba ami danimo onika meji fun egbe oselu kan o egbe oselu wo gangan e la nfani lati gbo nigba ti royin ba wora tan laaro otuni
0: agbe se ti toko iroyin wipe wike nya owo lai koko gbese oni ko ri be nje bawo lo se ri ngba ti iroyin to ba tenu be poton
1: eyan mo orile de nigeria e ma bo ele dawo fun a lati fi se ipolongo emi ko mo so o egbe oselu kan lo ke sa won mo orile de nigeria be bi iroyin ba bale pepepe tan e la nfani lati fe ti koloni kongbe kongbe kombo ki lojumo toni
0: oda ewon iroyin won yen na la ma tari si ti gbo yin lori eto a tun pale fun ti ojumo toni good morning sir good morning ma adupe pe ago ibo Oye je mu kini awon
1: printer
0: lati nu iwe royin daily post to jade lojumo toni ajo custom lori lede nigeria e ko ti pile ku ara ni aye won ti se be won ti gbese le awon owo elo eleyi to nlo bi aimoye million naira abate 604.3 million naira won ni se ri awon kan ti ajo custom gbese le awon ibe lati ri ogun kan ti won fofin de ta mo si tramadol awon iresi nbe nbe epo to fi mo awon spaghetti do just spaghetti ti lo kere so just spaghetti so like spaghetti
1: je bi won na lo pe
0: ati awon aso to fi mo awon ko bogini bogini eni to je adari ajo custom ni pile ku ara won ni ayin eyin o deputy controller najim akomu ogudeji ohun lo ogudeyi ohun lo kedu ara yin ninu ilarin eyin lana tin soja ajabo o je kodi mimo pe gbogbo awon kan woye la won gbese le lawon aye ototo ni pile ku ara o ni awon ri awon kan woye awon ri wa nibi ti awon ti bi ti won ti feyin pon wole latari awon olobo latodo awon eniyan ayewo eleyi ti awon se ati latowo ifowo so wopo pelu awon ajo leto aboyoku lo se ku fa aseyori awon ise woye inu iwe royin daily post ni royin wa lara toni
1: afere gege bo ba ngba wo ske yewo ni o tele odi won ninu iwe royin punch to jade lojumo toni kini won wiki ni won so o eja mo abowo eja joje won ayo lojumo toni bo si se pe oyo ankara loko kejeje omi
0: lesi
1: lesi odi wo ninu wero yin punch to jade o nje ajo mo pe mama oluremi tinubu mama ma ti so loju egun eto kan leyi ti won ni yo to mu ki onje ko sun wa bo papo julo lapa ilaho orugusu ipinle anambra leyi to pe ni food bank ni won mo pe o lede gesi loko kejeje won ni en ti se aye are orilede wa nigeria mama senator oluremi tinubu mama ma ti gbegbe si akin be lo jade si bombo lojumo toni bo ti si loju ego eto kan ti won pe ni National Community Food Bank Program leyi ti won se agbekale re ka ni si ekun ila orun gusu ipinle anambra mama oluremi tinubu lo mo lanfani lati si so loju ego eto na o ni ilegbe gomina tele ri ta mo si governance old governance lodge leyi to nbe ni amambia ni ojobo leyi to se afihan akitiyan ijoba apapo orilede wa nigeria lati ri daju pe o nje po lopo ko oyoko ati pe lati mu igbaye gbadun àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́kùnkúndùn ní bàádà ní tìtòrò orílẹ̀-èdè yọ ọgbọ balance rẹ̀ lóní sókí ìbọná kọ yorùbá ni mo nà án sátẹ́kùn the punch náà tún ṣẹ̀rí ẹ̀ láàárọ̀ tó ní omi.
0: ẹ jẹ́ kẹ́mi náà ó tún ṣe bẹ́ẹ̀ kí n tún ṣe wẹ̀rọ yín wájú mi yìí sí abala mìíràn lórí ètò láàárọ̀ tòní. ẹ wò ó ọ̀rọ̀ kò sí dé tàmọ́ ó ti kúrò lọ́rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ǹjẹ́ báwo ló ṣe lọ báwo ló ṣe bọ̀ ẹni tó jẹ́ igbákejì ẹni tí ó jẹ́ igbákejì abẹnugan ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin ilé wa ìyún Philips Agbẹ́sẹ̀ ó ti kéde nígbà tó fọwọ́n rẹ̀ lóde ìpè ṣe rí àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n láǹfààní láti bẹ̀rẹ̀ sí ní lo data ọ̀fẹ́ ìyẹn láti ọjọ́ kìíní oṣù kẹwàá òní lábẹ́ ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ìkéde ọ̀hún ìpè from October 1, 2026 lílo data ọ̀fẹ́ fún àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè yìí lábẹ́ ètò kan tí wọ́n pè ní zero rated access to educational platform and content initiative ṣẹ́rí mínísítà lẹ́ka ètò ẹ̀kọ́ dókítà Tunji Alausa ó ṣe bẹ́ẹ̀ ó yànnàná ìkéde ọ̀hún nílùú Àbújá èyí ń lọ́jọ́ ọjọ́bọ̀ lásìkò tí ó ń ṣe ìfilọ́lẹ̀ ètò ọ̀hún gẹ́gẹ́ bí ó ṣe tẹ̀wájú ó ní ètò yìí àwọn akẹ́kọ̀ọ́ bíi 5,000,000 òun ni àwọn yóò kọ́kọ́ fojú sùnà tí wọ́n sì máa gba 100 megabytes lọ́fẹ̀ẹ́ lójoojúmọ́ láti lè fi máa lọ sí àwọn àyè tó jẹ́ àwọn àyè ètò ìkẹ́kọ̀ọ́ tí ìjọba fọwọ́ sí tá a mọ̀ sí educational platforms tí ìjọba tí wọ́n buwọ́ lù àti àwọn digital learning content mìíràn ó ní àwọn àyè ibẹ̀ yẹn kì í ṣe YouTube kì í ṣe lórí Instagram àwọn àyè tó jẹ́ àyè ètò ìkẹ́kọ̀ọ́ òun ni 3 megabytes tó jẹ́ 100 yìí ni ó máa ó ní ṣùgbọ́n ní báyìí o àwọn 5,000,000 akẹ́kọ̀ọ́ ni wọn yóò kọ́kọ́ jẹ́ àǹfààní rẹ̀ kí wọn tó máa wá na wájú rẹ̀ yóò gbéra sán October 1 ni. Student lèmi náà mo ń kàwé lọ́wọ́ àtàwa tá à ń ṣe PhD àti master's gbogbo wa
1: student
0: tó bá jẹ́ lórí ọ̀rọ̀ data
1: yìí
0: I will put you down as a student lórí ọ̀rọ̀ data yìí
1: ṣe data náà ló fa student
0: o ti gbaṣọ lọ́rùn àwọn èèyàn.
1: Oyè o ẹ wọ ọkọ̀ ayọ̀ ẹ ó di wọ̀ nínú ìwé ìròyìn the nation tó jáde lójúmọ̀ tó ní ẹjọ́ jọ dígbà dàgbà wa bó bá ń gbọ́ wò ó ṣe
0: yẹ̀wò
1: ni ó tẹ̀lé wọn pé ilé ẹjọ́ gíga tó jẹ́ ti ìjọba àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà léyìí tó fi ìlú Àbújá ṣe ibùjókò ni wọ́n mọ̀ ti pàṣẹ fún àjọ elétò ìdìbò àpapọ̀ orílẹ̀-èdè yìí tá a mọ̀ sí INEC láti buwọ́ lu o lọ́kọ̀ kejì pápá bí ogan kí wọ́n sì sọ di òfin èyí tí wọ́n tẹ́wọ́ gbà pàápàá jùlọ èyí tí ń ṣe àmì ìdánimọ̀ fún ẹgbẹ́ òṣèlú Nigerian Democratic Congress NDC léyìí tí ó ṣe àfihàn ìka méjì ìjáwé olúborí tá a mọ̀ sí two finger victory sign ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ mọ̀ ti buwọ́ lu o wọ́n pàṣẹ fún àjọ elétò ìdìbò àpapọ̀ ilé wa láti buwọ́ lu kíní ọ̀hún kí wọ́n sì fààyè gba ẹgbẹ́ òṣèlú NDC láti ṣe àmúlò àwòrán náà o ilé ẹjọ́ ọ̀hún ti wádà àjọ INEC lọ́wọ́ kọ́ o láti stop ṣe bẹ́ẹ̀ kí wọ́n sì dáwọ́ à ń tẹnubọ ọ̀rọ̀ tó níṣe pẹ̀lú lílo àmì ìdánimọ̀ fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún wọn ni ẹ fààyè gbà wọ́n o láti ṣe àmúlò àwòrán náà tá a mọ̀ sí logo gẹ́gẹ́ bí àwòrán ìdánimọ̀ èyí tí ẹgbẹ́ òṣèlú NDC léyìí tí wọ́n yàn láàyò wọn ni kí wọ́n fi àyè gbà láti lò nínú àwọn ètò ìdìbò lọ́lọ́kan ọ̀jọ̀ kan tó ń bọ̀ ọgbà balance rẹ̀ ló ní sókí the nation ló ṣẹ̀rí ẹ̀ láàárọ̀ tó ní omi.
0: bá ń sọ lórí social media àgàgà àwọn ti tiktok àwọn ni we no go ṣìfẹ́ ẹ̀wọ̀ ẹ jẹ́ máa ṣàlùwìtì we no go ṣìmárì o get ẹ o wa socialite ẹ wo ìbànújẹ́ ní ìròyìn yìí ó sì báni nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí arábìnrin kan ẹni ọdún 25 years pàdánù ẹ̀mí rẹ̀ lásìkò tí ọkọ rẹ̀ ṣaládàá lásìkò ìjà kan tó ṣẹlẹ̀ láàrin lọ́kọláya nílùú Adó Èkìtì ìpínlẹ̀ Èkìtì wọn ni ọkọ arábìnrin yìí ló jẹ́ ẹlẹ́ran ẹran ní ńtà wọn wá ní ìṣẹ̀lẹ̀ ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ àwọn méjèèjì yìí àtọkọ àtìyàwó ni wọ́n lọ sí ilé ọ̀rẹ́ ẹni tí ó jẹ́ ọ̀rẹ́ ìyá agba kanu ebi won eh eh won ni gba de be iyin o pe won joko o ni eje aba yin yanju oro ye won ni bi o tin yanju oro lowo la yin yanju yan ba tu gbe laso laarin loko laya ye lo ba de an buri ni kuku an no ni pada an fa ni laso won ni ni lori jaye ohun ni oko se be to yo ada to si se be sa iyawo re oni eyi lo mu ki iyawo ye padanu emi re ajo lopa ipinle ekiti won ni won tin se wadi lori isele yi oju opo channels ni royin owo wa
1: ah agba kan iroyin ni o a ni si ma ri agba kan iroyin gba ni eh ah omi o ri pe mo mi dele ga gege bi o ko re ni ko lohun o sanu ni oda eje ma lo ka ma wa tu emotional ju tori pe kini ohun o bayan ni bi ti o ti da laaro otun ni o hey alapata eh abi alapata na ko ni
2: alapata
1: alapata lo wa sayawo re lada ah irole aye depo
2: ode
1: oda eje ma lo tarata sinu wo iroyin punch to jade lojuma tun ni ipinle kwara ibe ni mo bale ka si ile ise olopa mo ti pe fun wi pe eh awon mo nilo opolopo irinse si o awon oko loloko ojo kan te ma won irinse lati gboju agan gbogun ti iwo daran ni ipinle kwara ile ise olopa leye to nbe ni ipinle kwara ni won mo ti jade si gbangba wali a lojuma tun ni bi won tin fi ogbagbo oro gba lo si so loje egun orun loko kejeje won ni bo tin lo la won na n tele ga se loko kejeji won salaye oro ilekun o ni bi ti won tin pe fun pe awon mo nilo opolopo awon irinse lati mu ki owo ise awon ko tubo le ma ya si ati lati mu irun gogo ba gbigbogun ti iwo daran ati ohun to ndun koko moro eto abo ni ti butoro ipinle yi o en ti se commissioner olopa nipinle yi alagba ojo adekimi ni o ma si so loju egun oro na fi ogbagboro ohun gbalẹ ni ojo mo lasiko ti eni tin se igba keje re pe to agba parapata fun le se olopa iye ti eka kejo ti o ma se zone 8 headquarters leyi to nbe nilu lokoja iyen beti o ti meyin leyi ti o lanfani lati se abewo ni awon ile ise olopo won leyi to nbe ninu ilorin to se abewo si won lokokan ejeje asiko igogan ni commissioner olopa alagba ojo adekimi lo si paye oro na gbo balance re lo ni soki punch lo se ri e laaro tun ni omi da o
0: the nation ni be lemi ti ko gbe kagbo lo be ye gege bi eni ti o je igbe keje abenugan ni ile igbimo asoju sofin le wa philips agbese o ti tako oro kan eleyi ti won so ni gboro wa golia iyen tako minister foro olu ilu ile wa labuja un ye some week ipe nise ni ye some week n ya owo fun ilu abuja lai gboko gba ise lowo ile igbimo asofin le wa amo oro yi ni won ni o tenu asofin ireti king gibe jade sugbon nigbati agbese yo fohun boro ti yo tani boro o ni ero pata gba o wo ma ni esun yi o sapejuwe wike gege bi osise ijoba to si ntele ofin ati ilana ilegbimo asofin apapo ile wa o ni oro yi lo jeyo latari igbati won sore nipa awon owo iya eleyi ti won ya lati fi se awon akose ise papa julo ni olu ile wa labuja inu re the nation ni go yawun le tin tese
1: ara ja sabe mo oja tin be lori igba papa pa ba ba ti lo ba ba ti de atupale royin o sin tese waju ba ti ko we mo yi ko nbe yin la wa olodun be pelu wa le kan si e le nbe won o eku kale
3: o fẹ́ràn oúnjẹ àmọ́ o kórira ìbalẹ̀ inú tó máa ń wáyé látàrí inú kíkún àyà títa àtàìsílẹ̀ oúnjẹ nínú tí kìí jẹ́ kó jáfáfá lẹ́yìn oúnjẹ má gba ìbalẹ̀ inú láàyè láti jẹ gàba ọjọ́ rẹ̀ gascol antacid yóò palẹ̀ inú kíkún mọ́ kíákíá tára rí ó sì padà bọ̀ sípò lọ́gán àṣé lọ́nà márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ olómi tó ń bẹ́nu ṣọ̀rẹ́ àti oníkóró jíjẹ gascol iṣẹ́ rẹ̀ dáa owó rẹ̀ ò gúpá kò sì ṣòro láti rí yan ìtura yan ìgboyà gascol antacid ó ti wà káàkiri ilé ìtajà ládùúgbò rẹ̀ gascol antacid ìtura kíákíá pẹ̀lú àlàáfíà ilé iṣẹ́ Fitzin Healthcare PLC ló ṣe

0: Ẹnu àlejò wa ṣe ti wà nbẹ̀ báyìí. Wọ́n ní àwọn àwa ń gbọ́ wọn. Ṣé ẹ ti wà nbẹ̀? Ẹ káàárọ̀, ṣé ẹ ń gbọ́ wa báyìí?
1: À ń gbọ́ yín dáadáa, ẹ káàárọ̀ olótù.
0: Ẹ kò jùmọ̀. Ókè, ẹ gbọ́ wa tẹ́lẹ̀, àwa ń gbọ́ yín.
1: Èmi ò gbọ́ yín tẹ́lẹ̀, má bínú.
0: Ó dáa, ẹ ṣe àdúpẹ́. Ẹ bá wa dárúkọ yín fún àwọn aráalé àti díẹ̀ nípa profile yín.
1: Orúkọ mi ni Yusuf Mutiat Olayinka. Ọ̀pọ̀ èèyàn mọ̀ mí sí Olayinka Ìkúnrẹ́. Mo ní akẹ́kọ̀ọ́ yìí ti mú ọpẹ́ èdè Yorùbá lórí ìtàkùn ayélujára. Mo jẹ́ akẹ́wì, bẹ́ẹ̀ mo sì jẹ́ alága ìjọ àti alága àjókò. Mi ò jẹ́nu ṣeré lẹ́ẹ̀kan náà, akẹ́kọ̀ọ́ ni mí ní ilé ẹ̀kọ́ gíga.
0: So akẹ́wì ni yín, ẹ jẹ́ ọmọ ọ̀pọ̀ akẹ́wì ni yín, ẹ bá kọ́kọ́ mi fi ewì káwọn ara lẹ́nà, mo fẹ́ ṣọ́.
2: Bójúmọ́ bá mọ́ ẹkú òwúrọ̀ lákìrá wa, ẹkú ilé gbogbo lé o. Ẹkú òwúrọ̀ lọ́jọ́ òní, ìbá gbogbo ẹni tó ń gbọ́ wa lóde òní. Lọ́lọ́ olúwa ẹ ò ní ṣíṣe, ẹ ò ní ṣojú lẹ mọ́lẹ̀ lọ́lá olódú tó má rìn. Ọláyínká Ẹ̀kúnrẹ́rẹ́ ló ń kí yín o. Èmi lọláyínká Ẹ̀kúnrẹ́rẹ́ Ẹ̀kúnrẹ́rẹ́ akẹ́wì tí forin ewì sọ̀jìnlẹ̀ ọ̀rọ̀ nílé láti ilé bàbá mi. Ẹ ṣé mo dúpẹ́ tẹ̀ ń gbóhùn wa níkàkùn yín. Lọ́lá olúwa etí yín ò ní di ohun yín ò ní pẹ́ ya, ẹ ò ní tojú lẹ mọ́lẹ̀.
0: Ẹ ṣe àdúpẹ́. Ọláyínká Ẹ̀kúnrẹ́rẹ́, ẹ jẹ́ kí mo ti sọ fáwọn aráalé nípa bí a ṣe bí mo ṣe mọ̀ yín ní ààfin ọba òní ti ilé Ifẹ̀. Ṣé tìsín ni àbí ti gbà yẹn?
1: Tìsín ni
0: o.
1: Adéyẹyẹ ni Tògúnwúsì Ọ̀jágá.
0: Tọ́gbọ́n ti pẹ́ díẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Akọ́kọ́ ni a mọ̀ pé bá a ṣe mọ́ra ni bí ẹ ṣe gbà wá lálejò ní láìbírì àfikọ́ nìyẹn ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Library and gallery.
1: Library and gallery.
0: Àti gallery.
1: Ní ẹ̀bá wa ilé-ìfẹ́
0: báyẹn. Ṣé akọ́kọ́ kó tó di pé a máa lọ síbẹ̀, tá a bá ń sọ̀rọ̀ nípa reading habit, ìjẹ́ kí là ń pè bẹ́ẹ̀? Kí wọ́n lójú tó fi ṣe kókó fún àwọn ọ̀dọ́bìnrin wa?
1: Gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀, mo ní olùkọ́ ni mí, bẹ́ẹ̀ akẹ́kọ̀ọ́ sì ni mí. Mo jẹ́ olùkọ́ èdè Yorùbá, bẹ́ẹ̀ mo tún jẹ́ akẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ gíga ti yunifásitì ní Ìbàdàn tí wọ́n ti ṣe graduate studies mi lọ́wọ́. Torí náà níwọ̀nba
3: díẹ̀, ìwé kíkà ṣe pàtàkì sí mi. Reading habit láì dènà pẹ̀lú ní èdè Yorùbá ni a mọ̀ sí lílé ẹ̀ka ìwé. Nítorí pé ó jẹ́ habit, kì í ṣe nǹkan tó jẹ́ pé èèyàn ń ṣe lẹ́ẹ̀kan tó ń gbé jù sílẹ̀. Kó tó di pé nǹkan jẹ́ habit, ó ti jẹ́ nǹkan tó di bárakú fún ẹnìyẹn. Kí nǹkan sì tó di bárakú, ó jẹ́ nǹkan tí èèyàn ń ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Kò í ṣe pé wọ́n nílò láti rán ẹnìyẹn létí tàbí wọ́n nílò láti fi ipá mú ẹnìyẹn kí ó tó lè dá. Ìwé kíkà, reading habit, ó ṣe pàtàkì fún gbogbo ènìyàn, kì í ṣe àwọn ọ̀dọ́ nìkan gan. Ó ṣe pàtàkì fún gbogbo ènìyàn nítorí pé àsọtọ́ kan ní inú èdè Gẹ̀ẹ́sì sọ pé when you want to hide something from a black person, hide it in a book. Ṣùgbọ́n lẹ́yìn tó túmọ̀ sí pé tí ẹ bá fẹ́ fi nǹkan pamọ́ fún ènìyàn aláwọ̀ dúdú, ẹ fi pamọ́ sínú ìwé. Èmi ò gba eléyìí gbọ́ nítorí pé ní orílẹ̀-èdè àgbáyé lọ́jọ́ tòní, àwọn ènìyàn dúdú wà lára àwọn tó ń kàwé jù lọ. Ṣùgbọ́n ìwé kíkà fún ẹni tó mọ kà láì jẹ́ pé wọ́n fi ipa mu, kì í ṣe nǹkan tí ó kàn ṣàdédé bẹ́ẹ̀. Láti kékeré Yorùbá bọ̀, wọ́n ní kékeré ni ìmọ̀lé ti kọ́mọ tiẹ̀ lásọ̀. Láti kékeré báyìí, òun ni ènìyàn ti máa ń múra ti ọmọ tó bá máa nífẹ̀ẹ́ ìwé kíkà. Ìwé kíkà ṣe pàtàkì, reading habit ṣe pàtàkì, torí ọgbọ́n kún inú ìwé gan. Kò bẹ́ẹ̀ sí ní inú fún àwa alákadá àwa tó jẹ́ wípé a fẹ́ràn lámì ìtọ́ ẹ̀kọ́ báyìí. A gbàgbọ́ wípé kò sí nǹkan tuntun lábẹ́ ọ̀run. Òun la fi máa ń sọ pé tá a bá ń ṣe ìwádìí, àwa ò kí ń sọ pé ẹ̀ ń search. A sọ pé ẹ̀ ń research. Ẹ̀ ń research tó túmọ̀ sí pé ẹ̀ ń ṣe ìwádìí ohun tí wọ́n ti wádìí lé lórí tẹ́lẹ̀. Ìgbàgbọ́ alákadá ni pé kò sí ohun tuntun lábẹ́ ọ̀run, pé kò sí bó ṣe. Torí náà kò sí nǹkan téèyàn fẹ́ mọ̀. Alákọ̀ọ́kọ́ tí ìwé kíkà ṣe pàtàkì ni wípé ó máa ń jẹ́ kí làákàyè pé, ó máa ń jẹ́ kí ìrònú jinlẹ̀ wà, ó máa ń jẹ́ kí ènìyàn lè dáronú fúnra rẹ̀. Kì í ṣe pé ibi tí gbogbo èèyàn bá ń lọ, òun ni wọ́n ń lọ. Tí a bá wo pàápàá àsìkò tí a wà yìí, tó jẹ́ pé àwọn generation tí a wà yìí, tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ènìyàn itakun ayelujara ni won ti man ri nkan lo to kiko eko latori itakun ayelujara ko ise nkan ti ko ye nkan to dara pupo ni koda mo wa la ninu eko temi o wa lara nkan temi man se wadi to je digital literary culture kiko eko ni ori itakun ayelujara sugbon ti iwe eko wo leyan ko ni ori itakun ayelujara omo to ba nkawe yo ja papa eni to ba nkawe yo ja papa yo ni lakaye pupo isoro si won lawujo gan yo yato se wa ri iwe o ma so fun awon eyan pe iwe o dabi won ma ni a book is a mirror into the society iwe dabi digital file wo awujo ke se awujo teyan wa nikan awujo ti o tun gbogbo julo fun apere ti e ba wo iru emi nisin ni igba ti mo ndagba ma so mo so mo lati bi omo odun mefa ni mo ti ma nkewi opolopo yen ma o pe pe bawo mo se mo pe bi omo odun mefa mo ti ma nkewi lo to mo le ma le so pe nkan ti mo se lo omo odun mefa re sugbon ti ma so pe mo se nkan bo ma fe wo pe class wo ni mo wa nigba ti mo nse igba ti mo nkewi kindergarten ni mo wa o nkan ma mu mi konkolo ma fi mi si waju awon eyan kini mo fi bere wiki pe ni pe mo ma mu iwe alawiye nigba yen ma mu ma ka Ibe mo ti ri oriki mo mo pe oriki Ibadan wa ninu alawiye oriki Akure wa ninu alawiye mo mo pa won kan ti mo dun kan ma ki oluko kan si ri mi njo kan ti mo ti kakaka to ti je pe o ti wa ninu opolo mi o de ri mi nibi ti mo ti sere do se di pe ti party ba ti bere won kan ra fi mi waju konkolo la ni gbogbo awon agbalagba to njo ma de ma ko mi lo ni tori idi eyi mo le so wi pe iwe kika tori pe inu iwe ni emi ti bere si ni pe o ewu to wa di pe mo bere si ni se emi gan fun ra mi mo bere si ni se iwadi to po si ninu oriki ati awon kan ti won tumo si mo be le so wi pe inu iwe kika ni opolopo nkan ti mo mo lojo toni to je pe awon nkan ti mo nru awon ero ti mo nru to fe ju ti egbe mi lo tabi to fe dayato to ti wa ko den se emi nikan opolopo awon ti mo ri ti won tayo loni lo to orisisi ona leyan le gba tayo o sugbon ti eni ti o ba feran lati ma ko eko o gbodo tayo tori na gege bi omode tabi eni to ndagba tabi eni keni gan iwe kika ke se iwe pe anka iwe to wa ninu beba nikan tori pe aye lo anto won ni eni ti o ba yi bayi oluwa re o ba gba lo ni iwe kika ti wa ni orisirisi ona koda lori ero itakun ayelujara kaka ti omo fi joko ti o ma wo awon ijo da o sugbon to kan ma wo orisirisi nkan ti o sanfani fun lori itakun ayelujara iru awa yi nigba ti won ko fun iru emi ti emi ki iru emi to be tin lo ero ibanisoro ti a mo si telephone mo ti pe bi omo odun 16 tori baba mi nkan yo kan ti won se fun wa ni pe nkan yo kan to wa nule wa iwe ni to ba fe iwe bi o ba fe ko si iwe to fe wa ma ra fun e lo tori na igba yen to ba ti nkan to ba su wa ta ba ni nkan ta fe se ati mi ataburo mi akan ma joko a ma kawe nigba yen a ma kawe nigba yen
0: isa te fi ma wo cartoon
3: mo ma so fa awon eyan di o la pe kin to be ni wo television boya mo ti pe bi omo odun metala
0: wow
3: then be iroku baba mi mo se o o ke je pe awon baba mi ma so ri sisin kan ma wa ni a ibi ta won o wa won te ko ma won wo tori na won ko ma igbe won ko ma rawe fun wa won ma wa si ile eko to ba da won de ma rawe fun wa won de ma joko ti wa ngba mi lati ri pe ajo gba awon na o gbe we ti won da ni ajo ma kan gba yin igba ta ba si ma igba to ti ma di pe ade arin kan o kan di pe mi si awon aburo mi si ma fi mi se pe ti e ba fe ki egbon mi sun e tan television fun won ma sun lo e fun mi ni ogun ju ma sun lo sugbon ti e ba fe ki sun e fun mi ni iwe kan ti o dun gan mata
0: iye ewe to ma mu ka wa kan sun leyin ma fi nji
3: mo ti bi oru ojo meta ti mo ti ni idanwo lojo kerin tori pe mo fe pari iwe kan ke se pe eyi fi o pe ke se pe won fi pa mu mi pe kin lo ka ke se wi pe won ni a o di pe dandan nipa pe mo de nkawe na o je ki ironu jile mi ko yato emi gbagbo pe o je ki ironu jile mi yato lawon ona kokan awon kokan be ti awon eyan ma ri bi meri eri tabi ko sese emi ma ri bi nkan to sese tabi nkan ti o se ri ti aye ba gba wa mo le so koda iru ibi te ti pade mi lojo e mo le so awon kan meji to sun mi de ibe
0: oya e tewaju e bo sugbon kan to lo be e je ka sa ipolowo oja a nbo laarin iseju kan Hold on. Odele to ba wa dasi na la wa. Ah a ri bi pe lara un to n ba ojo wa je. Ohun na ni idi ti awon bi awon odo wa, awon teenagers wa, awon omo wa bi won o se fe mu iwe lokukundun mo. Inje ebi tani, se bi awon omo yin ni, abi ebi awa obi. Ona wo la fi le se atunse lori oro iwe kika laarin awon omo wa. Eje n sa lo so.

0: ẹgbọn fún mi ní ẹka ẹkọ ń gbà yẹn àwọn senior colleague mi máa dẹ́ẹ̀rí ìwé lọ́wọ́ mania ẹjọ́ ṣé mo lè yàkà ṣùgbọ́n mania ó dáa ó lè yàkà o màá bá yá ìwé yẹn màá bá lọ kà ibi yẹn ni mo ti bẹ̀rẹ̀ sí ń bá gbogbo wọn dọ́rẹ̀ẹ́ àti pé gbogbo iṣẹ́ tán fẹ́ kọ́ wa ń gbà yẹn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ mo ti kà á a dẹ̀ máa ń ṣe nǹkan kan a máa ń pè ní alẹ́ ìgbaniwọlé fún àwa ta bá ṣe nǹkan tó bá jọmọ́ bí abi theatre tàbí yorùbá studies a máa mọ orúkọ bẹ́ẹ̀ bíi initiation máa ń pè ní theatre ìgbà tá a máa ṣe yẹn èmi ni mo kéwì gbogbo yẹn ó ti ọkọ sọ mí di ẹni tí àwọn èèyàn mọ̀ ní wọ̀nba mo wá fi ní àwọn ẹ̀gbọ́n gbogbo òwe wọn ni mo máa kà iṣẹ́ àmúrelé wọn màá ṣe ń gbà míì like mo tẹ̀lé dá ṣe ìgbà tí màá fi wá parí mo wá lẹ́gbọ̀n kan tó ń ṣiṣẹ́ ní àfin gbà yẹn tán bá ti ń ṣiṣẹ́ wọ́n máa wá ní à pé kémi wá bá wọn tẹ àwọn iṣẹ́ kan tó bá jọ mọ́ pé bóyá wọ́n fẹ́ kọ nǹkan kan nípa láìbì tàbí wọ́n fẹ́ ṣe ìwádìí wọ́n fẹ́ ṣe research kí wọ́n bá wọn ṣe research tàbí kí wọ́n bá wọn kọṣẹ́ ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ sí lọ màá lọ bá wọn kọṣẹ́ màá lọ bá wọn ṣe research ara nǹkan míì tí ó ràn mí lọ́wọ́ nígbà tí mo ń dàgbà ni pé gbogbo nǹkan tí bàbá mi máa ń ṣe fún wa ngbà yẹn bóyá wọn mọ̀ ni bóyá wọn mọ̀ mọ̀ ó kò máa jẹ́ pé nǹkan tó máa bọ́ sí àkókò torí mo rántí pé níbi ọmọ ọdún méjìlá náà ti lọ fi mí sí di kọ̀m̀pútà torí náà mo fi kọ̀m̀pútà ṣeré dàgbà mi ní fún ṣùgbọ́n mo mọ̀ pa kọ̀m̀pútà so máa bá wọn tó jẹ́ ẹ̀gbọ́n fún mi nígbà yẹn máa bá wọn tẹ iṣẹ́ wọn mo wá ń tẹ iṣẹ́ nígbà yẹn mo ti ó ti wọ́n mi lára pé kí n máa lọ sí palace máa lọ ṣe ìwádìí máa lọ tẹ iṣẹ́ ìgbà tẹ́gbọ̀n mi yẹn wá fẹ́ òun ti kúrò wọn lọ sí service logun state ìgbà tán wá lọ fún agunbánirọ̀ national youth service corps nígbà ni àwọn nílò ẹlòmíì tí ó máa di ipò wọn mú mo dẹ̀ lọ́lọ́jọ́ yẹn mo lọ ṣe mo lọ gbà yẹn gbà tí mo lọ fún interview tí mo débẹ̀ èmi àti ọ̀gá tí wọ́n bá ṣiṣẹ́ gbà yẹn bá ń bá àjọ ń sọ̀rọ̀ mẹ́nià mo fẹ́ràn bí ọpọlọ rẹ ṣe ń ṣiṣẹ́ ọ̀pọ̀ nǹkan tó fẹ́ gbà mí fún kọ̀fẹ́ ni à pé kíkọ́ máa bá wọn jókòó kí máa bá wọn ṣí gálẹ́rì kí máa bá wọn nùmú ni mo ti gbọ́ mọ́nà mo fẹ́ràn bí ọpọlọ rẹ ṣe ń ṣiṣẹ́ ṣó mọ́ bí wọ́n ṣe ń kọ nǹkan mọ́nà à mo mọ nǹkan kọ̀ à mo wọ́n ní ó dáa ṣó dẹ̀ fẹ́ràn kó máa wá nǹkan kó máa ṣèwádìí mọ́nà à mo fẹ́ràn ẹ̀ wọ́n ní ó dáa bí wọ́n ṣe gbà mí nìyẹn ọ̀tọ̀ ní nǹkan tó fẹ́ gbà mí fún ọ̀tọ̀ ní etán lẹ́mìí àti san wọ́n ṣe gbà mí à pé kí nǹkan máa wá kí wọ́n á máa bá wọn ọjọ́ kejì ọjọ́ tán gbà mí yẹn lèmi àti wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ tó jẹ́ pé òun ló padà jẹ́ foundation museum tí ó wà ní inú ààfin bàbá wa Adéyẹyẹ Dẹ̀tàn lónìí kí sì ni nǹkan tí ó yàtọ̀ ń bẹ̀ ni pé mo ti ka nípa ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí wọ́n fẹ́ ṣiṣẹ́ lé lórí àwọn eré àwọn nǹkan àlùmọ́nì mo ti kà wọ́n ní nǹkan tí ó kàn mí ngbà yẹn torí náà ìgbà tí wọ́n fi máa máa kọṣẹ́ lé wọn lórí tí wọ́n ní àpé ká kọṣẹ́ lé wọn lórí èmi fúnra mi mo kàn wọ́n tún wá fún mi ní ìwé ẹgbẹ́ tí mo mọ̀ jẹ dé mo kàn jókòó sí gbogbo ìwé yẹn àti iṣẹ́ mo kàn ń kọ wọ́n síta mo ń ká wọn mo ń kọ wọ́n síta torí náà mo fẹ́ sọ pé torí ṣe rí eléyìí kò kí ń ṣe pé bóyá mo ti wò pé mo máa fi pa owó ọ̀pọ̀lọpọ̀ yẹn máa ń bi mí pé owó nípa owó nípa owó ṣe rí ara àwọn nǹkan tí ó máa ń ran ọmọ tó bá fẹ́ kàwé lọ́wọ́ ni wípé kéèyàn kọ́ rí ẹ̀kọ́ gẹ́gẹ́ bí nǹkan tó ṣe pàtàkì oríṣiríṣi ẹ̀kọ́ dẹ̀ ló wà tí òbí fúnra wọn bá ti rí ẹ̀kọ́ òbí gangan ni alátọ̀nà ọmọ olùkọ́ àkọ́kọ́ gbogbo nǹkan tí ọmọ máa kọ́kọ́ ṣe ní ìgbésí ayé wọn òbí ìwádìí ti fi hàn àwọn ìwádìí sociology kan ti fi hàn pé àwọn òbí kan ń bẹ tí nǹkan tá a lè pè ní kádàrà ọmọ tí wọ́n lè tó kádàrà ọmọ.
1: Wọ́n lè tó kádàrà ọmọ.
0: Bẹ́ẹ̀ni kì í ṣe wípé bóyá wọ́n á ṣe nǹkan tó jọ mọ́ ajẹmẹ́sìn láti tó kádàrà ọmọ wọn o. Ṣùgbọ́n àwọn òbí kan bẹ ní inú àwọn ìdílé kan bí àwọn ìdílé ọlọ́ba ní bí ilẹ̀ England nísìn tẹ bá wo gbogbo àwọn ọmọ wọn ó ti ní ipa tí wọ́n tọ̀ sílẹ̀ fún wọn ó ti ní àsìkò irú ìwé báyìí ló gbọ́dọ̀ kà irú àwọn èèyàn báyìí ló gbọ́dọ̀ bá rìn òbí lè tó kádàrà ọmọ torí náà ọmọ tó bá máa kàwé àwọn ọmọ míì bẹ tí wọ́n kàn máa padà fẹ́ràn wò ṣùgbọ́n òbí tó bá fẹ́ kọ́ ọmọ ẹ̀ kàwé ó ṣeé ṣe kó kàwé ó wá dá lórí nǹkan tóbi bá fẹ́ ẹlẹ́kejì pé òbí èèyàn gbọ́dọ̀ ka ẹni tó bá máa kàwé gbọ́dọ̀ ka ẹ̀kọ́ kún tí wọ́n bá dẹ̀ ẹ̀kọ́ wọn gbọ́dọ̀ rí ẹ̀kọ́ gẹ́gẹ́ bí ọ̀nà láti lówó nìkan torí nǹkan tó máa ń ya ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́nu tó dẹ̀ máa ń yẹ̀mí náà lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo mọ̀ ke se pe mo mo won lati lowo eh mo fe lowo ndi won ṣugbọn owo de anikun ni mo fe se won tori pe mo fe ran won ni ara won ko ti mo ro mo lero pe ara won ko to n pa ujo wa ku lo lori aife kawe ohun ni pe alakoko ni pe obi amu opolopo obi ti gbe ise won fun ara ata mi o bu obi kankan mo mo pe amu obi wa gbianju gan mo si mo pe ati to omo ise nla ṣugbọn in ti o ba tin teyan ba ni lati se keyan kuku se daada bi oloyinbo se so pe what is worth doing is worth doing well keyan kuku se daada tori pe eyan o le opolopo obi won ti se nkan ta ma pe ni outsourcing won ti gbe ise tito omo fun elomi eyan le gbe ise
1: ti tito omo fun elomi ara le
0: omo beni eyan le gbe ise tito omo fun elomi awujo ni agbajowo la fi soya ṣugbọn eni ti o nbe eto omo yen se ejo se afojusun yin jora won iwo ti o fe ko mo re kawe to fe ki o mo re je n to kawe to wa je pe ibi ti ohun ku mo si lataaro dalẹ ibi to je pe won ti n wo TikTok da ṣugbọn apoju e ta ti wo TikTok video ni gbogbo ala mo pe itakan ayelujara o fun omo ni anfani lati ri orisirisi nkan ke se nkan ti obi le fi owo bo ni pe ibi ti mo fe ko se kini ni elekeji ni pe obi to ba ro pe gbogbo eko tori owo nikan leyan fi nko eko awon omo won ke se pe kini o ati ko eko awon omo won yo le because eko o ma n je nkan te yan o moju to te yan rin le fun ni iru iwe kika iru ipawo le lero pe o ye ki obi ko lati le fi ran awon omo lowo lati ni ife ati ma kawe omo mi obi mi wa o ti wo lati le won o tete fi komo amo opo obi ma wo poke mi mo tele ni mo ti wa mo bayi and now how do we now start teaching them how to read properly and again mo ti ko pa ko bayen iru awon owe wo lo ye ki awon omo yi ma ka to se wi pe yo nla ye pa ninu ohun ti awujo n koju bayi ta mo si ifipa ba awon omode lopo iba itan awon omode ise egbe okukun fa awon okunrin ati bebe lo iru awon iwe wo lo se wi pe iru omo be le ko ti yo tun ko ni ona igbe aye e seun gan ni olotu ona meji si meta ni ma fi dawun ibere yin ṣugbọn ma dawun wonu ara won alakọkọ ti ẹsbẹrẹ ti mi o ba si ni wipe n to wulo fun taye o le ma sise fun kẹyin ka wa practicable se ri emi gbagbọ ninu ise iwadi gan mo se gbagbọ ninu sciences ati sociology mo fẹ so nkankan wipe ko si ọmọ kankan ti abi ti o ti ni pe o looto nkankan be ta ma npe ni temperament ti ọmọ kankan ni nkan ti taye fẹran o le kẹyinde le ma fẹran kódà ẹri láti inú ọmọ ọwọ mo ní ọmọ kékeré lọwọ tó jọmọ tèmi àwọn nkan kékèké kan bẹ tí mo sì ti ri pé ọmọ yìí ó fi yàtọ díẹ sáwọn ẹgbẹ nkan kan bẹ tán pè ní temperament ṣùgbọn gbogbo ọmọ tá a bá bí pátá àwọn onímọ sociology gbà pé every child is a blank state every child is a blank
1: state ìyẹn slate tá ètí kan kankan sínú ẹ
0: slate
1: òfìfo
0: bẹẹni pátákó òfìfo ni gbogbo ọmọdé ṣe wá rí láti kékeré nǹkan tí ọmọ tẹ bá ń fi sí inú tẹ bá ń kọ sí inú pátákó yẹn ni yóò sọ nǹkan tí pátákó náà ó jọ lọ́jọ́ iwájú ó dàbí ẹni tó fẹ́ kun kan ni tẹ bá kọ́kọ́ mú pátákó tó fẹ́ kun kan sí tó jẹ́ canvas sílẹ̀ mú nǹkan tó fẹ́ kun tẹ bá gbé ọ̀dà blue tẹ gbé lé red tẹ gbé pink àtẹni tó kàn gbé black àti white lé títí ẹ̀ ìyàtọ̀ yóò wà ibì kan náà làwọn méjèèjì ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n ibi tí wọ́n máa parí sí yóò yàtọ̀ tí ẹ bá máa ń gbọ́ ẹnìkan bẹ lórí ìtàkùn ayélujára tí mo máa ń gbọ́ I think orúkọ wọn Temitope mìíràn ti sọ́ni mọ́ wọ́n máa ń sọ̀rọ̀ nípa ẹ̀kọ́ gan nǹkan yọ kan tí mo rí mú láti ara wọn ni wípé kò sí ọmọ tí ẹ lè kọ́ níwèé kíkà ẹ̀jẹ̀ á kọ́kọ́ sọ ìyẹn nù kódà ọmọ tí àwọn òbí wọn ò kàwé mo ni opolopo omo ti awon obi won o kawe ti mo de mo ti mo de ni lore ti won de feran iwe kika gan ti won de ni lakaye gan iru kini e nso leti iru awon omo yen iru mentality wo ni se omo te nso fun pe yala o fe tata ni o fe ranso ni iwe kika se pataki te je ko pe ah to ba kawe o ma ri awujo ju bi egbe re se ma ri lo ironu ya ironu e o ma yato si tegbe ta bo mo te nso fun pe ah sebi iwe na lo mo ya lagbaja ka o lo nsa anu won alakoko nkan niyan ko si omo ti o le ko iwe kika se wa ri a ma nbere a ma nsaju ara wa bere a si ma nbere yato si ra won elomi awon iru emi an so ni pe iru baba temi on lo je o wa lara awon gbogi to je ki iwe kika ko je mi logun mo je so tele ko si nkan mi ti mo ni anfani lati fi ngba yen ke je pe won mama o iwe wa nu ile ko si si nkan mi nu ile to ba ti su mi ti ma ti joko ti gbogbo nkan ba ti su mi ma gbe iwe ma ka ti ma ka ma tun lo si die iba to ya o bere si bi pe mo bere si gbe ninu iwe ka si de nkan la kokon tori na obi to ba fe bere pada fun omo ti won ti bere e je ka o ko bere lati je wi pe e je ka ri ipa iwe ni ara won elekeji obi tawon gan ba le kawe awon omo wa won ma nwo yan won ni digi ni baba itumo digi ni pe awon nkan teyan ma nwo lati ri ara eyan ninu e ko si bi omo se kere to ti o ba ri te nse nkan to ba je obi to le kawe te ba n gbe iwe yen loju omo yen o ma ka to ba je newspaper lasan le gbe loju omo yen ohun na ma fi newspaper ko eleketa ni pe se ri awon oro kan be tawon obi ma nso to ma mu ti o ki mu iwuri wa owo dara pupo mo ma nso fawon eyan owo dara pupo sugbon te ba ti fi owo siwaju opolopo nkan ona te yan gba ri owo yen o le ma se pataki fun eni yen tori na en to ba fe ki omo un kawe obi to ba fe ki omo un kawe o gbodo je pe awon ma oro kan ma so gun ma je oro iwuri se wa ri orisirisi ko si iwe ti ko wulo to ba ti je iwe ti o tona fun ojo ori omo te ba fe ki omo ka iwe to je mo ona meji ni te ba fe ki omo ni eko nipa awon nkan to lo lawujo papa awon nkan bi ifipa ba ni lopo ise gbe okunkun ati bebe lo alakoko ni pe eyin go kon mo leko yen pe awon nkan iko si ere nbe o ke se majo kunrin joko li elese rara to ba dagba ki gbogbo we to fe ka na ile okunrin lodi rara eyin o ki so ru e rara iyen o ni ran omo kankan lowo e ma fun mo lawon we ti yo mu ti yo ta ti yo mu laka e won ti yo mu lati dagba ti
1: oda la mi iseju meje bo wa ran de up there
0: ni iseju meji o ti to mo ti gba so iwe kika ki se fun owo nini nikan tabi eko fun nkan teyan fe fi jeun lojo la nikan iwe kika le yi igbesi aye eni pada ni ona to je pe o boya ewi ni mo fe ke jeun emi ma so fawon yan pe ewi akewi ni mi mo si feran oriki tori pe nkan ti mo ko mo npa oriki ni we opolopo iwadi ti mo ti wa pada tun se ni npa oriki na tori pe amo oriki yi ninu kini oriki ijora won o ti mu mi se opolopo iwadi siwaju to je pe ni inu eko temi gan funra mi mo se iwayi mo sese pari oye elekeji ma mi ni mo de tun ti bere keta phd to opolopo yen ba ni a to ba ka ise wo lo fe fi se ma so fawon yen pe o ma wu mi ki fi sise to nitumo sugbon ke se tori ise ti mo fe fi se mo fe fi kawe iwe o je bi ona ti omo fi le ri awu ti eyan fi le ri awujo atagbalagba tomode tori na ejo eyin obi ko si nkan ti e fe se fun awon omo e je ki won ko mo wi pe eko o se pataki elekeji bi pe ma je ki a je ki omo peju lori itakun ayelujara e ma je ka tan ra wa e le control nkan to omo yin ri lori itakun ayelujara tori ba se so itakun ayelujara ni tori na nkan te ba ti le control ejo e je ko ni iwontunwonsi fun awon omo yin olorun ran gbogbo awon obi wa lowo
1: ami alayinka ekun rere e ba wa daruko yin fun awon le ba wa fun won ni social media yin fun lati tun tele yin fun imisi fun awon omo yin
0: oruko mi lekan si ni yusuf muti atolayinka ti gbogbo eyan mo ti opolopo eyan mo si olayinka ekun rere social media mi nisin tori pe mark won ti se bo se nse o ti di pe atun ti ni tuntun social media ti mo nlo ni sin lowo lowo ni at olayinka ekunrere at olayinka ekunrere
1: o ma ko papo abi
0: Benny, Olayinka Ekunrere e ma ko papo ko si alafi bo kankan e ma ri on social media and do me yoku na lati social media ile to je Olayinka Ekunrere fun apere Yoruba lekunrere ti mo ti ma nko iwe akagbadun fun awon omo kekeke ti won ba fe ko iko ede Yoruba nipa
1: so Instagram yin ni Olayinka Ekunrere
0: Benny
1: don ba te so Facebook na agbe wa
0: te ba ni Facebook Yusuf ti at Olayinka bracket Ekunrere Yusuf ti at Olayinka te ba ko Ekunrere sori Facebook o ma gbe mi wa Instagram Olayinka Ekunrere
1: e se gan ni pe a pe yin e da wa lohun laaro yi fun akoko yin ohun na le ti gbo yin eyin obi e je ka bere si ni ra awon iwe 200 naira awon iwe 500 naira awon iwe 1000 naira e je ka wa gogo mo to wa ninu iwe yi o se koko se pataki ke to gbe wele omo lowo awon iwe kan wa te pe e need lati really vent e beyin te ba ti glance through e emi ma koko wo gbogbo awon chapters to wa nuwe yen o ma koko ko sibe gbo ko to wa nuwe yen tin ba ti check everything ma ti won to wa nbe then le ma si saarin ma wo I make sure pe anto sugbon reading habit yi se koko lasiko ta wa aye tin baje e je nso je nla mole ta bo mo ba best ni kawe they will learn something new they will learn how to stand out laarin opolopo eyan eyan se un pe eyan mewa le wa ka won mesan si ma se un ti oda kenikan si da duro pe mi o ni ba yin se se mo po ma be sugbon to mo o ba kawe ti o ba ni eko be yan wo pe se be eyan mesan tin se emi nikan ma daya to wo je enjoy won jo o si le johun to join won yen gangan eyan mesan o le johun ni wa fori ko ijiya won mesesan lo fi je pe you can stand out among other people can be thousands of people can be doing the wrong thing and you choose to do the right thing but with the help of book you will know better omi da Olayinka Ajani Ajibade ni mo nje e je ki n sare se bayi hello e karo o
2: e karo ma
3: yes sir
2: afa lo nbe lori ila
3: yes sir
2: dr lawrence titi yes ko na ti labi ta kure ni lorin
3: a n gbo yin sir
2: ẹkú ètò náà gbọ́dọ̀ àlejò yín fún ọ program ìwà educative báwa náà ṣe di ààrẹ kọ̀ọ̀kan bẹ̀rẹ̀ na reading habit and reading culture is very very important reading and reading ọmọ jẹ́ kí máa tẹ̀síwájú ni but àlejò yín jẹ́ wọ́n fẹ́ darapọ̀ má wọ ẹgbẹ́ akéwì yorùbá lè fi
3: ọ̀sìn kwara ìbàdàn lọ́wọ́
2: akéwì yorùbá tẹ̀lé kwara ẹgbẹ́ kí wọ́n darapọ̀ mọ́ wa program wà informative and educative ọlọ́run the very important topic that the graduate then
3: the moment is
2: about Dr. Larry Okiki Yesko 90
3: that's takore e se gan thank you
1: oh no ni e ti bo ilu reto e ba wa da sagbon tara obirin la ro toni tori pe gbogbo eleyi na awa na la pada jere omo wa ni keni oni ba wa je won ni duro iseju kan fun wa sugbon je pa tin so le yo kokan yi e je ka ma mu lo ko easy lati ko won ni reading habit sugbon e ma fi pa mu won iun to ba fi pa mo mo ko ni ka a ko gbe lo ba ya si sun tabi ko gbe lo ko ma ke e ton won te fi ko won e fowo ra won lori e ba won ka chapter 1 o ya let me read chapter 2 if I read this line you will read this line Etin mo ba se le ta won mo yi okay I will read this one to this one yeah let me read it out oh yeah okay oh yeah read your own e je ka fere si ni fi ife ko won ni bi won tin kawe omi dola yin ka jani ajibade le mi nje o bye for now

0: 88.7.
1: Ọmọ Kwara ṣe gbàgbé àṣeyọrí ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Kwara. Ebi ò pa wá ní Kwara lásìkò ẹgbẹ́ òṣèlú PDP. Àlàáfíà jọba lásìkò PDP. Àwọn ọlọ́jà ń tàtà jìrì lásìkò PDP. Ọmọ Kwara ń kọ́lé mọ́lé bẹ́ẹ̀ lọ́n ralẹ̀ mọ́lẹ̀. Gbogbo ọmọ Kwara ń gbé nǹkan rere ṣe. Àwọn bàbá ń ṣe baba rere nínú ilé wọn. Lónìí wá ń kọ́. Èrú àti mọ̀kàrúrù ni ọ̀pákùtẹ̀lẹ̀ ìṣèjọba àwọn tó wà lórí àlééfà. Irọ́ funfun báláwo ni wọ́n fi ń darí wa rìbáríbo. Ọmọ Kwara etí yín dà. Ẹ má já jásíkò tó ìdá. Àmú àwọn ará abílẹ̀ kan sí yìí o. Sàtìlẹ́yìn fún ẹgbẹ́ òṣèlú PDP. Ìgbà yìí ó sàn wá síre. Ìkéde yìí wá láti ọ́fíìsì alukoro ẹgbẹ́ PDP nípínlẹ̀ Kwara. PDP Power PDMP Olóyè.

0: ẹ̀yin náà mọ̀ wípé àsáwọ̀ ọ̀pẹ ló kó bẹ́ẹ̀ rí. Bí ọ̀bá nídìíkan obìnrin kì í jẹ́ kúmólú. Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo àyíkáyè tẹ̀tí ń gbọ́ wà láàárọ̀ tòní ẹ kú ìyálẹ̀ta. Ṣé dáadáa làbá yín o? Gbogbo olùgbé ìpínlẹ̀ Kwara, gbogbo ọmọ bíbí ìpínlẹ̀ Kwara, gbogbo ọmọ bíbí ìlú Ìlọrin lápapọ̀ akínyìn akínyìn àlùyìn lọ́gọ̀ ẹnu. Ọ̀nà àbáyọ lápètò yìí èyí tí ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Kwara léyìí tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀. Bá a ti wá ṣe rèé kíkí ní ọ̀hún kó ba lè mú yẹ́ẹ̀sì náà ló fi dàbí pópẹ́ wa díẹ̀ lórí ètò láàárọ̀ yìí. Àwọn àlejò mi ti wà ń kalẹ̀. Ẹ jẹ́ máa fi àsìkò yìí kí máa fi kí Alhaji Sanusi Oladimeji tí wọ́n ti fipá kan jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú PDP ní agbègbè Mòrò nípínlẹ̀ Kwara. Wọ́n ń bẹ lórí ètò láàárọ̀ yìí. Tema Alhaji Abdul Fatah Seriki táwọn náà jẹ́ protocol to a former senate president Dr. Abubakar Bukola Saraki. Àwọn náà ń bẹ lórí ètò. Tema Malam Abdul Kadri Abdul Abdul. Àwọn náà ń bẹ lórí ètò láàárọ̀. Ẹ jẹ́ akẹ́sẹ̀ sọ́nà ká ti pẹpẹ ètò. Ẹ má wàá gbàgbé wípé ẹgbẹ́ òṣèlú PDP wọn ò ṣe àgbékalẹ̀ ètò yìí láti yọ sùn tètè tàbí bu ẹnu àtẹ́ lu ẹnikẹ́ni o. Ìdí tí wọ́n ṣe ṣe àgbékalẹ̀ ètò yìí ni láti máa yọ àwọn kò mọ́ òkun tó bá sodo sínú àwọn ọ̀rọ̀ tó yẹ ká gbọ́ àgbọ́yé ẹ̀. Káwájọ jọ sọ́tún kájọ jọ sósì káwá gbé e yẹ̀wò káwò pé kí ni ọ̀nà àbáyọ gan. Ìdí tí a ṣe ṣe àgbékalẹ̀ ètò yìí nu yọ̀dà fún wa tí a ò ní táwọn ò ní ta ń tí ọ̀dà sí wa ń gbà wò. Ẹ jẹ́ kí n ti ọ̀dọ̀ Alhaji Sanusi Oladimeji tí wọ́n jẹ́ former PDP chairman Mòrò kí n ti ọ̀dọ̀ wọn gbé. Ẹ bá ń sálámọ̀ sí gbogbo ọmọ bíbí ìpínlẹ̀ Kwara àti ìmọ̀ gbogbo olùgbé ìpínlẹ̀ Kwara tó ń tẹ́tí gbọ́ wa gbàròyé láàárọ̀ tòní.
1: Mo kí gbogbo ọmọ bíbí ìpínlẹ̀ Kwara, mo kí yín ní kíkí tí tọ́ dára jùlọ pé salamu alaikum wa rahmatullahi wa barakatuh.
0: Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ ṣeun gan Malam Abdul Kadri Abdul Abdul ẹyin náà ẹ bá ń sálámọ̀ sí gbogbo ara lé.
2: Mo kí gbogbo ọmọ ìpínlẹ̀ Kwara, mo kí olùgbé ìpínlẹ̀ Kwara, àlàáfíà ọlọ́run kọ́ mọ bá gbogbo wa gbé. Orúkọ tèmi ni Abdul Qadir Abdul Gani tí mo jẹ́ olùkínáńgbé. Press service on local matters. Dr. Abubakar Bukola Saraki.
0: Adúpẹ́ ẹ ṣe gan inú wa dúpẹ́ ẹ̀yin náà láǹfààní láti darapọ̀ mọ́ wa lórí ètò láàárọ̀ tòní. Ẹja tètè ta kiní ọ̀hún kankankan ọ̀rọ̀ yín ni wọ́n ti bẹ̀rẹ̀. Malam Abdul Kadri Abdul Abdul ń wá fi àdàgbà rẹ rọ̀ sọ́dọ̀ Alhaji Sanusi Oladimeji. Àwọn èèyàn ń fẹ̀sùn kàn lẹ́nu lọ́lọ́ yìí lórí ọ̀rọ̀ kan ìròyìn kan tó ń jàrìn rìn ẹ̀sùn ni o. Wípé àwọn kan ń ṣe ìrọ̀gùnsíni lápá tá a lè pè ní last minute empowerment léyìí tí àwọn kan sì ń fẹ̀sùn kàn lọ́kọ̀ọ̀kan èjèèjì wípé àwọn kan ń gba káàdì ìdìbò tá a mọ̀ sí PVC. Ẹ wá jẹ́ ń bèrè lọ́wọ́ yín, kí ni ọ̀rọ̀ tẹ́yìn ní gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú PDP ọ̀rọ̀ wo lẹ ní fún àwọn ènìyàn ìpínlẹ̀ Kwara lórí ọ̀rọ̀ yìí? Ẹ̀sùn ni o, a sì fẹ́ ṣe àfọ̀mọ́ ẹ̀. Mo fẹ́ kẹ́ ṣe àfọ̀mọ́ ẹ̀ dáadáa.
2: Ẹ ṣeun gan ni olóòtú. Ṣé rí ọ̀rọ̀ tẹ́ mẹ́nuba yìí? À ń gbọ́ gẹ́gẹ́ bí awuyewuye tẹ́lẹ̀ ni tá à ń fetí ihu gbọ́ pé wọ́n sọ lọ́tún wọ́n sọ lọ́sì, tá a lè sọ pé báyà àrídìí rẹ̀ fi múlẹ̀ tẹ́lẹ̀. Àmọ́ lẹ́nu lọ́lọ́ yìí a rí pé gbogbo ohun tí àwọn èèyàn ń sọ òótọ́ ọ̀rọ̀ ni, torí àwa náà padà wá ń fojú ara wa gan ni rẹ̀. Ṣé rí ìjọba tó bá ṣiṣẹ́, tó ṣe nǹkan tí aráàlú ń fẹ́, ìjọba tó bá ṣe iṣẹ́ tó bá wú aráàlú lórí, kò nídìí kíjọba ṣẹ̀ṣẹ̀ máa fi owó ra ẹ̀mí àwọn èèyàn láti dìbò fún wọn ní ètò ìdìbò míì. Àmọ́ ó ti di lemọ́lemọ́, ó sì ti di àdámọ́ tó sọ pé tí òṣèlú bá ti kù sátà báyìí tó kù bí aago wọn méjìlá kùsẹ́jú mélòó kan báyìí tágo lù, a rí pé ìjọba ìpínlẹ̀ Kwara, ìjọba APC nípínlẹ̀ Kwara, ó ti di lemọ́lemọ́ wọn. Ìgbà òun náà mọ́ láwọn rí empowerment ṣe empowerment yi etan ni arumo je ni lati le fi ra gbo lati fi ra okan awon eniyan kan le dibo fun won
0: amo ro ten so yi e so
2: yi allegation be se so yen awon ara le on several occasions averan won leti in 2023 bo se skutata die nanu ti won pe egbe oniru egbe alata egbe olokada egbe oni moto egbe oni dis egbe oni gbogbo egbe na pe won la won fun 150 million awon fun 100 million awon fun kini kan million come on fun awon egbe won ni 50,000 owo empowerment e mo wa wo tan ba wa fun won lowo yi tan o won fin ra conscience won ni tan ba wa pada wole egbo pada ara won na won tun ti yo gbogbo wo yi election mi lo tun ti de yi a tun ti n wu gbo be pe won tun ti n se empowerment yi koda yi to wa fo kan ni lokan to ba ninu je ohun leleyi ti won lo si ward kaakiri tan lo arin ja kaakiri tan lo ba won iya wa awon baba wa tan lo ni kan ma mu pvc won wa kan ma mu nia won wa kan ma mu bvn won wa kan ma ko sile awon ofun won le empowerment eleyi je nkan to ba ni lokan je pupo because e ba wo ajo eleto odigbo inec bi won se gbe kale in ta n pe ni pvc card ta fi n digbo won ni afun eni kankan personal property wa ni awala ni eyan kankan lo ni titi e koda egbon o le lo taburo iya o le lo tomo mo le lo tiya in to wa fi di pe awon ijoba to wa lode won n ba wa pe ka mo mu wa yi eyan ara ile eja fura o kon won ra okan yin ni o pelu owo ti o ni oyin na laarin ojo kan ti won la lo fodun merin te ba wo afara kan lo lori ero aye lujara bayi nisin laarin ja won wa won sa si bi pe awon se kwasip kwasip yi asimo pe eka ijoba kan ni ti won da kale pe kan mo fi se social welfare awon ti won lo laarin ja kaakiri won wa nde fila apc won wo jacket kwasip won de fila apc won lo ba won eyan pe emu kan code details won kale won gba number won gba bvc won number won
0: ko kale ani
2: video mo ri la ro yi video ni mo ri la ro yi eni kan kan lo challenge won ni video ta ri yen won wa n bere lo won pe ejo wo ni tin ile ise ijoba wo lo ran yin ke mo gba pvc awon eyan ile ise ijoba wo lo ran yin pe ke mo ko pvc awon eyan kale te bi wale mo se empowerment fun won loruko ijoba te si gbawo apc wo won koda o di takuroso ton fe mo gbo won fe mo poparu mo ra won leri facebook laaro yi ti mo ri so gbogbo eleyi a fin so fa won ara ile ni pe won eni to ba ti wa ba yin to ba ni e mo wa ko number card yin kale to ba ni e mo mu card yin wa to ni e mo mu bvn ni wa won fe ko ba yin ni o ojo ola yin ni won fe ra lowo yin ya to fe yi won gan awon tan ko bvn yin kale tan ko nin yin kale tan ko bank details yin kale o le di lola ki banki yin e lo bi awon tin se banki won so fun yin be ba gbogbo information te fun won yi won le fi lu yin jibiti o owo te ni banki tun o tun wa wo lo gbogbo eleyi lo ye ka won ara ile mo awon iya wa awon baba wa e ma je won o fi eko tan na fun yin eni ba ni e mu card yin wa abi ke mu number card yin wa ke wa gbowo ke wa gbe empowerment won fe ra ojo la yin ni o won ti tun le sakoba fun yin ti won tun wa lo fo ko yin ti won lo tun fi yawo ni banki ti o tun wa di wahala si yin lorun nkan te mo di olohun ni gbele yin laya o e je ka fi ara balẹ eni to ba wu wa gege bi ejo eleto obo bo se fi lele eni to ba wu kaluku ko fi card re digbo fun e ma je gbe oselu apc o ra card yin e ma je gbe oselu kankan ko ra card yin o
0: oda gege bi esun ti o n janrinrin nile tẹyin si ti lanfani lati soro ba oda e je ka lo sori ibere mi e je mo bo wa tarata sodo alhaji sanusi olade meji e ri pe lenu lolo yi orisirisi awuyewuye na lawon eyan tun gbe poye enu kaakiri papa julo lori ohun to ni se pelu yiyo awon patako ipolongo ti papa julo yi to je ti engineer Suleiman Bola Kalekawu ni ti butoro ipinle Kwara eyin gege bi ikan legbe oselu PDP ojuwo leyin fi woro
1: o ki yin olotu
0: e seun
1: o si ki gbogbo omo Kwara lekan si eyi ti ijoba nse yi lati ma yo patako awuran engineer Bola Kalekawu
0: se ijoba lo nse ni
1: ijoba ni nse ke sara lu oba sara lu ati funra wa lorun bi te ti ri won ti won tin ko lopa ti won ko civil defense ti won ko gbogbo eleto abudani ti won ba fe lo se so o fi han wa pe joba ni se
0: eni shule
1: ki te ba ti wo n ta so yi ke se fun egbe PDP mo ara lu funra ara won oro yi ti di nti ara lu funra ara won na n tin da leleri ti won tin ke si joba pe ki joba ma da wa ala le se sambod ni o dibo ni orisirisi ori radio ni orin bere yi ti waye te ba wo pe ti awon ara lu n pe pe ki joba fo diju won latari pe ni eleyi ko ni akoko ibo ta ko di koda ki sele keji ni Kwara koda ki sele karun ni Kwara se ba won na ti dibo ta won na wa ni opposition se joba agba na damu ti won o damu won ìjọba àgbà náà wọn àní ká má se tí tó wù wọn ṣe báràlú ní ọjọ́ ẹ wá gbọ́ ìdáhùn sí ní ìbéèrè tí àwọn aráàlú ń sọ fún yín àwọn aráàlú làwọn ti mọ ibi tá à ń lọ ẹni ìkànnì wọn má fìlẹ̀ yọ billboard mọ́ wọn ti mọ táwọn ó ṣe nínú wọn torí àyí tó gẹ́ à ń yọ billboard yìí bíi tí mo fẹ́ fi fe ni pé àpẹẹrẹ tí mo fẹ́ fi ṣe ni pé ọmọ kékèké méjì fẹ́ mú jàkadì wọ́n wá ti dé eré ríngì pé kí rẹfìrí ọ̀fàn fèrè ẹnìkan tí ń lè tú ríngì kí ni ń tu fún tó bá mọ̀ pò ń dára àwọn lójú kí ni bí bọ́ọ̀dù níṣe pẹ̀lú wọn tó ní kí wọ́n máa ń lù ni àbí tó ní kí wọ́n mọ̀ polo tiwọn ni ṣé báwọn náà rí káàkiri nìṣe so wọ́n fi ṣe pé ń pàtàkì àwọn jẹ́jọba kò sẹ́ni tó lè má wọn ni ṣùgbọ́n aráàlú lè mú wọn ọ̀nà táwọn ẹlú lè mú wọn nìbò wọn tí wọ́n dì torí aláàtú ti mọ ibi tí wọn ó dìbò wọn sí ìjọba àná ìjọba àjẹta ìjọba tó ní lọ́dún mẹ́jọ oríṣìí aráàlú ti rí tí wọ́n se so tó bá ṣe pé wọ́n dára wọn lójú ni ká fi bí bọ̀dúlẹ̀ níjọba fatah hamad tẹ bá wo àti jáde síbi tí wọ́n gbé bridge sílẹ̀ ni sample sì kan wà ń bẹ̀ yí ohun ti ẹ̀ kọ̀ǹpútà ni tó ń rotate tí ń taná tí ń ṣe gbogbo ẹ̀ àwọn ni ìjọba àgbà náà fúnà owó tí wọ́n ní ká máa kí àwọn ẹlẹ́gbẹ́lẹ́gbẹ́ ọmọ san lónìí látàrí pé wọ́n ti sanpot èló làwọn san gbà tiwọn ta ni wọ́n fún ẹni kí wọ́n wó lórí rédíò kí wọ́n wá sọ yìí táwọn san gbà náà gbogbo ẹni tí ò bá lè jà tí ń bá ń ja yín ọ̀lẹ́ ni aráàlú ó pè pé èése ọwọ́ la ní ẹ lò ó ti di pa ń ja yín so eléyìí kìí ṣe pé nǹkan kan tó ní ṣe pẹ̀lú ẹgbẹ́ wa kò sì ní nǹkan kan ṣe pẹ̀lú aráàlú pẹ̀lú torí ìjọba yìí ti sú wọn.
0: Àwọn owó ni ìjọba yìí sú.
1: Aráàlú ni olùdìbò ni àwa tá a jẹ́ ọmọ àgbẹ̀ olùkọ́ ara ò ti sú wa torí pé ní

0: yen DC lorun toni tin mi yi PDP engineer Suleiman Bola Kalekawu ati cos power nu reference power nu awon ni Olorun o lo to fi ba wa telu wa isi waju awon ni esi jadigbo wa fun ka be ku ti bere ka be ti bere nje ta bijo o e je ka lu ko digbo re fun PDP ka si duo ti e mo ja beru ala o ala kina npe agbofinro won ni se nkan kan fun wa won wa dabobo wa ni eyi to tun kun ni pe be ba ri konun ko ho kan ti ba fe mo eniyan kan ba fe mo dowo ru apo ma se kini kan e mu phone yin e ya photo won e se video won te ba mu photo te ya won te se video won e post re e send e si video e ke send e si awon olopa gan mo fi number ilede won fi zire e lede pe to e la olopa bayi be fe se nkan bayi o e ri olopa hun yo so agbejemowo to ba jo pe omo egbe oselu APC na ni awon no so agbejemowo because a call attention awon security pe wa wo won ti fe se modaru bibi e mo je ki won deru ba wa eleyi ta nso ni pe e ja digbo wa wo rowo ka si duo ti ka si ri pe nta ba di ohun ni won ko kale olorun yo wa pelu wa
1: ara eh e ja to sare na wo gan ibere mi e ri pe lenu lona yi ni awon eyan nya ketiketi wo inu egbe oselu PDP ni pele Kwara kini ka pe apere eleyi fun egbe oselu yin eh Alhaji Sanusi
2: okay yo lotu
1: e seun
2: ibere yi da pupo o si je nti o wu ni le ni papa julo fa wa PDP iyawo egbe PDP tawon mo egbe APC nse o fi han wa pe to ba se pe lesan ni ilesan bi osan yo ba ni awo awo ne ewu awo ko ewu ne ewu lati bi ewu teyan ba wo sorun let him aboya ilesan abile osan awon tin ya yi mo ki won bi won ku afomo ni yan se mo ki won gege bi omo Kwara rere mo ki won gege bi eni ti won man ti won se mo ki won gege bi eni ti odan to gbe lowo ma olotu en ti won se yi o fi ha wa pe idoba ati egbe tin be ni ede loni osu ara ilu ni ti o ba su won won o ni ma ya ketiketi ati sose luka kori bi eleyi ri ki lo fa na na won kan ti mo ti kakaka le seyin awon ara ilu ri ke se pe enikan ko se pe egun voters card ni wa fun yin lowo ko ni won fi wa ti PDP won ri pe PDP leto ni won ri pe egbe to lojo la ni won ri pe egbe to ni afojusun ni awon ara lu ri pe egbe yi egbe ti tawon le wa be tawon ri pe rire wa nbe ni adan le oko mi wo adan le oko mi wo on ara lu se ni 2018 to 2019 won wa debe won ri pe odo oko tawon ti ku o san gboro gboro ju bi ti tawon le tawon tun lo lo won wa wo pe ah bi waju oba se lo eyin pada ni awon kan ma pe awon ni pada seyin won o gbagbe nkan sibe ni won ri n to da ni waju ni ipada seyin osisi fegbe PDP te ba wo akoto di akoko yi a n pade ara ni gboro a n do se po laarin ilu kini won se to megbe PDP o se kini won darara to megbe PDP o darara awon n bi won lawon ta jojo re pe a eyin te wa n doba fun wa lowo kana Alhaji e ma beyin lopo opo o tun gba lowo awa ta si njoba ni lo je kepe PDP la fi dupe fun adari egbe yi ti se Dr. Bukola Saraki Olorun ma won pa nkan won ni won re
1: ami olo
2: so ni bi ya awon omo egbe APC si PDP wa wo pe ojo la Kwara nti awon gba lero ni pe o gbọdọ daaju tana lọ won wa ri pe toni o tun baje tu tana lọ ni won fi wo pe a nbi ti won se de lana ta fi n pe o ku de ka to yi to ba ti pa won jo wa nbe ta won jo pa wopo se ni o da bi pe yo daaju toni yi lọ so fa ti kaluku fi n ya ketiketi ni tori n kaluku n wo pe eni o ba kokko debi oku adete ni o mo nti toda
1: ara e seun gan e alaji sanusi olade meji e je nkin pa kin fi oku kan kin fi pa eye meji ka wa soju opo le fa won ara le tori akoko ti ko wa npa pamara e yi e ri pe egbe oselu yin e nko mi nu be le nko mi ode lori ise akanse egbele mokun owo ti eni e n fesun kan wi pe ijoba ipinle yi na lori atunse ile itura Kwara Hotel e je kin bere lowo yin oju wo leyin fi wo gege bi egbe oselu PDP eyin na le ran nu mo oro yi ki soni loro e ti bere nkan keji ti mo fe ke tun ba mi fesi si ni pe egbe oselu yin bere pe oda ibi ti nkan de duro lori ise akanse atunse ile itura Kwara Hotel yi o ye ki ijoba o jade fun lati salaye iye ti won ti na fun atunse ile itura yi e ibo loro itiri lara eyin te je egbe oselu PDP
0: e seun gan ni olotu se ri oro Kwara Hotel tuntun se ke se ohun nikan le agbogi oro in to nkan PDP lo minu pupo ju to se nkan ara ilu lo minu pupo ju ohun ni pe ijoba yi o lako yawo ijoba yi won don do gbagbala sata ijoba yi e ko nwole ewe njade ni owo ti nwole latodo ijoba apapo si ipinle Kwara bi ba se nsoro yi ko se nikan to mo pa to ye bayi ni eyi ta npa labele lati KWRS ko se ni to le so pe ye pa to bayi la npa ise akanse ti PDP npariwo pe gbogbo se ti ijoba yi ndawole eyi to poju amadu belowe nikan lo wa ibe lati ri Kwara Hotel te dako yi ibe ni KWRS house ti won revenue house ti won ko ibe lo wa ibe ni ICT center wa ibe ni gbawa ibe lawo titi ibe iwu nikan na ni o baje to ton hale kan na ta ton tun da te ba wo opolopo akanse se tin be ni Amadu Belowe o to nti o sanfa ni fun gbogbo local government to wa ni ipinle Kwara amato gege bolohun se da joba to wa lode yi won la Amadu Belowe nikan ni joba ta won fe se eyi to wa ya ni lenu ni pe te ba wo Kwara Hotel fun ara re ile itura Kwara Hotel o ile itura kan to pe property and heritage Kwara ni ijoba ologun lo ti cover won ti ko jojini lo ti ko ijo kini iba te sogun odun te sogun odun seyin ni won ti ko kini yi o won ti wa ko o ti wa ni kiko ijoba wa manage lori sirisi ko si ijoba ti o de ti o ni fowo kan koda admiral Muhammad Lawal kolon ba foriji won awon na tun atunse won ma tunse ba Bukola Saraki ngba ta won na de awon na ma tunse ba Abdulfatah Ahmed awon na de won ma tunse ba te ba wo kaluku gbianju kan fi ri pe kini yin pa wo wole bo ba se wu ko le mo ki ijoba si mo ko ma sanfani ko ma provide social welfare ko si mo je ipawo wole fun joba amo joba Malam Abdulrahman Abdulrazak igba ta kokko gba wuye wuye won ni bija o ba de eyin mo tin sele laarin ore meji ijade orin dowe laarin Malam Abdulrahman Abdulrazak ati honorable Mashud Mustafa awon ni contractor akoko ta kokko gbo pe won fe tun ile itura yi se igba ngba to wa ri pe jade laarin won awugbo won so jade pe awon lawon fe renovate e ni 3 billion billion meta lawon fe tun se ni mm lawon fe tun se igba ti governor jade won ti e so pe ye pa to bayi ni oya won tun gba won to lo di 5 billion lati lati 3 o di 5 mm won jon fasira won igba to ya na gba party won gba ko lowo mm aba gbo pe won lo gbe contractor kan wa lati ilu kan ta mo te so mo Kwara lati look me igba to won gbe contractor yi de o ba di pe won ni lati 3 lati 5 billion o ba di 17.8 billion ke se pe won tun hotel yi ko o renovation ni o atun atun kun loda won tun hotel kun loda asin na won la won na 17.8 billion leyin gba won egbe tun regbe atun gbo po tun ti ju be lo asin mo nsoro kan pe ijoba ti o ba ti lako yawo ti o soro fa omo ipinle Kwara ti o soro fa omo ipinle won won faye le fa awon eyan lati mo se royi lati 17 billion awon kan so fun wa le ni bayi ni si pe ta hu gbo ka kiri pe won ti pada to fi 5 billion kun awon kan ni won ti pada fi kini kan billion kun awon kan ni ko da owo ta fi lawon tun se bayi ni sin yo to 30 billion bi se ba yin soro yi malam abrahman abrazak ati joba won won jade disin bi se ba yin so pe iye billion bayi la won na si leyin 17 tan ti announce la kokko 17.8 billion ati 20 kini kan billion ni ati 30 billion ni e dakun toro olohun a se tun lekun loda ti won di billions of naira te ba lo wo building yen won wo won to ko lati bere o a wa renovate hotel won to wa tin renovate e bayi nisin o tin lo bi odun melo bayi nisin o ti le odun meta
1: sugba won figures ten daruko yi se leri fun
0: awon gangan jade won la won be renovate ni 17.8 billion mo so amọ leyin igbaun orisirisi oro la to tin gbo pe won ti fi kun won ti se bayi won ti se gba won ti sawo atele yi ta won gangan announce ati guesswork ta won yan se ngboro gbogbo e o ye ki joba le wa clarify pe iye bayi ni o iye ta pe won se bayi bayi o iye bayi ni o ati 17.8 ni o ati 25 billion ni o ati 30 billion ni o bi se n ba yin so yi se joba o je wa lalaye kan so fo mo lo omo ipinle kwara awa gbo pe malam abrahman abrazak won fe we lawa ni sadauna won fe awon alejo wa wa eyun lo fa oro bi board awon kan nitori re na fin yo board pdp awon kan ni koda bi wa ton fe se lawa ni yi won fe dogbon commission kwara hotel tori won so fun wa disin pa won fe commission kwara hotel ama awu gbo ipe won na fe commission kwara hotel ipe to won so fun wa pa won ti pari ama ri tantan na sin jeta inte to wa london renovation so fun mo pinle kwara bi bayi le bade so pe ti pari re awa awu gbo pe tori lawa ni ton fe we o won fe commission re gbogbo kini yi deni oro ka fe ran enu ka wati ko se eni ti o mogbon ka fi eran senu ka wa wati a fe we lawa ni o se jo pa fe commission se ijoba pdp si tin so lati
1: gati
0: alai ta so na nu pe ijoba ti o ba ti jade wa bara ilu soro won ti faye le fa awon omo ilu lati mo muyi e soro jade ki jo malam abrahman ki lo di won lowo lati bara ilu soro iti n sere o ise ta n sere o bi ira bade o nkan bayi lokuta fe se o ngba ti o ba se leyi sara lu o ni wa ona ti won fi ri information to ba je pe won wa fe commission re na ni e dakun jo ton ba commission re kan ba wa so fara lu ye billion melo na fi tun kun loda kan ba wa so fara lu billion ye tan ba na tan fi kun loda tan ko na si kan wa kan so fun ara lu olohun yi wa pelu wa
1: oda e ja sojo po le fun won awon ara le lati ba wa da si e bo ba se se boya le ri ipi kan tabi meji gbe eyin na le fi atejise yin sowo si a lori whatsapp line ile ise 1B0913656864 number to jatarata sibita wa ire 0913656952 hello tani bembe
3: hello ekweto
1: olohun ni ba wa to
3: omo lo abi lo nsoro
1: o ko yin gangan
3: yusuf omo lo abi lo nsoro lataga ka
1: o ya an gbo yin o
3: e dakun eyi temi ve da si ni pe ngba ti a ba n kominu lori peye kan ni wọn fi tun kwara hotel se elo ni wọn kọ stadium laye jọjẹ ni elo ni dr bukola ta ti fi tun se ti ko transfer rẹ ti ko transfer ipo rẹ o yẹ ki eya ma ba economy lọ bi ba ti n lọ ni nkan ti hotel yẹn ma pa bi wọn ti si standard yẹn o ba ju iye ta wu yẹn lọ o le mọ jẹ time ni gomina abdulrahman abdulrasaq o le jẹ time ẹlu mi owo kwara apọmọ kwara naa yọ pada ja si ikanu. But Kwara ti n dunu lori pe answer ti n fowo wa ti awon nkan ta n ri what of igba ti a fi ni awon ijoba to lo to e powo Kwara ayemebi to ma n wa o mo ti ise lowo o mo je traditional ruler lowo water resources o sike mo kedo kwaro sike mo Kwara ti gbogbo nkan paralyze the country ti a de gbo pe won je awon osise tiwon bi commissioner
1: iyesu. Ọ̀dà ẹ ṣeun fún ìwòye tiyín.
0: Ṣé rí tọ́ bí èèyàn bá ń jẹ nídìí àbòsí. Ọ̀rọ̀ àbòsí náà ni ó mọ̀ sọ àbòsí ló mọ̀ kún lẹ́yìn ẹni tí ọmọkúnlẹ̀ Kwara ta mọ̀ ni pé gbogbo iṣẹ́ olówó iyebíye tá a lè tọ́ka sí Kwara lénìí ìjọba àná ló ṣe léyìí tí ó sì rújú tí òòrùn mú tó sì wà tó lé evidence káàkiri gbogbo ibi tí wọ́n sọ pé gíníkan èèyàn ṣe fẹ́ tún lékún ṣé téèyàn bá ní owó ara rẹ̀ pé mo kọ́ hòtẹ́ẹ̀lì èèyàn lè túnkùn ní 17.8 billion ká tó wá ní 25 ká tó wá ní 30 èyàn ṣe ń túnlẹ̀kùn ṣe wá ń di pé ó wá ń ju iye tán fi kọ́ lọ bẹ́yìn ó bá kọ́ lé lẹ́ni tí ó to búlọ́ọ̀kù látilẹ̀ tí ó kọ́ hòtẹ́ẹ̀lì 17.8 billion kálukú ló ní investment la mọ tọ́tẹ́ ìjà ńlá bá sọ lókè odò èyàn mọ iye tó tò àbà.
1: Ọ̀dà ẹ jẹ́ àtúnwẹ̀lú míì ti ń bẹ̀ ẹ̀ lọ́wọ́ ẹ̀ káàárọ̀. ọ̀nà àbáyọ lẹ́tọ̀.
4: ẹ ṣeun ṣẹ́rí orúkọ èmi ni.
1: ẹ mọ̀ tá kankan ìṣẹ́jú kalẹ̀ ní kílẹ̀ pọ́kọ yín.
4: U.S. Alhaji Atẹ́rẹ́.
1: ó yà.
4: Láti airport. Ṣẹ́rí gbogbo àwọn political aspirant tó wà níta àtàwọn tó ti ṣe látẹ̀yìnwá kọ́lọ́hún bá kó ṣàánú wa lórí gbogbo wọn. Ṣẹ́rí ọ̀hún ní ètò fún ọmọ ìlú. So ó pọ̀ lù nǹkan tèmi fi wá láti ìlú òyìnbó nígbà tí gọ́vnà Abdulrasaq tó wà lórí òyìn. Mo mú àwọn nǹkan ètò tó máa benefit aráàlú ọmọ ìlú. Ṣẹ́rí gbogbo àwọn tó bá ń ṣèlú tó bá di kárí àwọn ọmọ ìlú aráàlú dání. Kò sí gbẹ́gbẹ́ pé self interest ara wọn ni gbogbo wọn sáré. Ẹ wò kò sí àṣeyọrí nínú gbogbo nǹkan tí. Aláti kárí àlọ́run gbogbo ọmọ ìlú. Àǹfààní ebi pa àwọn èèyàn. Ẹ wò táwọn èèyàn ṣe ń kú ṣeré. Tó jẹ́ pé ọmọ ni tó fà á. Ọ̀pọ̀ mọ́ pé ebi pa ló ń fa oríṣiríṣi àìsàn síta. Kọ́lọ́run bá kó ṣàánú wa lórílẹ̀-èdè yìí. Mo ní ètò tó jẹ́ pé ká ṣe máa plan kílù wa tó ṣe máa ní.
0: Ìlọsíwájú.
4: Tí àwọn ọmọ ìlú tó ṣe fọwọ́ mú sí iṣẹ́ àti oúnjẹ tó ṣe máa rọrùn fún wa gbogbo ẹ̀ ni mo gbé gbogbo ẹ̀ wá.
1: Ara
0: jẹ́rí ntí PDP ń pariwo náà lẹ́nu yìí tún fìdí ẹ̀ múlẹ̀ yìí. À ń lọ mú kọ̀ǹtráktọ̀ láti ìlú òkèèrè tá à ń fa àwọn ọmọ ìlú lẹ̀. Eléyìí ń febi pa àwọn èèyàn lù ní ń fìyà kún yà fáwọn èèyàn ni bàbá.
2: Àti pé ẹni tó sọ̀rọ̀ yìí tẹ bá wo ohun tí Abdul ń sọ lórí ọ̀rọ̀ Kwara Hotel. Bẹ́ẹ̀ni yóò tiẹ̀ ríbi ráyè sọ̀rọ̀ púpọ̀ ẹnu ń tọ́ sọ ti ṣe déédéé dáhùn Abdul lórí ọ̀rọ̀ Kwara Hotel. Ẹni yìí ń díá mọ̀ pé òun ní program tó ń gbé wá láti ìlú Èbó wá fún wa ní Kwara.
0: Ìpínlẹ̀ Kwara sì ni.
2: Ọmọ ìpínlẹ̀ Kwara sì ni. À ń fi àsìkò yìí rọ ẹni tó sọ̀rọ̀ yìí àti irú wọn bẹ́ẹ̀. Ẹgbẹ́ PDP Kaleka Ufawẹnu ẹni tí àwọn méjèèjì yìí wọ́n ti báraàlú ṣe. Aráàlú sì mọ rírì wọn ni wọ́n fi ní kí wọ́n ṣáájú àwọn níjọba yìí ti ń bọ̀. À ń fẹ́ kí prógrámù yín yìí kẹ́ ẹ gbé ìtọ́ àwọn yìí lọ. Eléyìí ti gbárò yìí làwọn. Àwọn ó sì mú gbogbo ohun tí ẹ bá mú wá tí wọ́n sì rí pé yóò ṣe ọmọ Kwara láǹfààní. Àwọn ọba yín tẹ́wọ́ gbà.
1: Ara ọjọ́ sì ti lọ. Ọ̀dà ẹja mú kan sí. Ẹja mú ìpè Ọ̀yọ́ kan sí. Ẹ̀lọ́.
5: Ẹ
1: ṣeun.
5: Orúkọ mi Ndanusa Aláfíà yìí.
1: Kí lẹ pé kọ yín?
5: Ndanusa Aláfíà yìí
1: láti. Ndanusa ó yà wò.
5: Ẹni tó pè tó ní kí ìjọba PDP ṣe mo fẹ́ sọ fún wọn pé mo fẹ́ bèrè àwọn iléeṣẹ́ kan lọ́wọ́ wọn. Iléeṣẹ́ Amúni Holdings ilé bí ti gọ́ọ̀mẹ̀tì ló pa. Iléeṣẹ́ Kwara Hotel dá sọ́ọ̀sìn láti gbọ́ wọn ti ṣàdúgbò àwọn sáfù wọn. Níbo ni iléeṣẹ́ Kwara Express wà lónìí? Níbo ni Kwama wà lónìí? Kwama tó bá ní wáńsí àwọn ọ̀dà tó bá tún àwọn ọ̀nà ṣe mọ́ wà lónìí? Níbo ni Shoprite wà lónìí? Wọ́n sọ̀rọ̀ stadium tí Bukola ṣe stadium rẹ̀ ó di tọ́nà ẹ̀ sí international standard. Everybody ló ti rí Kwara Hotel báyìí sí wọn ọ̀sùn ọ̀kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn. Ẹ wá ṣe ní 30 billion naira. Tẹ́lí ẹ̀ lé tí gọ́ọ̀mẹ̀ntì Abukola wí táwọn eléyìí o. Àlẹ́ òun máa ká ọkàn mọ́mọ́ká gọ́ọ̀mẹ̀ntì òun máa ká ọkàn ọ̀rọ̀ níka irú ọmọ láyé.
1: Ọ̀dà ẹ ṣeun fún ìwòye tí ẹja máa lọ fún ti àárọ̀ tò ní ilẹ̀ ti mọ́. Tọ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn àlejò wa tí wọ́n darapọ̀ mọ́ wa lórí ètò láàárọ̀ yìí bẹ̀rẹ̀ látòrí Alhaji Sanusi Oladimeji tí wọ́n jẹ́ former PDP chairman Moro ẹ̀ṣẹ̀ gan-an mọ̀ rí yín báwo lágbàrọ̀ lọ́hùn. Èyí báyìí náà ni mo tún dúpẹ́ lọ́wọ́ Malam Abdulkadri Abdul ẹ̀ṣẹ̀ gan-an mọ̀ rí yín bá lágbàrọ̀ lọ́hùn. Tẹ́ ẹ dórí Alhaji Abdulfatai Sẹ́ríkì táwọn náà wà pẹ̀lú wa lórí ètò ìyẹn protocol to former Senate President Dr. Abubakar Bukola Saraki. Ẹ má gbàgbé o wípé ìpínlẹ̀ Kwara ìpínlẹ̀ gbogbo wa ni àjùmọ̀ṣe gbogbo wa ni o yóò dà fún wa. Ẹ má wàá gbà wípé ìwòye àwọn àlejò mi pátápátá tí mọ ìwòye ẹgbẹ́ òṣèlú PDP ó yàtọ̀ gédéńgbé sí ìwòye ti ìkànnì Diamond 88.7 FM tí mọ ti atọ́kùn ètò yìí. Ìwòye ẹ̀yin tẹ láǹfààní láti pè wọlé dásètò náà ó yàtọ̀ gédéńgbé o sí ìwòye ti atọ́kùn ètò tí mọ ti ìkànnì Diamond 88.7 FM nílé Ìlọrin. Ẹ jẹ́ ń ṣe báyìí kó tó di pé a mọ̀ dágbére lórí ètò fún ta àkókò yìí.
6: Ti ẹgbẹ́ tán yìí jẹ́ ètò tí wọ́n sanwó fún tí gbogbo ohun tí ẹ sì gbọ́ lórí ètò náà jẹ́ èrò àwọn onígbàwọ́ ètò ọ̀hún láì ní ohunkóhun ṣe pẹ̀lú iléeṣẹ́ wa Diamond 88.7 FM. ile-ise Diamond 88.7 FM ṣelewi lati tẹsiwaju pẹlu ilana ikọṣẹmọṣẹ ti e mọ wa mọ e ṣeun fun ife ti eni ti wa
7: eto ti e gbọ yo je eto ti won se onigbowo wo eto lori re kin se ti atokun abi ti ikan Diamond 88.7 to wa ni lorin ni ipinle Kwara o je ti woye awon alejo lori eto na e se gan te gbokan Diamond 88.7 to wa ni lorin ni ipinle Kwara
1: to e ja mo lo fun taro to ni yo da fun ipinle Kwara yo goke agba o tun dojo mejo

0: bọ́dà sọ̀dí kẹ́yìn mọ̀gbà tó ń ṣe kọ̀mpútà.
1: Ìgbà tí wọ́n ṣe.
0: Ìgbà wo náà ṣe.
1: Ọmọ ẹni tó ṣe.
0: Kí lẹ́yìn tó máa ń jiyàn
2: báyà. Kí lẹ́yìn jiyàn sí. Ṣé ẹ ti gbọ́ nípa ètò tó ń ṣàtúpalẹ̀ àwọn ìwádìí lórí bí àwọn ohun ìdàgbàsókè tá à ń fojú rí láwùjọ wa ṣe wáyé? Ẹni tó ṣe wọ́n tẹ mọ ọdún tí wọ́n gbé wọn jáde.
3: Kí ló orúkọ ètò ọ̀hún?
2: Àràǹdẹ̀ẹ̀kùn ni.
3: Àràǹdẹ̀ẹ̀kùn.
2: Bẹ́ẹ̀ni, àràǹdẹ̀ẹ̀kùn. Pẹ́kọ́mọ olóògì ni wá já tiẹ̀ kárí. Lórí ètò àràǹdẹ̀ẹ̀kùn náà lẹ́ ó ti máa gbọ́ nípa àwọn onírúurú ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ táwọn ọ̀jìmí onímọ̀ ìjìnlẹ̀ ṣe lágbàáyé tẹ máwọn ohun èlò tí wọ́n gbé jáde. Ètò àràǹdẹ̀ẹ̀kùn, ètò tó wà educative, informative, bẹ́ẹ̀ ni àwàdà kẹ́ríkẹ́rí ò ní gbẹ̀yìn lórí ètò yìí o. Tàwa ni atọ́kùn ètò yìí, Ọ̀làǹrẹ̀wájú Ògúnníyì, Ọ̀pá Ẹ̀bìtì, ní gbogbo alẹ́ ọjọ́ Jímọ̀ Friday, lágo mẹ́sàn-án alẹ́. Lẹ́yìn mọ jẹ̀gbádùn ètò yìí lóní rẹ́gẹ́dẹ́ fi. Àràǹdẹ̀ẹ̀kùn, ètò tó ń sọ nípa ìwádìí ohun àwárí, àwọn ohun ìjìnlẹ̀.

0: bọ́ra sọ di tẹ́yìn mọ́ ìgbà tí wọ́n ṣe kọ̀m̀pútà.
1: Ìgbà tí wọ́n ṣe.
2: Ìgbà wo náà ṣe.
1: Mo mẹ́ni tó ṣe.
2: Kí lè tó máa ń jiyàn bá
3: yá. Kí lẹ̀ ń jiyàn sí. Ṣé ẹ ti gbọ́ nípa ètò tó ń ṣàtúpalẹ̀ àwọn ìwádìí lórí bí àwọn ohun ìdàgbàsókè tá à ń fojú rí láwùjọ wa ṣe wáyé? Ẹni tó ṣe wọ́n tẹ mọ́ ọdún tí wọ́n gbé wọn jáde.
4: Kí ló orúkọ ètò ọ̀hún?
3: Àràǹdẹ̀kùn ni.
4: Àràǹdẹ̀kùn.
3: Bẹ́ẹ̀ni, Àràǹdẹ̀kùn. Pẹ́kọ́mọ olókìní wá já tiẹ̀ kárí. Lórí ètò Àràǹdẹ̀kùn náà lẹ́ ó ti máa gbọ́ nípa àwọn onírúurú ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ táwọn ọ̀jìmí onímọ̀ ìjìnlẹ̀ ṣe lágbàáyé. Tẹ máwọn ohun èlò tí wọ́n gbé jáde. Ètò Àràǹdẹ̀kùn, ètò tó wà educative, informative, bẹ́ẹ̀ ni àwàdà kẹ́ríkẹ́rí ò ní gbẹ̀yìn lórí ètò yìí o. Tàwa ni atọ́kùn ètò yìí, Ọ̀làǹrẹ̀wájú Ògúnníyì, Ọ̀pá Ẹ̀bìtì. Ní gbogbo alẹ́ ọjọ́ Jímọ̀ Friday, lágo mẹ́sàn-án alẹ́, lẹ́ ó máa jẹ̀gbádùn ètò yìí lóní rẹ́gẹ́dẹ́ fín. Àràǹdẹ̀kùn, ètò tó ń sọ nípa ìwádìí ohun àwárí, àwọn ohun ìjìnlẹ̀.

0: 107 FM.
1: Radio made for you.
2: Ó jalè jakò tó tàn kárí ayé.
3: Gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń ààbùn.
4: Àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì. Ìgbà tí gbangba tó wà dẹ́kun gedere.
2: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
5: We are happy people, we make you happy. We are S-A-P-P-Y.
2: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
6: After working kílókù, ìgbádùn lókù ká wá jẹ. After working.
2: Àní nínú ohun gbogbo, ayé ọpẹ tún yọ.
7: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
8: Àwọn tí wàá yẹ.
2: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.
7: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́? Obìnrin mi sọ̀tà wà lẹ́nu.
0: Diamond 88.7 FM, Ìlọrin, ìròyìn, ẹ̀kúnrẹ́rẹ́.

0: síbẹ̀ lágbọ́nrin ìròyìn rẹ̀ ìdárayá fọ́tọ̀sán tòní ikọ̀ agbábọ́ọ̀lù flamingos ilé wa ló ti bẹ̀rẹ̀ ètò ìdíje o lábẹ́ àwọn ọmọ agbábọ́ọ̀lù lóbìnrin tí ọjọ́ orí wọn bẹ lábẹ́ ọdún mẹ́tàdínlógún ọ̀tọ̀ọ̀tọ̀ pẹ̀lú ojúgbà wọn láti ilẹ̀ ghana tí yóò wáyé ní ọjọ́rú ọjọ́ kẹrìndínlógún oṣù kẹsàn-án ìfigagbága igun kejì náà ni yóò wáyé ò ní pápá ìṣeré ckb tó ń bẹ nílẹ̀ cote d'ivoire ikọ̀ agbábọ́ọ̀lù flamingos ọ̀hún ni wọ́n tò sí igun kejì pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù tilẹ̀ ghana ilẹ̀ togo ti mọ ikọ̀ tilẹ̀ olómìnira niger ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ fọ́tọ̀sán tòní ọ̀hún kò ní jù báyìí lọ kí n tó parí ìròyìn yìí ẹgbẹ́ àwọn kókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí o àmúwá sẹ́tìgbọ̀nyìn lọ́sàn tòní pé igbákejì ààrẹ ilé wa kashim shettima ti ti ọkọ̀ bàálùú létí kúrò lórílẹ̀‐èdè yìí láti lọ kópa o níbi àkójọ àwọn adarí nílẹ̀ new delhi àtúmùwá sẹ́tìgbọ̀nyìn lọ́sàn tòní pé ilé-ìgbìmọ̀ asòfin àpapọ̀ ilé wa mú àsọ̀rọ̀ báwọn ètò òfin pẹ̀lú ilẹ̀ south africa látàrí àkọlù gbọmọgbọmọ tó wáyé o sáwọn àlejò tó ń gbé nílé ọ̀hún nípínlẹ̀ kaduna àjẹkẹ́ ẹgbọ́n lọ́sàn tòní pé gómìnà ìpínlẹ̀ kaduna ti yan àwọn kọmíṣánná tuntun mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ kan o nílẹ̀ òkèrè àjẹkẹ́ gbọ́ wípé ikọ̀ yemen otis gbàkóso ẹnu àlà èbúté odò ìlú moka o lágbọn ìròyìn rẹ̀ ìdárayá amúwá sẹ́tìgbọ̀nyìn pé ikọ̀ falconet ta omi pẹ̀lú ikọ̀ tilẹ̀ china níbi ìdíje àgbáyé tó jẹ́ tàjọ fifa tó wà fáwọn ọmọ agbábọ́ọ̀lù lóbìnrin tí ọjọ́ orí wọn bẹ lábẹ́ ogún ọdún ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ fọ́tọ̀sán tòní ọ̀hún kò ní jù báyìí lọ lẹ́ẹ̀kan sí kí n tó dánu dúró ẹgbọ́ iṣẹ́ ta ní fúnyín yìí ǹjẹ́ ẹ mọ̀ wípé láyájọ́ òní lọ́dún 2001 ni ilẹ̀ amẹ́ríkà fojú winá àkọlù tó lágbára tó jẹ́ ti àwọn agbésùmọ̀mí tó burú jáì jùlọ nínú ìtàn nígbà tí ikọ̀ ẹgbẹ́gun al-qaeda wa ọkọ̀ bàálù mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ wọ ibùdó káràkátà àgbáyé o léyìí tí ó sì rán àwọn ènìyàn tó fẹ́rẹ̀ tó ẹgbẹ̀rún mẹ́ta lọ sọ́run àrímábọ̀ ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ fọ́tọ̀sán tòní ọ̀hún kò ní jù báyìí lọ láti máa gbádùn ọkọ̀ ọ̀jọ̀kan àwọn ètò aṣọ́wájú dánlódù áàpù adéamọ́dé fm lórí google play store tàbí lórí apple store bákan náà ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa ní aago mẹ́ta ọ̀sán òní aago mẹ́rin ìrọ̀lẹ́ tí máa aago márùn-ún ìrọ̀lẹ́ òní fún onírúurú ìròyìn lédè gẹ̀ẹ́sì àti lédè àbínibí mo bá ní ìṣẹ̀lẹ̀ yàjóyàjó tàbí ìṣẹ̀lẹ̀ gbọ̀njógbọ̀njó tó bá ń ṣẹlẹ̀ láyìíká àti agbègbè yín tẹ ẹ fẹ́ fi tó yàrá ìròyìn iléeṣẹ́ wa létí ẹ kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0916062526 Abiodun Akinwumi ni olóòtú ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ fọ́tọ̀sán tòní ọ̀làǹrẹ̀wájú Oyèwọlé ló tún sí èdè àbínibí tó sì mú wá sétìgbọ̀yìn ẹ ṣe o bí ẹ ṣe ń tẹ́tí sí kàn níyìn tó tàwọn yọ akójímọ̀ olóyin tòní ẹ̀mí wa yóò ṣe púpọ̀ rẹ̀ láyé àti láàyè tó dára lẹ́ẹ̀kan sí ẹlẹ́bẹ̀hùn ẹ kú kalẹ̀ ẹ mọ ayáṣẹ́ o.
1: ìròyìn

ẹni tó popular láì lo social media mo kí o. Arúgbó ọjọ́ máa wọlé ẹni tó dàgbà tí arúgbó sọdọ̀lẹ́ oyigigi ológo jùlọ. Ogo tí gbogbo ogo ń tọrọ ogo lọ́wọ́ rẹ̀ aláṣẹ tí gbogbo àṣẹ ń darí jọ fún. Ọba tí dẹ̀ ń gbàdọ̀bálẹ̀ gbogbo ọba àgbáyé mo kí o. Ó tẹ́lẹ̀ bí ẹni tẹ́ni ó ta ọ̀run bí ẹni ta aṣọ kò lópo kò sì ní nǹkan kan tó gbé dúró kábíyèsí rí Ọlọ́run. Ẹni tí ń bẹ nínú ìmọ́lẹ̀ tí gbogbo àwọn èèyàn dẹ̀ wá kiri rí wọn sì rí kábíyèsí rí Olódùmarè.

Ọlọ́run àwa náà dúpẹ́ ti a. Lórí gbogbo àwọn olólùfẹ́ wa níkànnì. Ọlọ́run gbọ́ pé wa. Lórí ọkùnrin, lórí obìnrin, onílé àti àlejò tó fẹ́ wa. Níkànnì yìí,

0: lórí nínú.
1: Pẹ̀lú extra tọjọ́ jimari. Kíní ọ̀hún ó ti ń tọrọ ajá àlùjọ níjẹ́bẹ̀. Gbẹ̀dú tó ní extra nínú oyì bóbó. Ọlọ́run àwa dúpẹ́ ẹ ti a o. Bó ti ń bá mi tukọ̀ ètò yìí ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ ọlọ́run ó ṣe. Gbé mi débẹ̀. Lekan Temple.

0: sẹnu mọ́tò ló ti ń gbọ́
1: increase the volume yẹ díẹ̀ ilé epo ló wà ẹ̀rìnrìn àjò lọ́wọ́ ìdíkọ̀lẹ̀ wà gbogbo àyíkáyè tí àlùjọ yìí tó ti ń bà yìí
2: ọba tún ni tí ni rọlé kan
1: máa mú mọ́ra bí golí

Ọlọ́run o. Ọlọ́run tí ń tọ́jú wọ, Ọlọ́run tí ń bọ̀ wá. Ń bá wa bo mi wọn kò jó yi láyì jù máa lọ, kò jó yi tíkẹ́ tíkẹ́. Ọlọ́run adúpẹ́ o. Gbẹ́nu sí wọ̀lú. Ganu sí ọlọ́gíst yín gangan. Pàdé yín, ìmúlẹ̀ yín. Ọlárẹ̀wájú ọmọ Yewọlé, a ti balẹ̀ bàgẹ̀ sórí ètò. A tún kọ ètò.

gbọ́ ẹjẹ́ ń sáré lo fọ́nrán yìí ná ẹjẹ́ ń sáré lò ó kí n tún fi ran yín létí pé kẹ́ ẹ mọ́ gbàgbé pípẹ́ gbogbo jímọ̀ tó bá ti kẹ́yìn oṣù nípa àánú ọlọ́run akẹ́ṣẹ́ ètò ní gbẹ̀dú extra tọjọ́ jímọ̀ máa ń jẹ́ léyìí tá a pè ní àgbàlá òye lórí gbẹ̀dú extra ṣe gẹ́ ẹ̀ tiẹ̀ ẹjẹ́ ń sáré lo fọ́nrán rẹ̀ ná pápá àpá wọn ò ní pẹ́ dé ẹ mú mọ́ra bí golí.

0: Ìpàdé tó bá kẹ́yìn oṣù lórí ètò gbẹ̀dú extra la máa gbàlejò olùdíje méjì lórí ètò life and direct láti wájọ bára wọn ta kàngbọ̀n fàájà lórí èmi ni mo mọ̀ jù nínú èdè Yorùbá. Lálà olú àkútúpọ̀ òwú ẹni tó bá wá fa akọyọ gbégbà orókè ó sì gba ẹ̀bọ ńlá ràbàǹdẹ̀ tó jọjú relé ọlárẹ̀wájú òye wọlé mr gbẹnu sí ganu sí gbẹnu sẹ gangan la tọ́kọ ètò aago méjì sí aago mẹ́ta náà ni lọ́jọ́ friday àgbàlá òye friday tó bá kẹ́yìn oṣù lórí ètò gbẹ̀dú extra níkẹ́ni diamond 88.7 fm ìlọrin proudly supported by fiolu pharmacy àǹfààní ńlá ló jẹ́ fáwọn olókoòwò ńlá àti kéékèèké láti bá wa dòwò papọ̀ ká polówó ọjà yín sáyé ẹ sì tún lè fún wa lẹ́bùn láti fi ṣèmọ rírì fáwọn tó bá ń ta kàngbọ̀n lórí ètò àgbàlá òye ẹ̀kọ́ èdè yorùbá àti ìdárayá làkọmọ̀ náà wá tóṣù yìí máa pín mìíràn yàtọ̀
1: ẹ káàbọ̀ padà 09136556952 nọmba tó já tààràtà sí classroom wa rèé ta ni tún bẹ lójú làyé ẹ lóhùn.
2: ẹ káàsán ẹkú ètò
1: mẹ́ta ọlọ́run ní bá wa tó kí lẹ kọ́kọ́ yín mọ̀.
2: mercy láti sango
1: ẹ fẹ́ ganu sí.
2: bẹ́ẹ̀ni
1: ó yà wọ́n ti gbédé o mercy láti sango ọ̀fọ́n tí ẹ mọ tó ń pè ní ọ̀fọ́n.
2: mi mọ̀ bọ̀ mo lè yọ̀rọ̀ ń bẹ̀.
1: ẹ lè yọ̀rọ̀ nínú ọ̀fọ́n ó yẹ ká ẹ kọ́kọ́ mọ̀ náà kẹ́ ẹ tiẹ̀ tó ronú pé yọ̀rọ̀ ń bẹ̀ kí ná ń pè ní ọ̀fọ́n.
2: mi mọ̀ kan tó ń jẹ́ ọ̀fọ́n.
1: ṣé ẹ mọ ikú kan tó ń pè ní ajẹ lójú onílé.
2: ẹ sá.
1: ẹ ẹ tún gbọ́ yẹn rí ṣé ẹ mọ ikú kan tó ń pè ní ajẹ lójú onílé.
2: mi mọ̀ o.
1: ẹ ẹ tún mọ̀ yóò náà. ọ̀dà ẹ wá jẹ́ ẹjẹ́ fún yín lórí ọ̀fẹ́ ó yẹ yọ̀rọ̀ márùn-ún nínú ọ̀fọ́n.
2: ẹ ṣe fọ́n.
1: kí lẹ pé.
2: fọ́n.
1: kí ni ń jẹ́ bẹ̀.
2: kí ọ̀fọ̀n kan.
1: òkè ó de ní.
2: fọ́.
1: tó wà gbọ́.
2: fọ́.
1: kí ni ń jẹ́ bẹ̀.
2: kí ọ̀fọ̀n kan kí ọ̀fọ̀ bóyá bí aṣọ.
1: ókè ó di méjì.
2: fọ́.
1: ọ̀fọ́n. ọ̀fọ́n. họ́ọ̀lẹ̀ mú yìí o. fọ́.
2: ọ̀fọ̀.
1: ọ́.
2: ọ́. kí ọ̀fọ̀n kan.
1: họ́ọ̀lẹ̀.

kú ọjà yín wá sórí ètò yìí bẹ́ẹ̀ bá ti dé ẹ̀ka kówó pé wa ẹ já wọn sí ẹ rẹ́ wọn sí ẹ gbé wọn débẹ̀ ẹ sọ fún wọn pé gbẹdú extra tọjọ́ ọjímọ̀ èyí tí ọlọ́rẹ́wájú ọmọ òye wọlé ganu sí ọlọ́gist wa gangan mr ganus tí ń tọ́kùn ẹ̀ orí ẹ̀ gangan lẹ ti fẹ́ polówó ọjà yín ẹ rẹ́gísítà yẹn ṣe máa ń dì í mọ́ gbàgbé o. I think the classroom, yellow, where did you wear it?

dé mú ìpè kan tàbí méjì sí. Kò tó di pé a mọ̀ di gbádàgbọ̀n wa ti classroom fún tọ̀sán yìí. Mo gbàgbé o, ẹgbẹ́ polówó ọjà yín wá sórí ètò yìí. Sọ̀n gbá lùjọ́. Ìbà rí bá. O n le ba nu je lo. O n le ba.

0: ṣètò gbẹ́nu sí. Ókè. Tani tún bẹ́ẹ̀ ọjà yẹ ló. Ẹ ṣeun sá. Ó kọ ti yín.
1: Ẹ̀jìnà lọ́wọ́jọ́ ọba tún dé ní ẹṣẹ́ ọjọ́ àdìpẹ́.
0: Ọlọ́ọ̀ni. Ẹdúpẹ́ lọ́wọ́ ilé iṣẹ́ Fuel Pharmacy sá.
1: À ń sọ̀rọ̀ fún ilé iṣẹ́ Pharmacy.
0: Àmì sá. Ẹ fẹ́ ganu sí.
1: Bẹ́ẹ̀ni, ẹ dáwà náà gbẹ́nu.
0: Ó yà ẹgbẹ́nusẹ. Ọlọ́tẹ̀. Ẹ mọ́ tuntun pèsè. Bí bá ti jù báyìí báyìí kẹ́ mú mọ́ra ni ó yẹ gbé wa débẹ̀. Ọlọ́tẹ̀. Kí lè pé? Kí lè jẹ́bẹ̀?
1: Papọ̀ nǹkan bóyá fẹ́ ní àwọn afẹ́rẹ́ bì.
0: Ẹ wo bí ìròyìn ẹ ṣe lọ. Kí lè pé?
1: Tẹ́.
0: Ẹ kí lè yín wà pé? Tẹ́. Mọ̀ ń bọ̀ ná. Tẹ́ kí lè pé? Ó jájú, ó sáré rere lórí ikọ̀. Ó dé ní.
1: Ọ̀tẹ̀.
0: Kí ni jẹ́bẹ̀?
1: Rebellion.
0: Ókè, ó di méjì.
1: Ọ̀tẹ̀.
0: Kí ni jẹ́bẹ̀?
1: Ìlú ni.
0: Ó di mẹ́ta.
1: Tẹ́mọ́lẹ̀.
0: Kí ni jẹ́ pé wọ́n gbọ́?
1: Tẹ́ agbo
0: pé. Tẹ́mọ́lẹ̀. Ìyó.
1: Ká tẹ ìtọ́mọ́lẹ̀.
0: Ní. Ókè, ó di mẹ́rin.
1: Tẹ́.
0: Kí ni jẹ́bẹ̀? Ókè. Ó yá gbà síbẹ̀. Ẹ rí nǹkan, ó bú ẹ̀rìn. Ó mú yá sí àbí. Ó yá nọ́mbà mẹ́rin tó parí nọ́mbà yín da ẹja mọ̀ lọlé.
1: 42.
0: Kí lè pé?
1: 42.
0: Ó yá ẹ̀kọ́ nọ́mbà yẹn lẹ́ o, nọ́mbà tẹ́ fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sí, ẹ sáré gbọ́ pápápá. Yes ke. Yevele. Eba. Iya Adiola. Ninety-three twenty-one. Atani keji. Tawo na lanfani lati gba ebun wa losan yi. 42 82. Bati wa sere. Ọ̀dà alàgbà mẹ́ẹ̀dì àti ìyáàfin ọlágòkè láti iléeṣẹ́ Fuel Pharmacy wọn àtàrí ẹ̀bùn tó ti yín náà sí yín ṣùgbọ́n ẹ̀bùn ti yín lè mọ́ tó ti àwọn tí wọ́n gba ìbéèrè wa lọ́sàn-án yìí. Nọ́mbà tẹ́ fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sí rèé mẹ́sẹ́ẹ̀jì nìkan ni o mọ̀ pé nọ́mbà yẹn jọ. 09031198638 is 09031198638. Message only. Ọlọ́run lókè ògo ní forúkọ rẹ. Agòkè Atúnsọ̀ láyọ̀ àtàlàáfíà. Àhà fún Atúríkẹ̀lẹ̀ ń bẹ tí Ògún bá mà tó jẹ́ lọ́sẹ̀ Olódùmarè ó ṣe. Bẹ́ẹ̀ ni mo tún dúpẹ́ o. Lọ́wọ́ aláṣẹ apàṣẹ ìkànnì tá a wà yí bàbá dáadáa. Tí wọ́n bú wa lórí ọ̀fẹ́ ńlá yìí, bàbá mo mọ̀ lóore sà. Dé dórí gbogbo lọ́gàálọ́gàá nìkan nìyí. Tó fi dé ọ̀dọ̀ iléeṣẹ́ Fuel Pharmacy tí wọ́n kọ́ ẹ̀bùn fún wa ní gbogbo ọjọ́ mẹ́jọ lórí ètò ẹ ṣe gan. Ọlọ́rẹ́wájú òye wọlé lówó kọ tèmi. Mr. Gbẹ́nusí. Gbẹ́nusí no be attend, no be poison. Wàláì! Ó yóò yànjú ara jẹ lọ. Nǹkan ò ní ṣe wà wàhálà mọ̀ gbé ohun tó dáa ṣe kó o nípa láàánú wa àti àwa tí wọn yóò ṣàánú fún. Ẹ ráyè sàmì abẹ bízì. Ẹ jẹ́ ń fi yín lẹ̀ pẹ̀lú àlùjọ yìí. A tún pàdé lọ́jọ́ mẹ́jọ. Mọ́tí tí ilẹ̀kùn yẹn mọ́tí. Lágbára ọlọ́run á tún ṣí lọ́jọ́ mẹ́jọ láṣẹ ìdùmàrè. Ilẹ̀kùn classroom tọ̀sán ìnú àti tì í bó bá dé ọjọ́ mẹ́jọ á tún ṣí lágbára ọlọ́run. Ẹ mọ̀ gbé nínú àna ọlọ́run. Ẹjẹ́ sáré ran yín létí. Mọ̀ọ́mọ̀.
2: Ọgbọ́n inú là á fi pe amọ ọgbọ́n òde láyé fi pe ni lọ́lọ́gbọ́n fọgbọ́n àgbọ́n ǹgbọ́n tán kilẹ̀ gbọ̀ngbọ̀n gboyè ọgbọ́n kún ọgbọ́n látọ̀dọ̀ àwọn ọlọ́gbọ́n. Láṣẹ ṣàgbékalẹ̀ abala àgbàlá òye sórí ètò gbẹ̀dú extra tọjọ́ Friday. Àgbàlá òye ní gbogbo ọjọ́ Friday tó bá kẹ́yìn oṣù lórí ètò gbẹ̀dú extra la máa gbàlejò olùdíje méjì lórí ètò Life and Direct. Láti wájọ bára wọn ta kàngbọ̀n fàájà lórí èmi ni mo mọ̀ jù nínú èdè Yorùbá. Lálà olú àkùtùkú òwú. Ẹni tó bá wá fa akọyọ gbégbà orókè ó sì gba ẹ̀bùn lára bàǹdẹ̀ tó jọjú relé. Ọlárẹ̀wájú òye wọlé Mr. Gbẹ́nusí Ganusí Gbẹ́nusẹ̀ gangan la tọ́kọ̀ ètò. Aago méjì sí aago mẹ́ta náà ni lọ́jọ́ Friday. agbalaoye Friday to ba kẹyin osu lori eto gbedu extra nikani diamond 88.7 fm lori proudly supported by fiolu pharmacy anfani nla lo je fawon olokowo lati kekeke lati ba wa do papo ka polowo oja yin saye esi tun le fu wa lebun lati fi se mariri fawon to ba n takan gbe lori eto agbalaoye eko ede yoruba ti daraya la komo na wa

0: yẹ.
1: Bẹ́ẹ̀ni sà, Adelebare tọjọ́ Friday rí. Thank God it's Friday. Ṣé ọmọdé lólórin àwọn àgbà ni wọ́n ní ìtàn. Tíyì tíyì lẹ́kùn wọ̀lú o. Yọ mini yọ mini yọ bí ẹkùn ti ń yọ ni. Kì í ṣe wípé ó yọ̀lẹ̀. Bẹ́ẹ̀ sì ń bá ṣeré ṣeré. Tó bá rìn sọ́tún rìn sósì. A sì tún rọra jùrù bẹ́ńbélé. A jùrù yẹn sọ́tún a jù ú sósì. Ó fi ń wélé ṣinṣin dànù. Ó fi ń wọ́n ìdọ̀tí dànù ni o. Bẹ́ẹ̀ ni sà. Bí ẹṣin bá wá ṣeré tó sọ́tún ṣeré sósì. Tó bá jùrù. Ìgbà ojú ní pé wò ó. Adelebare ọjọ́ jímọ̀ rí o. Ó tún dòrò gbòde. Ibo lẹ wà. Kí lẹ̀ ń ṣe lọ́wọ́? Ẹ̀yin rédíò yín sókè làlàlà. Ẹ tún jẹ́ àjọgbádùn ẹ̀. Adelebare tọjọ́ Friday. Thank God it's Friday. Lónìí ọjọ́ jímọ̀. Jímọ̀ ní Sokoto. Jímọ̀ ní Kàfàǹṣà. Jímọ̀ lónìí nílùú Mọ́kà. Jímọ̀ lónìí ní Jerusalem. Jímọ̀ lónìí nílé ìlọrin. Tílé ìlọrin olóyin ó ládùn gbọ́ngbọ́n kan sí òní ní ọjọ́ kọkànlá. Oṣù kẹsàn-án ọdún 2026. Ọmọ ìyá kàkà ní mẹ́ni méjì. Ó ń tán lọ o. Wẹ́rẹ́ di wẹ́rẹ́ bá a ṣe ń lò ó. Ọdún 2026 ó ń tán lọ. Wẹ́rẹ́wẹ́rẹ́ ó ń jó lọ. Ṣùgbọ́n ìwọ̀nba tó kù náà ó tó nǹkan ṣe. Tá a bá ní kàkà 1 2 3 4 5 6 7 8 9 10 àti lo 254 days nínú ọdún 2026. Ẹ mọ́ bínú eyín mi fún pọ̀ díẹ̀. 254 kìí ṣe 60 o. 50 254 254. Bẹ́ẹ̀ ni sà. Ó wá ku 111 ọgọ́rùn-ún ọjọ́ àti mọ́kànlá nínú ọdún 2026. Wẹ́rẹ́ wẹ́rẹ́ nínú ọdún yìí ohun rere ṣì pọ̀ ńbẹ o. Bẹ́ẹ̀ ni sà. Aṣọ tó kù yìí ó tó aṣọ ọgbẹ. Bẹ́ẹ̀ ni sà. 2026 six months show mo ti ń dà látijọ́ yìí o. Kò tí ì show mi ò sọ̀rọ̀ ìtinú. Mo mọ̀ pé ó máa show. Máa dà máa dà. Fọwọ́ òsì dà fọwọ́ ọ̀tún dà ṣá máa dà. Má sinmi ìgbìyànjú o. Ṣé o gbọ́n tí Pàṣọ sọ bá wà sí? Ó ní o má sinmi ìgbìyànjú. Gbìyànjú o. Gbìyànjú. Gbìyànjú díẹ̀ sí. Bẹ́ẹ̀ ni sà. 2026 kò ì tí ì tán. 6 ṣì máa show. Àti lo 1 2 3 4 5 7 8. Àti wá wọ Sẹ̀pẹ̀tẹ̀bà. Ó ti ń bà o. Ire ńlá ńlá bàǹbàǹbà dẹ̀ ti ń bà sọ́wọ́ àwọn èèyàn míì náà. Bẹ́ẹ̀ ni Ọlọ́run gbọ́ léyìí tó kù nínú ọdún 2026. Ire ṣì pọ̀ ńbẹ̀. Torí àbínitúnbíni torí àbínitúnbèrè. Èmi ni ti ń tòótọ́. Olóyè Edeṣe Jacob. Àkọ́bí wọn. Mọ̀lẹ́bí wọn. Àpèdè Ọlá one of the old federation. Bọ́bá Lábẹ̀ tilẹ̀ Amẹ́ríkà. Ọ̀rẹ́ ọba of London. Ẹ̀yin aláṣọ tẹ́lẹ̀ súnmọ́ tòsí o. 2026 yo. Nǹkan kan ò ní sí ọ̀rẹ́ mi. Ọba London. Kí ni àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nírú ọjọ́ òní ìyẹn lábala àkọ́kọ́ Today in History? Tá a bá wá ṣe yẹn tán a bọ́ sí abala ẹlẹ́ẹ̀kejì. Mo máa ṣí ojú òpó lẹ̀ fún yín. Ẹ pè bó ṣe wù yín. Ẹ bèrè orin tó wù yín. Àwọn orin tó gbáfẹ́. Orin fàájì òpin ọ̀sẹ̀. Ó yẹ yín o. Ẹ má ṣe bẹ́ẹ̀ ṣètò ẹjọ́ ẹjọ́ mo bẹ̀yìn ni mo forúkọ Ọlọ́run bẹ̀yìn ni o. Àwọn orin tó bá weekend mu ní kẹ́ẹ̀ béèrè o. Tá a bá ti dábàlà ẹlẹ́ẹ̀kejì. Ká tó ṣe yẹn ná. Eléyìí tí mò ń fún yín ni wọ́n ń pè ní appetizer. Bẹ́ẹ̀ ni sà. Tó o bá lọ ilé olówó kan tó gbóúnjẹ wá wọ́n máa fún ẹ láwọn nǹkan kan tí wàá máa fi panu tí ó jẹ́ kí tó fi máa gbára lẹ̀. to ma fi gbara di le de onje iyen lawon ile ti mo se fun yin na mo nbo e je ndeka kule woja
0: Mattress yi o le wole ko le wo
2: kilo de ton tiraka tori po fe gbe mattress koja nje o mo pe o le sorun to dara lori mattress to wa ninu apoti
0: duro apotike kere yi je mattress tokun looto
2: be ni mattress restorer ati compressor lati ile ise vitafoam ni
0: ha o ma nfe si o ntobi si looto o
2: looto ni itura nla ninu apoti kekere kan o rorun lati gbe o se gbe koja lenu lekun toro lai si wahala ninu
0: o si ri bi ere wi pe o duro daada looto koja o rorun daada
2: be ni pelu mattress restorer ati compressor su orun itura pelu idera mattress vitafoam ninu apoti itunu irorun ati niye lori gbogbo re ninu apoti kan Vitafoam on a busy aye to dara.
3: Wow! Ewa January, Tawo did that at the new Bobo 100. Bobo 100 ni wara mina ti n gbe ninu igo ni millimeter igba o le mewa ti o si kun fofo pelu vitamin C DHA ni eyi ti ma mu opolo ji pepe ti o si tun se ara lore o tobi si o dun lenu be lo tun ki popopo Bobo 100 asara lore

ẹ káàbọ̀ látẹ̀ka àpolówó ọjà òkè náà ẹjẹ́ ń já yín tàn kí làwọn tó ṣẹlẹ̀ nírú ọjọ́ òní nínú tàn bí ń ṣe sọ fún yín tàbákà ní mini méjì àti lo 254 ókú 111 ọgọ́rùn-ún ọjọ́ àti mọ́kànlá ìwọ̀nba ọjọ́ tó kù wọn ò ní gbórúkọ ìmí àti yín lọ́gbà ẹ̀wọ̀n o láṣẹ ìdùmarè bí wọn bá gbọ ilé ìwòsàn á lọ láyọ àbọ láyọ. Alright, ẹjẹ́ ń ti lékún ẹ̀ ṣọ́ròde àbí ẹjẹ́ ń lọ kéré oko wálé ni nírú ọjọ́ òní nínú tàn kí làwọn nǹkan tó ṣẹlẹ̀ ọjọ́ tí gbogbo èèyàn ò lè gbàgbé pàápàá jùlọ àwọn tí wọ́n bí ní 1990 tí wọ́n bí ní 1980 1970 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó já wípé wọ́n ti kúrò ní ọmọ àgbékọ́rùn roko nígbà tí ó fi di 2001 wọ́n rántí pé òní tí í ṣe ọjọ́ kọkànlá oṣù kẹsàn-án ní ìṣẹ̀lẹ̀ alágbára kan ṣẹlẹ̀ ní ọjà àgbáyé ní ibùdó ọjà káràkátà àgbáyé World Trade Center ṣe rántí tó sọ ọkùnrin kan di gbajúgbajà tí wọ́n ní amẹ́ríkà ń lépa rẹ̀ tí amẹ́ríkà padà mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nírú ọjọ́ òní ọjọ́ kọkànlá oṣù kẹsàn-án ọdún 2001 àwọn alákatakí ti al-Qaeda tí àgbáyé pè ní oníjàǹdùkú al-Qaeda terrorist ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé wọ́n fi ipá já ọkọ̀ ojú òfúrufú airplane mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ wọn já gbà wọ́n sì fi ṣe ìkọlù sí World Trade Center ilé gàgàrà gogoro tó kalẹ̀ sí New York City nílẹ̀ America àti Pentagon ńlá tó wà ní Virginia ní agbègbè Shanksville ní Pennsylvania ìndébẹ̀rẹ̀ àwọn ọmọ tí mo kà ń pa abẹ tipẹ́ ó rò pé ní rí pé èmi I don't know nothing àwọn alákatakí ti al-Qaeda wọ́n ṣe ìkọlù sí World Trade Center nírú ọjọ́ òní àwọn ọmọ amẹ́ríkà tó kú nínú ìṣẹ̀lẹ̀ náà wọ́n lé ní 3,000 people ìṣẹ̀lẹ̀ náà mú kí wọ́n tún fi ẹsẹ̀ ètò ààbò múlẹ̀ dandan sí ní apá abẹ ní tó ikàn wá nàìjíríà ni pé àgbáyé gbogbo ọ̀rọ̀ àgbáyé ó kàn wá n tó wá fi kàn wá gidigidi ọmọ nàìjíríà godwin o àjàlá agbẹjọ́rò ni ọmọ nàìjíríà ó ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí elétò ààbò ní World Trade Center nígbà náà ó ṣiṣẹ́ takuntakun gẹ́gẹ́ bí akọni adúláwọ̀ ọmọ nàìjíríà ó bẹ̀rẹ̀ sí dóòlà àwọn èèyàn nínú ìṣẹ̀lẹ̀ abàmì ọ̀hún nínú ìṣẹ̀lẹ̀ ìkọlù alágbára náà ibi tó ti ń dóòlà àwọn èèyàn tó ti ń gbé àwọn èèyàn jáde lọ́lọ́kan òjọ̀ kan ọwọ́ ọ̀nà ba òun náà godwin o àjàlá nàìjíríà ò lè gbàgbé ẹ̀ àwọn orílẹ̀-èdè àgbáyé ò ní gbàgbé ẹ̀ fún iṣẹ́ akọni tó ṣe nínú iṣẹ́ ìdóòlà nígbà náà ọwọ́ ọ̀nà ba ó bá ìṣẹ̀lẹ̀ náà lọ nírú ọjọ́ òní lọ́dún 2001 nírú ọjọ́ òní wọ́n di tẹ̀gbàjọba ní orílẹ̀-èdè chile augusto pinochet ń ló léwájú láti gbàjọba lọ́wọ́ ààrẹ ilẹ̀ chile ìgbà náà salvador allende nírú ọjọ́ òní lọ́dún 1973 níṣẹ̀lẹ̀ ìdìtẹ̀gbàjọba ọ̀hún wáyé ní orílẹ̀-èdè chile nírú ọjọ́ òní
Bien ba pe e mo nka we daada o. Education is not a scam o. Imani so ni doga o. Ni ru ojo oni lodun 2009. Timanya. Aroma ufu dike. Omo ipini Alhambra ni, won fe de foko re mu pe o. O die ni akoko to gba ebun 10 million naira lori DJ Wumi nkoju si o ti who wants to be a millionaire ti Frank Edo nse ni rojo ni lodun 2009 beni 10 million naira lori pe iye yo je kini oruko odo togunju ni Nigeria awo melo ni nbe lara asia orilede Nigeria ati be lo won bere oro nipa imo science imo asa wa ni Nigeria ile Africa imo ijinle science imo technology oju ofurufu ati be lo amo oje bojanto ni ru ejo oni ni aimo ye awon eyan na ni won je olojo bi repete mi yo sha modun e je kin pe ba wa si wole ka fese rajo kin wa soju opo le feyin te ngbo wa nle e bere orin to wi ka jo fi se weekend thank god is friday

0: Hello.
1: Ẹkú ìrọ̀lẹ́ sà.
0: Ẹkú ètò.
1: Yes sà, orúkọ yín ibi tẹ́ ẹ ti ń pè wá.
0: Jimpex Fashion Designer ni láti ẹ̀dùn.
1: Jimpex, ó lọ́gbọ́n kan tẹ́ ń dá sí báyìí. Orí wo ni kábi ṣe weekend?
0: Ẹ bá a fún Antaju Òṣùpá.
1: Saheed Òṣùpá. Freedom Papa. All right now, mú yẹn lé ní o.

0: Hello, ẹkún ìrọ̀lẹ́ o.
1: Akọ́bí.
0: Yes, sir.
1: Ọlọ́run ò ní jẹ́ kí wọ́n jí gbé, ò ní jà wá náà gbé.
0: Àmì o.
1: Ayé ọ̀dẹ̀ ni máa password yín.
0: Àmì o.
1: Mr. Peacemaker ni.
0: A peacemaker.
1: Bẹ́ẹ̀ni bàbá.
0: Mo ti rọ́wọ́ yín, ẹ ṣeun gan.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni, ẹ fún mi ní password yẹn náà.
0: Ok now, password.
1: Password látọ̀dọ̀.
0: Ayé ò ní ká password wa o, password màláìkà rè é.
1: Bẹ́ẹ̀ni.
0: Òun fúnra ẹ̀ ló tẹ̀ síta gbangba.
2: Ayé ò ní ká password wa o. O lè tí wọ́n mọ password ẹ̀ ni wọ́n ń pè ní thief. Olówó ọ̀nàbì tí wọ́n mọ password ẹ̀ ni wọ́n ń pè ní o. Ó di mẹ́ta, ẹ jẹ́ mú kan sí. Hello.
0: Ẹ kúrọ̀lẹ́ o.
3: Hello, ẹ kúrọ̀lẹ́.

ẹ má bínú oníṣe ló jápọ̀. Ọbẹ̀ àpọ̀n àtilá méjèèjì ti dàpọ̀. Ẹ fi kó sẹ̀mú ńlẹ̀. Ẹ fi ṣèdájọ́ fún fùfú. Ẹjọ́ máa lo bẹ́ẹ̀ password lélẹ̀. Màlá náà ló kọ́. Tegun bá ń jó kò gbọdọ̀ ṣubú o, kò gbọdọ̀ ṣubú o, tó bá tàkìtì. Ara ló fi dá o, kò gbọdọ̀ ṣubú, kò gbọdọ̀ ṣubú sẹ́.

0: mi ti kọ́ lé ńlá, ó yẹ kémi náà ó ti kọ́. Ẹgbẹ́ mi ti rọkọ̀ bọ̀gìnì, ó yẹ kémi náà ó ti rà. Ẹgbẹ́ mi ti ṣègbéyàwó, ó yẹ kémi náà ó ti ṣe. Ẹgbẹ́ mi ti rèlú òyìnbó, ó yẹ kémi náà ó ti lọ. Ẹgbẹ́ mi ti joyè láwùjọ, ó yẹ kémi náà ó ti jẹ. Ó wá dáa bẹ́ẹ̀. Bákan méjì nílé ayé, ẹgbẹ́ rẹ tó ti dẹni àná ń kọ́. Ǹjẹ́ o rántí ẹgbẹ́ rẹ tó wà nípò àìsàn? Ọ̀pọ̀ ẹgbẹ́ rẹ ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n, ó yẹ kí wọn náà ti lọ. Ọ̀rẹ́ mi, dẹ́kun àti máa wago aláago ṣiṣẹ́, má fàyè rẹ wáyé aláyé. Adélé ayé la pàdé, ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wá. Ìgbà àti àsìkò wà fún oníkálukú. Ìkànnì Diamond 88.7 FM ló sọ wípé ìgbà lè máa gbà ọ lọ́wọ́ lónìí. Kọ́ sùúrù, ìgbà náà ń bọ̀ wá gbà ọ́, ìgbà tiẹ̀ náà ń bọ̀ wá dé. Má kánjú, jọlọ́run lọ.
1: Ọ̀rọ̀ ìmọ̀ràn yín wá láti iléeṣẹ́ Diamond 88.7 FM.
2: Diamond FM.
1: 88.7 FM.
3: Across the airwaves right now.
4: In the mix.

0: láti inú yàrá ìròyìn Diamond 88.7 FM Ìlọrin ìròyìn àgbáyé.
1: Ẹ kú ìrọ̀lẹ́, wọ̀nyí ni àwọn kókó tó wà nínú ìròyìn náà. Igbákejì ààrẹ Kashim Shettima máa gúnlẹ̀ sí India fún ìpàdé àpérò àwọn olórí orílẹ̀-èdè ní ìhà gúúsù àgbáyé. Ìjọba àpapọ̀ fi àwọn òbí àti alágbàtọ́ lọ́kàn balẹ̀ lórí ààbò àwọn akẹ́kọ̀ọ́ tó ń wọlé sí ilé ẹ̀kọ́ ìjọba àpapọ̀ ní ọjọ́ ajé. Ìjọba àpapọ̀ ti ṣètò àdéhùn ìdókòwò láti gbógun ti ìpèníjà lẹ́ka agbára. Ní ilẹ̀ òkèrè, New York ṣe ayẹyẹ ọdún 25 ìkọlù alágbára tó wáyé lọ́jọ́ 11 oṣù kẹsàn-án. Lẹ́ka ọrọ̀ ajé, ó ṣe é ṣe kí owó epo bẹntiró gòkè sí bí owó epo rọ̀bí ṣe ń léwó tí ó ti kọjá náírà 85 báyìí owó dọ́là ní bárẹ́lì kan. Lẹ́ka àmúlùdùn, Adékúnlé Golden pè fún wíwá ojútùú sí ọ̀rọ̀ àwọn tí wọ́n ń ṣe ìtànkálẹ̀ àwọn ìròyìn tí kò fẹsẹ̀ múlẹ̀ lórí ayélujára. Lẹ́ka eré ìdárayá, Inaki Williams agbábọ́ọ̀lù lọ́wọ́ wájú ikọ̀ Ghana fẹ̀yìntì lẹ́nu ṣíṣojú orílẹ̀-èdè rẹ̀. Ẹ kú ìrọ̀lẹ́ lẹ́ẹ̀kan sí ẹ ṣe ohun bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ìròyìn káàkiri àgbáyé ní Diamond 88.7 FM Ìlọrin Olóyèdè Ṣéyí Jacob ní oníròyìn yín. Ẹ má gbàgbé òpin ẹ̀lẹ́ ìbò wa lórí ìtàkùn ayélujára www.diamondfm.net. Ẹ lè rí wa wò lórí Facebook àti Diamond 88.7 FM. Bákan náà, lẹ́ lè download app wa lórí Play Store Diamond 88.7 FM. Ẹ̀kúnrẹ́ ìròyìn káàkiri àgbáyé yóò dé sí etí ìgbọ́ yín lẹ́yìn ìdánudúró ráńpẹ́ yìí.
2: The same religion.
3: Ewa se. Eh? Amo kutu wa ibaje. Amo kutu jiwo ilu. Shubon. Omo luwa nan ni. Koda. Esikana la tu juan she. Ewo.
2: Jeka bula shiri. Jeka bojumbe.
3: Eh? Ashiri eko godo tu lo juwe.
2: Hey, Edo, eje aronu jinle o. Se mo pe ere wa abaje ati ipinu odi ko mara ale eleyameya tabi oju saaju. Eje abere fun akoyawo fun awujo ati orilede to da. To ba ri nkan ti o boju mu, fitu awon alase to to leti.
4: Imoran yi lo n dete ti gbo yin lati ikoni Diamond 88.7 Ilorin.
1: Ẹ káàbọ̀ padà. Ìròyìn káàkiri àgbáyé ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Igbákejì ààrẹ Kashim Shettima ti gúnlẹ̀ sí New Delhi nílẹ̀ India láti ṣojú ààrẹ Bola Tinubu níbi ìpàdé ẹlẹ́ẹ̀kejìdínlógún irú rẹ̀ ti àwọn olórí orílẹ̀-èdè ní ìhà gúúsù àgbáyé tí a mọ̀ sí BRICS Leaders Summit. Nàìjíríà ni yóò gbìyànjú níbi ètò pàtàkì ọ̀hún láti ṣe ìwálẹ̀jì lẹ́ka ọrọ̀ ajé rẹ̀, ìdókòwò àti ìbáṣepọ̀ pẹ̀lú àwọn orílẹ̀-èdè míì àti àwọn tí wọ́n jọ jẹ́ ọmọ ẹgbẹ́ ìhà gúúsù pẹ̀lú àwọn aláfọwọ́sowọ́pọ̀ orílẹ̀-èdè. Shettima ni ó ń léwájú aṣojú Nàìjíríà níbi ìpàdé pàtàkì ọ̀hún, tó sì ní ìrètí wípé yóò ti àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọrọ̀ ajé Nàìjíríà ẹ̀ka lẹ́ka ọ̀rọ̀ ọ̀gbìn àti ìmọ̀ tẹkinọ́lọ́jì pẹ̀lú ìmọ̀ ayélujára òde òní láì fi ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ okòwò àti àwọn iléeṣẹ́ ńláńlá tó ń ti ọ̀rọ̀ ìdókòwò orí ẹ̀rọ ayélujára ṣeré rárá. Ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ ìbáraàlú sọ̀rọ̀ lọ́fíìsì igbákejì ààrẹ Stanley Nkwọcha ló sọ ọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lónìí wípé igbákejì ààrẹ Shettima ti gúnlẹ̀ ninu oro to fi lede loni ojo jimo gege bi atejade ohun igbakeja re ni yokupa nibi eto pataki ohun lati mu ibasepo awa ati awon orilede ti oro kan ati lati feju iba

lórí sí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ nínú ọ̀rọ̀ tí wọ́n fi léde láti ọwọ́ adarí ètò ìròyìn lájọ ọ̀hún Fọláṣadé Borí Owó ṣàlàyé wípé wọ́n ti ṣe gbogbo ètò láti rí pé àwọn ọmọ wọlé wọ́ọ́rọ́wọ́ lálàáfíà. Mínísítà ètò ẹ̀kọ́ Ọ̀mọ̀wé Túnjí Aláúsá ṣàlàyé wípé ààbò àwọn akẹ́kọ̀ọ́ àti òṣìṣẹ́ ṣe pàtàkì sí ìjọba àpapọ̀. Aláúsá ṣàlàyé o wípé gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò tí ọ̀rọ̀ kàn ni wọ́n ti bá ṣètò lórí ìwọlé àwọn akẹ́kọ̀ọ́, wọ́n sì wà lójúfò ní gbogbo àwọn ilé ẹ̀kọ́ girama tó jẹ́ ti ìjọba àpapọ̀ jákèjádò orílẹ̀-èdè yìí. Nítorí náà mínísítà rọ àwọn òbí àti alágbàtọ́ láti fi ọkàn wọn balẹ̀ kí wọ́n sì yọ̀ǹda àwọn ọmọ wọn fún ìwọlé lọ́jọ́ Monday. Mínísítà ọ̀rọ̀ ètò agbára lórílẹ̀-èdè yìí Joseph Tégbé ṣàlàyé wípé ìjọba àpapọ̀ ti ṣètò àdéhùn ìdókòwò pàtàkì kan pẹ̀lú ilé-iṣẹ́ China láti rí i dájú wípé wọ́n borí àwọn ìpèníjà tó ń kojú ẹ̀ka agbára lórílẹ̀-èdè yìí. Nínú ọ̀rọ̀ tó fi léde láti ọ̀dọ̀ agbẹnusọ rẹ̀ lẹ́ka ilé-iṣẹ́ agbára Adeola Labzi, ó ṣàlàyé o wípé èyí ni àwọn ṣe lẹ́yìn tí Tégbé ṣe àwọn ìpàdé alágbára pẹ̀lú àwọn aṣojú ilé-iṣẹ́ onímọ̀ ẹ̀rọ iná mọ̀nàmọ́ná tó ń ti agbára ní ilẹ̀ China. Ètò ọ̀hún ni yóò mú kí orílẹ̀-èdè yìí lè ṣe àkànṣe iṣẹ́ agbára ti ilé-iṣẹ́ ààrẹ tó jẹ́ àkànṣe iṣẹ́ èyí tí wọ́n fẹ́ ṣe fún ọmọ Nàìjíríà lójú ọjọ́. Nínú ọ̀rọ̀ ọ̀hún ló ti fi kún wípé nípa ṣíṣe iṣẹ́ ọ̀hún nífọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ilé-iṣẹ́ tó wá láti China, mínísítà ṣàlàyé o wípé gbogbo ètò ni wọ́n ṣe láti rí i dájú wípé wọ́n ṣe ètò ọ̀hún ní ọ̀nà ìgbàlódé yàtọ̀ sí ọ̀nà ìmọ̀ ẹ̀rọ ayé àtẹ̀yìnwá. Gbogbo bí wọn yóò ṣe ra àwọn ohun èlò àti bí wọn yóò ṣe ṣe gbogbo rẹ̀ ni wọn yóò ṣe ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú orílẹ̀-èdè wa Nàìjíríà. Ìjọba àpapọ̀ ti bẹ̀rẹ̀ ètò pàtàkì láti ṣe ọ̀nà akọ́ṣẹ́mọṣẹ́ pàtàkì fún àwọn olùkọ́. Ètò ọ̀hún ni yóò jẹ́ olóṣù mẹ́fà tí wọ́n ṣe láti ró àwọn olùkọ́ lágbára, pàápàá jùlọ àwọn tí wọ́n wà ní ẹ̀ka ètò ẹ̀kọ́ tí wọn ò tí ní ìmọ̀ ìjìnlẹ̀ nípa iṣẹ́ olùkọ́ dáadáa, tí wọ́n sì ní àwọn ìwé ẹ̀rí tó tẹ̀wọ̀n. Nínú ọ̀rọ̀ tó fi léde lónìí ní ilé-iṣẹ́, àwọn akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́ ti ṣàlàyé o wípé ó di dandan pé àwọn làwọn ó ṣe àkóso ètò náà tí wọn yóò ti ṣe ètò ìgbẹ̀kọ́ fún ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn olùkọ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà lábẹ́ àbójútó mínísítà ètò ẹ̀kọ́ Ọ̀mọ̀wé Túnjí Aláúsá. Nínú ọ̀rọ̀ tó fi léde, wọ́n ní ohun tí àwọn fẹ́ fà jáde nínú ọ̀rọ̀ náà ni wípé wọ́n fẹ́ mú ìyàtọ̀ wà láàrin àwọn olùkọ́ tó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́, kí wọ́n sì rí dájú wípé àwọn olùkọ́ tí wọ́n ní ìwé ẹ̀rí ṣùgbọ́n tí wọn kì í ṣe akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́ náà ní àǹfààní sí àti gbẹ̀kọ́ gẹ́gẹ́ bí olùkọ́, kí wọ́n sì lè ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ nítorí wọ́n ní àwọn ìwé ẹ̀rí tó tẹ̀wọ̀n. Nínú ọ̀rọ̀ ọ̀hún ni wọ́n ti ṣàlàyé o wípé àjọ tó ń bójútó ìkọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́ lórílẹ̀-èdè Nàìjíríà ṣàlàyé wípé èyí ni yóò mú ìrólágbára bá ẹ̀ka ètò ẹ̀kọ́ tí ó ti ń mì lògbòlògbò tẹ́lẹ̀, àti wípé wọn yóò dín àwọn olùkọ́ tí yóò máa ṣiṣẹ́ olùkọ́ láì ní ìwé ẹ̀rí tó dájú gẹ́gẹ́ bí olùkọ́ tó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́. Ilé-iṣẹ́ àkànṣe ológun ẹ̀ka Adinkai ti ba àwọn bùba àwọn oníṣẹ́ láàbí oníjàǹdùkú jẹ́, tó sì jẹ́ wípé níṣe ni wọ́n ba àwọn bùba bíi 22 ibùba àwọn oníjàǹdùkú ní agbègbè Tumbuma Baba àti agbègbè Tumbums lápapọ̀ ní ìpínlẹ̀ Borno. Iṣẹ́ àkànṣe ọ̀hún ni wọ́n ṣe ní nǹkan bí kùtùkùtù òwúrọ̀ láago 6 kọjá ìṣẹ́jú 5 lónìí tí ṣọjọ́ 11 oṣù kẹsàn-án, lẹ́yìn tí àwọn ológun fimúfilẹ̀
ti won ri wipe awon onise labi onijanduku nse

0: pàdé alágbára ní erékùsù ọ̀hún ọ̀kan nínú àwọn tó jẹ́ olùwòye ètò ààbò ṣàlàyé wípé ètò náà ni wọ́n ṣe tí wọ́n sì ti fìdí ọ̀rọ̀ múlẹ̀ kó tó di wípé iléeṣẹ́ ológun ṣe ìkọlù wọ́n ṣe ìkọlù tí wọ́n sì fi rẹ́yìn àwọn oníjàǹdùkú. Bí ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa ìròyìn káàkiri àgbáyé ilẹ̀ ń tẹ́tí sí ní Diamond 88.7 FM ìlọrin ìròyìn yóò tẹ̀síwájú lẹ́yìn ìdánudúró ráńpẹ́ yìí àròyìn ẹ má yìí kúrò ní ìkànnì wa ìkànnì tó tàwọn yọ yìí Diamond 88.7 FM ìlọrin.
1: Ẹ darapọ̀ mọ́ wa ní ìdàkún káyélujára wa ìdàkún ìbádọ́rẹ̀ Facebook ìdàkún abẹ́yẹfò Twitter àti Instagram lórí Diamond 88.7 FM. Diamond FM, shining supreme.
0: Ẹ̀ka àbọ̀ padà láti bi ìdánudúró ráńpẹ́ yẹn ìròyìn káàkiri àgbáyé ń tẹ̀ síwájú ní ilẹ̀ òkèrè. New York ṣe àmì ẹ̀yẹ ọdún 35 tí ìṣẹ̀lẹ̀ láabi tó ṣẹlẹ̀ ní ọjọ́ 11 oṣù kẹsàn ọdún 2001 ìkọlù alágbára ọ̀hún wáyé ní ilẹ̀ America. Wọ́n ṣe ayẹyẹ ọ̀hún lónìí bí ààrẹ Donald Trump kò ṣe sí ní ibi tí wọ́n ti ṣe ètò náà ní New York. Bó ti jẹ́ wípé ọ̀kan pàtàkì nínú àwọn tó jẹ́ gbòógì mùsùlùmí ní ilẹ̀ ọ̀hún wà níbi ayẹyẹ ọ̀hún. Trump ni yóò lọ ṣe ẹ̀yẹ ní Pentagon àmọ́ kìí ṣe ní New York níbi tí wọ́n ti já àwọn ọkọ̀ òfurufú ńláńlá mẹ́rin gbà tí wọ́n sì ṣe ìkọlù sí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní ilé ìtajà àgbáyé náà tí ó jẹ́ pé àwọn tí wọ́n bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ dín díẹ̀ ní 3,000. Igbákejì ààrẹ J.D. Vance àti àwọn tí wọ́n jẹ́ aṣíwájú Trump tí wọ́n ti fìgbà kan rí ṣe ààrẹ lára wọn ni ẹni tó ṣe ààrẹ lábẹ́ òṣèlú Republican George W. Bush ẹni tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ lásìkò rẹ̀ àti ẹni tí ó jẹ́ ẹgbẹ́ òṣèlú Democrat Joe Biden, Barack Obama àti Bill Clinton ní ìrètí wà wípé wọn yóò lọ sí ibi tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ní agbègbè Manhattan. Ìròyìn lẹ́ka ọrọ̀ ajé. Àwọn tó ń ta epo rọ̀bì, àwọn alágbàtà àti àwọn tí wọ́n ní ibùdó ìfọ̀pọ̀ tó ń ti àwọn tí wọ́n ń fọ̀pọ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti ń gbèrò láti mú àlékún bá owó epo bẹtiró látàrí bí owó epo rọ̀bì ṣe ń gòkè sí ní báyìí tó jẹ́ wípé iye bárẹ̀lì epo kan ti lé ní $5.80 níṣe ni owó epo Brent àti ti epo WTI gòkè sí tí iye rẹ̀ sì wọ $5.85 àti $1.08 ní sísẹ̀ntẹ̀lé. Ìṣẹ̀lẹ̀ àlékún owó epo rọ̀bì ọ̀hún ni ó wáyé látàrí ìkọlù ìgbẹ̀san tó ń wáyé láàrin ilẹ̀ America àti Iran lórí bí kálukú ṣe ń sọ pé èmi ni mo ní ìwọ lo ní tí wọn ò fàgbà fẹ́nìkan lórí ẹni tí ó máa ṣe àkóso ibùdó Strait of Hormuz. Ọ̀rọ̀ àjàkú akátá àìgbàfẹ́nìkan ọ̀hún láàrin ilẹ̀ America, Israel àti Iran ni ó ti mú kí owó epo wọn lágbàáyé tí kò sì yọ Nàìjíríà sílẹ̀. Ẹ ó rántí pé ní àwọn ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn ní ibùdó ìfọpo Dangote àti àwọn alágbàtà rẹ̀ mú àlékún bá iye owó tí wọ́n ń ta epo látàrí iye àlékún tó ń bá owó epo rọ̀bì lágbàáyé. Ìròyìn lẹ́ka àmúlùdùn. Olórin gbajúgbajà ni Adékúnlé Gold ti pè wípé kí wọ́n wá àwọn ìlànà mìíràn tí wọ́n fi máa fi òfin de àwọn ènìyàn lórí ayélujára bí ó ti ṣàlàyé wípé níṣe ni ìkan nínú àwọn tó ń lo ẹ̀rọ ayélujára X gbé ìròyìn tí kìí ṣe òtítọ́ wípé ọmọ òun Adéjàre kò sọ́kọ́ pe olodi omo ohun dagbere faye nigba to nsoro lori iforowanilenuwo ori ero ayelujara kan ni olorin ohun ti so wipe oro be o je asini lona to si je eyi to lewo pupo Adekunle Godi salaye wipe okunrin to gbe iroyin ofege ohun jade ni awon wo lo si iwaju ile ejo to si je wipe ejo dajo odun meji ewon odun meji fun pelu anfani wipe o le san fine oni nise ni ohun mo gbe lo si ile ejo ki ohun ma ba fi idajo si owo ara ohun iroyin leka ere idaraya Agbábọ́ọ̀lù ikọ̀ Black Stars ti Ghana tó tún ṣiṣẹ́ jẹun ní ikọ̀ Atletico Bilbao Inaki Williams ni ó ti kéde wípé òun fẹ̀yìntì lẹ́nu ṣoṣojú orílẹ̀-èdè bàbá òun. Williams kéde ìfẹ̀yìntì rẹ̀ nínú ọ̀rọ̀ tó fi léde lórí ìtàkùnjára X lónìí ọjọ́ Jímọ̀. Wọ́n bí ní ilẹ̀ Spain, àwọn òbí rẹ̀ jẹ́ ọmọ orílẹ̀-èdè Ghana. Williams ni o ti soju orilede Spain ri lodun 2016 ni odun 2022 o pada wa si Ghana lati bere si soju orilede awon obi re ni agbaye won yan gege bi okan to soju orilede ohun ninu idije ife eye FIFA bakan na ni o soju Ghana ni idije ife eye ile adulawo odun 2023 aburo re Nico ni o nṣiṣẹ jẹun pẹlu rẹ bayi ni ikọ Athletic Bilbao ati pe o tun soju orilẹ-ede Spain na bayi Inaki Williams ti fẹyinti lẹnu ṣiṣoju orilẹ-ede Ghana ka to ma lo won yi ni awọn koko ta ti mẹnuba ninu royin na lẹ́ẹ̀kan sí àfihàn yìí létí pé igbákejì ààrẹ Kashim Shettima gúnlẹ̀ sí India fún ìpàdé àpérò àwọn olórí orílẹ̀-èdè ní àgúsù àgbáyé ìjọba àpapọ̀ fi ọkàn àwọn òbí àti alágbàtọ́ balẹ̀ bí àwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ti ìjọba àpapọ̀ yóò ṣe wọlé ní ọjọ́ ajé Monday ìjọba àpapọ̀ ti ṣètò àdéhùn ìdókòwò láti gbógun ti ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná àti ọ̀rọ̀ agbára lórílẹ̀-èdè wa Nàìjíríà nífọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ilé-iṣẹ́ China. Ní ilẹ̀ òkèrè New York ṣe ayẹyẹ ọdún 35 ìkọlù alágbára tó wáyé nírú ọjọ́ òní ọjọ́ 11 oṣù kẹsàn-án lẹ́ka ọrọ̀ ajé ó ṣeéṣe kí owó epo ọkọ̀ bẹntiró túbọ̀ gòkè sí látàrí bí owó epo rọ̀bí ṣe ń gòkè sí lágbàáyé ó ti wọ bárẹ́ẹ̀lì kan $5.80 báyìí. Lẹ́ka amúlùúdùn Adékúnlé Godi pè fún àwọn ìfòfindeni tó lágbára lórí ìtàkùn ayélujára látàrí bí àwọn ènìyàn ṣe ń ṣe ìtànkálẹ̀ àwọn ìròyìn tí kìí ṣe òtítọ́. Lẹ́ka eré ìdárayá agbábọ́ọ̀lù lọ́wọ́ iwájú ikọ̀ Ghana Inaki Williams kéde ìfẹ̀yìntì lẹ́nu ṣiṣojú orílẹ̀-èdè bàbá rẹ̀. Ká tó máa lọ ǹjẹ́ mọ̀ pé nírú ọjọ́ òní ní ọdún 2001 ilẹ̀ Amẹ́ríkà kojú ìkọlù tó lágbára jùlọ nínú ìtàn bí àwọn ikọ̀ alákatakí ti ẹlẹ́kẹ̀rú Al-Qaeda ṣe fi àwọn ọkọ̀ ojú òfurufú mẹ́rin kọlu ilé ìtajà àgbáyé ni àti Pentagon ní pápá Pennsylvania tó sì ṣekú pa ó dín díẹ̀ ní 3,000 ènìyàn ní báyìí ẹ ti mọ̀ bó bá ní ohunkóhun tẹ́fẹ́ fi tó àwọn akọ̀ròyìn wa létí ẹ pè sórí nọ́mbà ìbánisọ̀rọ̀ 091-60-627-526 Abiodun Akinwumi ló ṣe àkójọpọ̀ ìròyìn káàkiri àgbáyé ti ìrọ̀lẹ́ òní Olóyèdè Ṣèyí Jacob ló tu sí èdè àbínibí tó mú wá sí etí ìgbọ̀ yín ẹ ṣeun púpọ̀ bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí gbọ́ ìkànnì wa ìkànnì yín tó ta wọn yọ yìí.

0: orí kẹrin ẹsẹ kẹfà fi yé wa wípé àwọn ènìyàn mi ṣègbè nítorí wọn kò ní ìmọ ìmọ ọlọrun lẹkùnrẹrẹ pẹlú àmúlò rẹ nínú ní gbogbo ayé tó wọ ọlọrun èyí ló ṣe okùnfà àgbékalẹ ètò kan tí a pè ní àkókò ìsínúyè lórí ètò tá a pè ní àkókò ìsínúyè láti máa mú ògidì ọrọ ọlọrun tọyìn wá èyí tí ó máa pe asákò padà wálé tí àrídájú ẹ̀rí ìgbàlárò òfin ní bọ́sọ̀nù látẹnu bàbá wa pásítọ̀ joseph adéwùmí láti ní ìjọ christ deliverance liberation church tó wà ní nọmba 1 liberation street òsínrí nìlọrin bí ẹ ti wá ń farabalẹ̀ láti máa tẹ́tí sí ètò yìí ọlọ́run tìkára rẹ̀ yóò fi ọ̀rọ̀ náà yé yín yóò sì farahàn yín ẹ ó sì di alábòkún fún lórúkọ jésù ẹ máa bá wa ká lọ.
1: Baba ni orúkọ Jésù.
2: Amen.
1: Apata yera ya dupa ya gbe nga torupa yemi Olorun.
2: Thank you Lord.
1: Adupa fun opolopo ana idupa fun ore ofe yin.
2: Thank you Lord.
1: Adupa fun ayete fin gba wa loju.
2: Thank you Lord.
1: Agbe nga fun asele dare dare ni orúkọ Jésù Olúwa gba ope wa.
2: Amen.
1: A lo sinu oro Olorun oro ni wakati oya soro jade.
2: Amen.
3: Emi mi mu oya gbakoso.
2: Amen.
3: Gbakoso.
2: Amen.
3: Adupa pe ti
2: se. Thank you Lord.
1: Jesu Christi Oluwa wa.
2: Amen.

0: This is our promise. We've made up our minds to do something new, something different, yes. Do more, wow. Do the impossible, do better, do big, do good, do it again and again and again. Do what no one else has done with radio. This is our promise at Diamond FM. Diamond 88.7 FM, shining supreme.
1: Láṣì Ọlọ́run a ní ìdààmú o ẹ kú ilé ní gbogbo tẹ bá ti láyọ̀ láǹfààní àti máa bọ̀ a. Ire àjẹ́ǹjẹ́ dalẹ́ ìfà tí ò ní fà ń lápò ya. Eléyìí tí yóò mẹ́yìn náà kúrò láwùjọ àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń tẹ̀sí mẹ́sẹ́jì láàárọ̀ láàárọ̀ pé dákun ẹ̀bùn wa a ní tájẹ. Nínú tí ọ́ tàbùkù ẹni jù láyé ó ní kí èèyàn ó di ẹni tí máa tọrọ lọ́wọ́ yàn. Wá gbọ́ o, ìwà gangan nílò láti yí ìpinnu rẹ padà. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé àánímú tí ò ní ṣe yín láǹfààní àánímú wá fún yín bẹ́ẹ̀ bá ti gbọ́hùn yìí. Ìdí ẹ̀gan rè ńgbà mo hé tí mo kò ó ni mo ní gbogbo ẹ̀yàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pátá ẹ gbọ́dọ̀ jẹ́ nínú àǹfààní tí ń lọ lọ́wọ́ yìí. Ẹ máa wò ó pé kí ni gbogbo àsàmà tí ń pa yìí kí lọ dálé lórí. Bọ́ ọ bá fẹ́ máa tọ́ dálé lórí ìwà gangan jòkó kọ́ gbọ́ ọ fún tàkókò kó o lè fi rí ìgbésí ayé rẹ tòní. Ìpinnu tó ṣe tí ó yí ìpinnu ayé rẹ padà lọ́dún tuntun yìí òun gangan mo gbé tọ̀ ìwá fún tàkókò yìí. Bí n bá ní n bẹ́ẹ̀ fún yín kò ní dùn lẹ́nu tèmi gan-an fúnra mi o. Ẹ̀yin náà ni Yorùbá fíbọ̀ tí wọ́n ní oníkànnì sọ pé kinní kan oyè yín náà ń. Bọ́lọ́fà bá ní mo ta á jẹ́ pé n tí ó ṣe yín láǹfààní ọ̀hún gangan ni. Nígbà mo rí iléeṣẹ́ Design Your Life.
2: Ìpinnu tí mo ní mo kọ́ sílẹ̀.
1: Tẹ́ ẹ bá máa ń tán dá lára ń bẹ̀ wá láì tàlà ẹ̀yin kò ní ẹsítéètì. Ẹ̀gbẹ́ mo mìíní pẹ̀lú pẹ̀ ní ẹsítéètì ẹ̀ ní ẹsítéètì láti darapọ̀ mọ́ pápákọ̀ ni. Torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tán ti rò páwọn ò lè jẹ́ nǹkan kan mọ́ nílé ayé yìí gbogbo wọn pápátá ni wọ́n ti rọ́wọ́ tìbàpò táwọn náà ti ń ṣe fún mọ̀lẹ́bí. Ngbà wọ́n yí ìpinnu wọn padà tí wọ́n gbé ìgbésí ọlọgbọ́n ní kété tí wọ́n gbọ́n tí iléeṣẹ́ Design Your Life gbé wá. Iná làwọn náà fi ṣàjèjì ara ni wọ́n fi ṣe àtòlé ayé wọn lódi pé wọ́n ná mílímílí wọ́n ná thousand thousand. Ẹni ó ti rò pé òun ò lè rí Richard Card 2000 naira rà. Ó wá dẹni tí ń mòyàn ní 20,000 lọ́sọ̀ọ̀sẹ̀. Ẹ rí pé kinní ọ̀hún ó ní bó ti jẹ́ ni. Àwọn eléyìí ṣe pé wọ́n ní ẹ máa kiri ọjà tí bàtọ́ wà á bu gbá o. Ẹ kọ́ kalẹ̀ sí ọkàn yín pé ẹ ní kiri ọjà kẹ́ ẹ tó di ẹni làmìlàmì láka láwùjọ. Pẹ̀lú ọ̀kan ọ̀jọ̀kan ètò yìí tí iléeṣẹ́ Design Your Life tí wọ́n gbé wá. Bẹ́ẹ̀ bá gbọ́ ọkọ̀ yẹn gangan wọ́n ń sọ fún yín nù pé ọwọ́ ara yín náà lẹ́ẹ̀fi sọ ń tẹ́ jẹ́ tí èsì ti dáradára ò ló ní léyìn tó jẹ́ ti dáadáa. Ilé ayé yan yí àsọ ẹ wo bí n bá ní máa fà á lọ fúnra mi wà láìtàlà iléeṣẹ́ Design Your Life ó tó bẹ̀ ó kọjá bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ni. Ẹ jẹ́ ń gbé wọn wọlé àwọn tó jẹ́ aṣojú iléeṣẹ́ Design Your Life wọ́n ti wà pẹ̀lú mi nínú yàrá kulu mọ̀ láàárọ̀ eléyìí tí wọ́n ó ṣe gbogbo ẹ̀ fún yín ẹ lọ́kọ̀ọ̀kan ìjèjì àjọ máa ta kinní ọ̀hún síra wọn ni o èyí tí ń bá rí i pé wọ́n fẹ́ fi yàn jẹ wọn ọ̀fẹ́ jùlẹ̀ fún yín ẹ mọ̀nà èmi ti yín ẹ̀yìn tèmi torí tí yín lè mi fi wà ń gbà lọ́wọ́ wọn fún yín. Ẹ jẹ́ wọn wọlé àlejò mi ẹ̀ka ẹkú dé bí àkókò yìí o.
3: Ẹ ṣeun gan olóòtú mo kí gbogbo ará ilé tó ń gbọ́ mi lọ́mọdé lágbà lọ́kùnrin àti lóbìnrin pé a kú dédé àkókò yìí. Orúkọ tèmi ni ambassador Jimba Jamiu tí mo jẹ́ ọ̀kan lára aṣojú iléeṣẹ́ Design Your Life International.
1: Mo fẹ́ kẹ́ ẹ sọ fún wa lẹ́kùnrẹ́rẹ́ láì ní fi gbàkan bọ̀ kan nínú. Kí ni iléeṣẹ́ Design Your Life kí lọ dálé lórí àti pé bó làwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ṣe darapọ̀ máwọn títí ń jẹ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tí wọ́n ti dọlówó dọlọ́rọ̀.
3: Ẹ ṣeun gan olóòtú fún àwọn tó bá ń gbọ́ wa ní ìgbà àkọ́kọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ nípa iléeṣẹ́ Design Life International. Iléeṣẹ́ Design Life International jẹ́ gbajúgbajà iléeṣẹ́ tí ìjọba fi òǹtẹ̀ lò gẹ́gẹ́ bí iléeṣẹ́ tó ń bá ní rí sí ọ̀rọ̀ okòwò ṣíṣe lẹ́yìn tí a mọ̀ sí business consultancy. Bákan náà a máa ń ran àwọn èèyàn lọ́wọ́ nípa ọrọ̀ ajé wọn lálẹ́ ní máa yá owó tàbí jẹ gbèsè. Iléeṣẹ́ Design Life International jẹ́ iléeṣẹ́ tó ń bá ní wá ọ̀nà àbáyọ sí ìgbésí ayé ẹni láti gbé ìgbésí ayé rọrùn láti máa rí owó ná láti máa rí owó tìbẹnu. A dá iléeṣẹ́ yìí sílẹ̀ láti máa kọ́ni nípa bí a ṣe ń ṣe òwò jèrè fún àwọn tí wọ́n bá ń wá ọ̀nà mìíràn láti fi kún iṣẹ́ tí wọ́n bá ń ṣe. Lálẹ́ ní jẹ́ pé wọ́n á fi iṣẹ́ tí wọ́n ṣe kalẹ̀ gẹ́gẹ́ bí another source of income.
1: Ọlọ́run o, iléeṣẹ́ Design Your Life, ń tẹ́ ẹ ti kà kalẹ̀ yìí ọlágbà gbogbo nǹkan yìí làwọn èèyàn máa wá káàkiri. e pe bo lo se fe je rorun o da bi pe irorun le fe gbede yi o e ba so ni wule wule mo fe ka won yan mo daada
3: no da fun yin o lotu sare eto ta gbe wa fun awon eniyan eto yi wa fun awon osise ijoba ti won gba salary to je pe ki salary to de won ti na owo na tan opolopo awon eyan ni won ri owo ti won de ni akojo to agbe to yi fun won wa lati fi create oro fun aromodomo won to wa fun osise ijoba onise owo ati onisowo o wa fun awon graduate ton ti pari ile iwe ti won orise e ri pe laye igba kan woni to ba kawe re o batare adun ko ko ka o to ba kawe re o batare awo sere re nile o eyun laye igba kan ni opolopo awon graduate ni gbe certificate kaakiri lati bi odun marun sisin ti won ti wan di alabuku ni agbole so o si wa fun gbogbo awon eni ti ogbori re ba ngbe nkan ti le se design la fita rasha na wa fun niyan
1: e so kini kan nisin
3: be ni
1: e lo wa fun awon ti o ngbe ori re ba ngbe
3: be ni
1: ah se o ngbe ori re mo gbe yan ni
3: ah be ni o gbogbo eni to ba mo pe ohun ni dada to n fe da nle aye ti owo ro ti to dada na o mo wa gbogbo ona lati ma sare ki lati di olorire niyan idi ni e ti o je pe afojusun ile se design la fita rasha na ni lati mu idekun ba awon orilede nigeria idi ni e ti le se design la fita rasha fi gbe eto kan tan pe akole re ni success pathway kale fun gbogbo eni ti o ba nwa ona abayo si igbesi aye won
1: eni success pathway
3: be
1: ba ba gbo itin je success pathway gaga e ti ri pe ona se yori ina ni awon eyan ma soro kan wa ni ba ore ni bala ola ki ya sin ten so fun wa ni isin ni pe gbogbo eni o ba setan ati ba le ise design live international to ba setan ati ba won se to setan ati wonu won ati oni jade mo to ye pe ko ti eni ronu ati jade se en so fun wa ni isin pe ona won ti dirorun lati dolowo dolorun o
3: ah ese won olotu se ri olotu kirakita o dollar ka si se bi ero da nkankan lati di olowo laye yi olotu formula ni system kan ni e fin dolowo se ri formula yi elomi mo sugbon ko lo elomi o si mo formula yi idi ni e ti opolopo awon eyan fin sise bi erin to fin jeje iliri gbogbo eni ti olorun ba kadara pe ko te atejise yes si number te abe pele ri eto yi ah mo kin ko rire
1: eh olorun wo e bo ba je mi ni nti nkokko se bayi ni pe ero ba ni soro mi ni mu dani e mu ero ba ni soro yin dani be tin gbo ohun mo ni kan ma ti pe ni o e mo pe eyan ma mura sile ngba mi de orire elomi isire orire oba ni bi to wa yo to ma wo pe baba ni ase ni sin amo bi ti oja si ina lo tun ti fe ko ma si ohun bo ba je eyan ti ma ronu pe en tan gbe wa yi so le work fun mi sa o ni tete ni lo si waju o kokko gbe igbesi ologbon to ba wa gbe ohun o gangan ni o wa fun o ni akomona tan so le kan pe success pathway o ni fun o mu ero ba ni soro re dani ke ma wo ra yin bi igba te eyan wo oro ti o ma je dale bi igba ti nwo lo kan ni o si mu ero ba ni soro re dani e ba pe number fun won
3: olotu ki to pe number yen gbogbo eti tin gbo mi mo ki won ku orire ni dede akoko yi tori eto yi ni mo gbo ni bi odun melo kan seyin bi odun die bayi seyin to yi igbesi aye mi pada si dada eni mo je agbabolu nigba kan ri to je pe ise bolu gba ni mo mu layo gege bi career mi to mo gba bolu titi mo pada feyin tin bi se bolu ni leyin igba ti mo fi se bolu le eto design life international ni mo gbo ti olorun fi se gbigbadura fun mi
1: ero le meji
3: ero le meji leni mo ti wa lara won top earners idi ni ti a fi gbe eto yi kale lati fi ko awon eyan ni formula bi eyan se le di olowo oloro lati fi di eni to le da business ara re sile ati lati fi fe business won loju iwo kan gbianju ko wa lara awon ti yo kopa nibi dan leko yi
4: ni ojo Saturday September 19 ni NUT Hall Asadam ni adojuko ITES 7 to wa ni ilu Ilorin ipele meji lo ma waye ikan ma waye ni gerege ago mewa aro fun won to ba ma raye ni aro ikeji ma waye ni osan ni ago meji gerege fun won ti o ba ma raye ni osan
3: mo fi da yin loju wipe eyin na ma wa lara won to ma dupe fun olorun to si ja si pe nbi si gbogbo egbe yin ba tin na owo eni ba won na gidi
1: ah be ti to lesese olorun o dun mo mi tori mo ma pe gbogbo awon ti won ba le lanfani ati kopa ni bi eto yi igbesi aye ti won na yo yi pada si ti daada ibi awa ti lo lekan ni pe yes teni kawon eyan teun e dakun e ba npe number eti awon eyan te yes un si atejise yes lasan bo ba je mi ni won ni e ti wonu message mi kale e ti kokko te yes un to lawon to ba tu kokko te yes un to kokko wole anfani kan tun be loto ti won ti pele mi ran kale fun won ti won fun awon yi un ba n te yes un kale ki won wa pe number e ba npe number yen fun won
3: to olotu ka to pe number na si waju gbogbo èèyàn tí ó bá fẹ́ kópa nbẹ àǹfààní ètò rire yìí.
4: 10,000 ni owó tíkẹ́ẹ̀tì tí wọ́n fi wọlé síbẹ̀.
3: Àmọ́ èèyàn 75 tó bá kọ́kọ́ tẹ àtẹ̀jíṣẹ́ yes wọlé kò sójú ṣáájú ńbẹ̀. Orogún ìyá mi ní ṣe mí ò sí ńbẹ̀. Gbogbo àwọn 75 tó bá kọ́kọ́ pè tó kọ́kọ́ wọlé sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa.
4: 1,000 ni wọ́n fi ṣe owó wọlé síbẹ̀.
3: Gẹ́gẹ́ bí n tẹ sọ, àǹfààní tó a gbé kalẹ̀ fáwọn tó bá kọ́kọ́ wọlé nìyẹn.
1: Ẹ bí o, ẹ ti ń da kinní ọ̀hún pọ̀ o. Ṣé àwọn tí wọ́n bá jẹ́ 75 ní ìsìn, tí wọ́n bá kọ́kọ́ tẹ àjẹjíṣẹ́ yes yìí, tó bá kọ́kọ́ wọlé tẹ wò dáadáa tẹ jọ ẹ síra wọn, Ọlọ́run o, bọ́ bá jẹ́ mi nìwọ níṣẹ́. Success pathway iná lélẹ̀ ìlú òótọ́. Àwọn tó bá wá tẹ̀ wọlé tó jẹ́ pé ó pẹ́ lẹ́yìn àwọn 75 fún, ẹ dákun ẹ tètè bá release number.
3: Okay, number tí wọ́n tẹ àtẹ̀jíṣẹ́ sí òun ni
4: 09019239624 09019239624 lẹ́ẹ̀kan sí 09019239624.
1: Nọ́mbà tẹ́ ẹ pè ń ẹ dákun ẹ bá ń tún pè lẹ́ẹ̀kan sí àwọn nǹkan sì mẹ́bí dá ń wá báírò torí fóònù màmá ẹlòmíì ni ó lò ẹlòmíì fóònù ọkọ rẹ̀ ni ọ̀sẹ̀ máa dúpẹ́ pé bàbá alágbájá ẹ sáré fún mi fóònù yín toró fẹ́ kópa níbi eríire yìí ẹ bá tún nọ́mbà yẹn pè lẹ́ẹ̀kan
4: sí. 09019239624 09019239624 lẹ́ẹ̀kan sí 09019239624.
1: Ẹ ṣeun, gbogbo tí a ti ń sọ láti ẹ̀ka yìí tá a mú wá fún yín láti iléeṣẹ́ Design Your Life International òun ni pé kò dí ọ lọ́wọ́ kó o ṣiṣẹ́ ìjọba kó o mọ̀ kópa kò dí ọ lọ́wọ́ kó o ní bísínẹ́ẹ̀sì rẹ tó ń ṣe kó o mọ̀ kópa ẹ̀bí jọ ní mọ́rúwá ni mọ́rúwá ti ń ṣe ìtì tómi jẹ kó tó jẹ o torí n tó fi ilẹ̀ dọmọ àrọ́mọdọ́mọ rẹ tí wọ́n jẹ ńbẹ̀ tí ó máa jẹ́ àǹfààní tí àwọn mọ̀lẹ́bí rẹ ó tún máa wá wẹ̀ nínú rẹ̀ tọ́jẹ́ pé wọn ní lè wẹ̀ tán títí ayérayé iná lọ́yẹ káwọn ò fi ilẹ̀ o máa wà àwọn bàbá tán ti lọ́hùn ẹ̀rí àwọn míì ní ìsìn wọ́n láwọn ń jà sílẹ̀ ilẹ̀ táwọn bàbá wọn fi ilẹ̀ ni wọ́n ń jà sí kí ni wọn náà fẹ́ fi ilẹ̀ fọ́mọ darapọ̀ mọ́ iléeṣẹ́ Design Your Life International lónìí kó o lè rí ogún ayérayé fi ilẹ̀ fọ́mọ rẹ ẹ wò ẹlẹ́kun nọ́mbà yẹn sẹ́ ẹ bá ń tún òkè fún wọn sí.
4: 09019239624 lẹ́ẹ̀kan sí 09019239624.
1: Ọ̀dà nọ́mbà iná lẹ ti gbọ́n àìrẹ́fọ̀n ta lẹ́ẹ̀mejì gbọ́n mi dáadáa àìrẹ́fọ̀n ta lẹ́ẹ̀mejì ẹ̀kan iná ní ẹlòmíì ọdún tó kọjá ọlọ́run o báwọn tí ṣètò lérí rédíò bá ṣètò tábà ẹ mọ̀ gbọ́ ẹ dákun àti ìjẹun ni àti ìṣègbani ńgbà ọ̀jẹ́ pé n tá a bá gbé wá fún yín tí ó ṣe yín láǹfààní ẹ̀yìn tètè mú ibi ìlàtúgbédè yìí o kò bá dáa kó o tètè ronú jinlẹ̀ kọ́ ọ darapọ̀ mọ́ iléeṣẹ́ Design Your Life International kí wọn náà ó lè di ẹni tí ọmọ fún yàn tó wọ́n rí ọmọ wà lókè tí ò ní máa wà á nílẹ̀ mọ́ nígbà gbogbo ẹ dákun ẹ bá ń gba àwọn tán ń gbọ́ wa níyànjú ẹ bá ń gbà wọ́n nímọ̀ràn gbogbo àwọn tán ń gbọ́ wa ní ìsìn ẹ bá ń gbà wọ́n nímọ̀ràn.
3: Gbogbo aráalé tó ń gbọ́ mi, àdúrà ẹlòmíì ti gbà tipẹ́, but àìná kíyèsí àti ìdágunlá ló fẹ́ ẹlòmíì ní ìṣòro. Tó bá gbé tó máa ṣe ẹlòmíì láǹfààní tádà rẹ̀ ó fi gbà. Ẹ pé mo sọ pé nígbà tí mo tọrọ lọ́dọ̀ Ọlọ́run pé kó sínà fún mi, ètò yìí lọ́lọ́run lò fún mi. Ìwọ tó ń gbọ́ mi báyìí, Ọlọ́run ti fẹ́ lo ètò yìí fún ọ láti yí ìgbésí ayé rẹ padà. So tètè tara kó o mú fóònù rẹ kó o tẹ mẹ́sẹ́jì yẹ́sì sí nọ́mbà tá a sọ kalẹ̀ ni.
1: Ẹ ṣeun gan, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa fún dédé àkókò yìí, kì í dùn kó pọ̀ sókè lọ bẹ oge o. Àti ṣe rí ire sì ni tó ń sọ pé kò jẹ ọ jìnà òun àti mú wá sí dédé ọwọ́ àrọ́wọ́tò rẹ báyìí. Ìwọ lọ́wọ́ àkù kó o pinnu, mo fẹ́ jẹ èèyàn lọ́dún yìí ni, mo fẹ́ wà lójú kan ni, ọ wà lọ́wọ́ rẹ o. Títí ìgbà míì tẹ́ ẹ̀ túnbọ̀ láǹfààní láti pàdé mi lórí àkànṣe ètò yìí. Ìfi àsìkò yìí sọ fún ọ pé iléeṣẹ́ Design Your Life International àwọn ló lè yọ kúrò nínú òsì tí wọ́n sì sọ ọ́ dọ́lọ́rọ̀.

0: Diamond FM, Imole to Kariaye.
1: Balẹ̀ omi a nípa ọwara ojo balẹ̀ ta ṣara ṣara ẹgbẹ́ iyẹ̀ wo ti lalẹ̀ wù bújẹ̀dẹ̀ tẹ́rẹ̀rẹ̀ búyọ̀nà yẹ́pàǹpà sí ìkànnì Diamond 88.7 FM nílùú Ìlọrin orí ètò ẹgbẹ́ iyẹ̀ wù láò ti máa fún yín ní àwọn kọ́ńbọ́ọ̀kì gbáǹkọ́gbì ìròyìn àti àwọn ìròyìn àgbọ́ṣe àyín tó jáde láàrin ọ̀sẹ̀ ní gbogbo aago mẹ́jọ àbọ̀ àṣálẹ̀ ọjọ́ Ẹtì ọjọ́ Friday.
2: By popular demand, a tún mọ gbé ètò ẹgbẹ́ iyẹ̀ wù ká yín mọ́lé ní gbogbo ọjọ́ Wednesday ní déédé aago méjì láàbọ̀ ọ̀sán.
1: Lórí ìkànnì Diamond 88.7 FM nílùú Ìlọrin. Ẹ̀yin ẹ ṣáà ti pàdé olólùfẹ́ yín, ọ̀rẹ́ yín, pàdé yín, ọmọ yín, ọmọ bíi ọmọ olúgọ ọmọ kan bíi population China. Ètò ẹgbẹ́ iyẹ̀ wo tọ̀sẹ̀ yìí ó máa gangan tua, ó máa sí pẹ́pẹ́ bíi pọ̀nmọ́ aláta, ó tún máa zẹ̀. Ẹ má míì sí ẹ̀ kọ́ọ̀sì tẹ́ẹ̀lì kárì ni.
3: Ẹkúnlẹ̀ làkàrálẹ̀ ẹ̀rìwá làkẹ́rù ọ̀nà. A kì í tẹ̀ṣọ́ tẹ̀ṣọ́, a kì í tológun tológun. Àwa kì í ti Diamond ti Diamond. A kì í gbogbo bí tẹ̀sí ń gbọ́ mi láṣálẹ̀ tòní. Ọpẹ́ ni Fẹ́lẹ́dùmarè ọba kọ́dá ayé ọba ṣẹ̀dá ọ̀run. Ọba tó mọ̀ wá, mèbí òun ló mọ̀ wá. Òun ló fún wa ní orí ọ̀fẹ́ tẹ́ fi ń gbọ́ mi ketekete. Ọ̀sẹ̀ tó lọ là ń dágbére fúnra wa lórí ètò. Kì í wá ṣe mímọ̀ ṣe wa o, kì í ṣe agbára wa. Orí ọ̀fẹ́ Ọlọ́run lèmi àti ẹ̀yin rí gbà tẹ́ fi láǹfààní láti máa gbọ́ mi ketekete. Ẹ̀yin ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò yìí fún ìgbà àkọ́kọ́. Ètò ẹgbẹ́ ìyẹ̀wò rere dòdò lógorí atẹ́gùn láti ìkànnì Diamond 88.7 FM. Kí la máa ń ṣe lórí ètò yìí? Níbẹ̀ la ti máa ń fún yín ní àwọn kọ́ńbọ́ọ̀kì gbáǹkọ́gbì, àwọn ìròyìn àgbọ́ṣe àhín kàyéfì ìròyìn tó jáde ní àárín ọ̀sẹ̀. A máa mú wa fún yín láti ṣí wa létí, láti sin wa ní gbẹ́rẹ́ ìpàkọ́. Kò tó tẹ́nìkan kó sí káwa náà ó mọ̀ kó sínú ẹ̀. Òun la ṣe máa ń fún yín ní àwọn ìròyìn bó ṣe ń jáde lọ́sọ̀ọ̀sẹ̀ láì fẹ́ kí etí ti yín ó di. Ta fi máa ní àǹfààní láti kà fún yín lórí ètò. Ẹ má wá fọ̀jọ̀ pòjọ́, ẹ má fi ojú pòjọ́ tèmi. Torí ọ̀tọ̀ lòjò, ọ̀tọ̀ lójó, ọ̀tọ̀ sí lòjò. Òjò lọmọ tó gbólúbi kọ́rùn wá sí ilé ayé. Òjò lomi wẹliwẹli tó ń rọ̀ látòkè. Òjò lọmọ tó ń sáré kiri níjọ ògúnlẹ̀. Èmi ò wá kí ṣòjò, mi ò ń ṣòjò, n ò ń ṣòjò. Olúbùkọ́lá ọmọ borí owó, ọ̀nàrẹ́bù ambassador ọmọ bíi, ọmọ ológo tó ń rògòlò tó máa rògòlò títí di ọjọ́ alẹ́. Amọ́lára bí òyìnbó awẹ́lẹ́wà bí ẹyẹ ọ̀kín. Èmi náà kọ àánú Ọlọ́run mo rí gbà. Ẹ kì mí délédélé, ẹ pè mí ní ọmọ wá, ọmọ ẹkùn, ọmọ akakabu gba onírú, ọmọ òkú orí kò tó sá, ọmọ ṣẹkúnṣẹ kí bogun lérù, ọmọ wọn nílùú Ìjẹrò Èkìtì. Èkìtì kété kí la ó ti ṣe yí sí o. Èkìtì kété kété, Èkìtì jákèjádò. Èkìtì kété àti rí nǹka ìwá o. Èkìtì kété kété kété kété kété, Èkìtì jákèjádò. Èkìtì kété. Ẹ wá bá mi káàdì ẹ̀ ńlẹ̀ pè mí ní ọmọ kan bíi population China. Kí wọ́n máa fún yín ní àwọn kọ́ńbọ́ọ̀kì ìròyìn tó jáde ní àárín ọ̀sẹ̀. Orí mi ni Garuba Fẹ́gẹ́ Fẹ́u. Ọwọ́ tí mo fi dáàbò bo ara mi ló padà fi àdá ọwọ́ rẹ̀ gé. Adájọ́ tí olùjẹ́jọ́ fi àdá gé lọ́wọ́ lásìkò ìgbẹ́jọ́ ló sọ̀rọ̀ síta. Ọ̀nà wà láti ìlú wa tí ó lọ sí ọ̀run. Eégún kò sì gbọdọ̀ wọ inú ìlú wa. Èyí ni ìlú tí a kò sì gbọdọ̀ ṣe oògùn owó tàbí sun àgbàdo tà. Ìlú wo gan ni ẹ wá àpèrè kẹ fi tẹ̀dí? Ọba àlàyé tó kéré jùlọ lágbàáyé jáde láyé lẹ́ni ọdún 24. Ṣé lóòótọ́ ni Tinubu buwọ́ lu ẹ̀wọ̀n gbére fáwọn akẹ́kọ̀ọ́ tó bá kùnà láti dá owó ìyá Nelfund padà fún ìjọba? Àlàyé rèé lórí ọ̀rọ̀ náà. afẹ́tù ìlera nípínlẹ̀ Ondo sọ̀rọ̀ nípa àwọn 24 tí wọ́n dágbére fáyé látàrí wípé wọ́n fún wọn ní májèlé. Obìnrin aláboyún tó ń rọ bí kan gé ọkọ rẹ̀ létí jẹ o lásìkò tó ní kí ọkọ yìí súnmọ́ òun nígbà tó ń rọ bí. Fàǹfà bẹ́ẹ̀lẹ̀ láàrin ọkọ àtìyàwó tó já wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ ìgbéyàwó èyí ò ṣe ẹ̀yìn ẹ̀bùn mọ́tò tí wọ́n fi ta ìyàwó rẹ̀ lọ́la. Olùkọ́ kan tó ṣiṣẹ́ tó tu owó jọ fún ọmọ rẹ̀ kó fi lọ kẹ́kọ̀ọ́ sí nílé òkèrè àmọ́ tí ò ra mọ́tò kankan sì dìí lásìkò tó wà nílé ayé. Olùkọ́ yìí dágbére fáyé o àmọ́ ó fi owó kalẹ̀ fún ọmọ rẹ̀ ní kété tí ọmọ yìí rí owó yìí ló bá lọ fi ra mọ́tò. Bàbá tuntun mélòó tó ọmọ rẹ̀ ọmọ ọdún 11. Ọwọ́ ṣìkún àwọn agbófinró nípínlẹ̀ Ọ̀ṣun ti arábìnrin kan tó jẹ́ wípé nígbà tó ń tuntun mélòó tó pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ tó jẹ́ fijilante ni ọ̀rẹ́ yìí bá lu mọ́gùn lórí rẹ̀ nílùú Ilé Ifẹ̀. Saheed Balogun sọ̀rọ̀ nípa ìmáàmù àgbà tó dá owó tó gògó gbé fún padà. Wọ́n ká oògùn olóró àpò ńláńlá mọ́ òṣìṣẹ́ ọmọ ológun orí omi lọ́wọ́ o. Ajínigbé yìnbọn pa bank manager nípínlẹ̀ Imo. Ọ̀gá ọlọ́pàá yányán lórílẹ̀-èdè Nàìjíríà Dishu ó padà sí police station.

ọkọ tó jẹ́ ọkọ rẹ̀ Gina. Ó mọ̀ sọ̀rọ̀ o nípa awuyewuye tó gbòde wípé Regina àti Ned Nwoko wọ́n ti dìjọ́ ń toto mẹ́lò tó padà. Ẹ ṣàánú mi ọdún mọ́kànlá oṣù mọ́kànlá rèé tí ìyàwó mi ti wà lákàtà ṣèyí ìkìgúnmi. Wọ̀nyí náà ni àwọn kan ń bọ́ kí ìròyìn tó bá mi wòde ètò fún ti tòní. Ẹ wá nǹkan fi ìdílé tàbí kẹ fi ìdílé nǹkan kí mọ túṣu ìròyìn ọ̀hún dé sàlẹ̀ ìkòkò.

àgbà ìyanu kan wáyé nínú ilé ẹjọ́ kan ní ìjọba ìbílẹ̀ fúfurè ní ìpínlẹ̀ adamawa lẹ́kùn ìwọ̀ oòrùn orílẹ̀-èdè nàìjíríà. Arákùnrin kan tó ń jẹ́jọ́ níwájú ilé ẹjọ́ kan òun náà ló dimọ̀ pé ó fi àdá gé ọwọ́ adájọ́ tó ń gbọ́ ẹjọ́ náà kúrò. Orúkọ adájọ́ tí ìṣẹ̀lẹ̀ láàbí ìṣẹ̀lẹ̀ sí ni Dauda Haman tó gbọ́ ẹjọ́ ní ilé ẹjọ́ agbègbè Mayohin Area Court ọjọ́ 21 oṣù kẹjọ ọdún tá a wà yìí. Ní ìṣẹ̀lẹ̀ yìí náà ṣẹlẹ̀ o lásìkò tó ń gbọ́ ẹjọ́ ọ̀rọ̀ ilẹ̀ láàrin Dauda Garuba ẹni ọdún 97 kan àti arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ismail Yusuf. Gẹ́gẹ́ bí ẹgbẹ́ ìyàwó ṣe rí gbọ́, ọ̀kan lára àwọn tí ọ̀rọ̀ ẹjọ́ náà ṣojú wọn ló sọ̀rọ̀ níwájú ilé ẹjọ́ lọ́wọ́ o. Adájọ́ Garuba ń bi arákùnrin náà léèrè ìbéèrè tí kò yé bí adájọ́ náà ṣe ń gbìyànjú láti dá sí ọ̀rọ̀ náà nípa ṣíṣe àlàyé ìbéèrè rẹ̀ fún ni ọ̀gbẹ́ni Garuba bá bẹ̀rẹ̀ sí ní yọṣu tiètè sí adájọ́ náà. Adájọ́ náà ṣàlàyé ìṣẹ̀lẹ̀ náà fúnra rẹ̀ fún àwọn oníròyìn ní ilé ìwòsàn tó ti ń gba ìtọ́jú. Ó ní bí ọ̀gbẹ́ni Garuba ṣe ń bù òun yìí ló tún lérí lẹ́ka pé òun lè ṣe nǹkan tó ju èébú tí òun bu adájọ́ náà lọ. Ó ní bó ṣe ń lérí lẹ́ka yìí bí àwọn agbófinró ṣe ń gbìyànjú láti gbé ọkùnrin náà jáde kúrò nínú yàrá ìgbẹ́jọ́ náà ló bá sá mọ́ wọn lọ́wọ́ tó sì lọ fa àdá tó ti yọ kẹ́lẹ́kẹ́lẹ́ mú wọ ilé ẹjọ́ náà tó sì sáré sí adájọ́ náà. Adájọ́ Aman ṣe àlàyé síwájú sí i pé bí Garuba ṣe ń gbé àdá náà bọ̀ lórí òun lòún sáré gbé ọwọ́ sókè láti dáàbò bo orí òun. Féu làdá náà gé ọwọ́ òun tó sì kù díẹ̀ kí ó gé ọwọ́ náà já. Àwọn èèyàn tó wà nínú yàrá ìgbẹ́jọ́ náà parapọ̀ káwọ arákùnrin náà kù, wọ́n gba àdá náà lọ́wọ́ rẹ̀ kí ọlọ́pàá tó fi páńpẹ́ òfin mu tí wọ́n sì gbé adájọ́ náà lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú.

ò bá jẹ́ orílẹ̀-èdè kan orílẹ̀ kan pàtàkì lágbàáyé pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ara mẹ́rìírí lára àwọn wọ̀nyí ní egungun jẹ́ o ìgbàgbọ́ ilẹ̀ yorùbá ni pé àwọn ará ọ̀run ló máa ń yí padà di eegun wá sílé ayé láti wá ṣe ọmọ aráyé lóore àmọ́ ṣá o pẹ̀lú gbogbo ìgbàgbọ́ yìí ìlú kan bẹ ní ilẹ̀ yorùbá tí eegun kò gbọdọ̀ wọ̀ ìlú ọba ilé ní ìpínlẹ̀ ondo ni o kí kúkú ṣe wípé egungun kì í wọ ìlú yìí láti ìpínlẹ̀ wá àwọn ìṣẹ̀lẹ̀ tó gbomi lójú ẹnìkan ló ṣẹlẹ̀ eléyìí tó mú kí ó di èèwọ̀ fún egun láti tún dá ẹsẹ̀ tẹ ìlú náà yàtọ̀ sí èyí ìlú ọba ilé ní ọ̀nà kan tí wọ́n gbàgbọ́ wípé ó lọ sí ọ̀run tí wọ́n sì ń torí bẹ́ẹ̀ pé ọ̀nà náà ní ọ̀nà ọ̀run ẹnikẹ́ni tó bá gba ọ̀nà náà lọ tó sì padà wálé ni wọ́n ń pè ní ara ọ̀run àwọn èèwọ̀ pọ̀ fún àwọn ọmọ bíbí tàbí olùgbé ìlú ọba ilé lára wọn ni pé ọmọ ìlú ọba ilé kankan kò gbọ́dọ̀ ṣe oògùn owó ọmọ ìlú ọba ilé kankan kò gbọ́dọ̀ ṣe ẹgbẹ́ ògbóni tàbí ẹgbẹ́ awo kankan láti mọ̀ sí nípa àwọn èèwọ̀ mìíràn tó ló lágbára ní ìlú ọba ilé ẹ lọ sí ìlú yìí kẹ lọ kọ́ nípa rẹ̀.

ọba alayé kan tó jẹ́ wípé ọjọ́ orí rẹ̀ kéré jùlọ lórílẹ̀‐èdè uganda òun náà ló jáde láyé ọlẹ́ni ọdún 24 báṣọrun ìlú rẹ̀ ló kéde ikú ọba alayé yìí ní ọ̀yọ́ uyimba kabamba igururu kudu kẹrin ogun orí ìtẹ́ ọba ìlú tooro lẹ́kùn ìwọ̀ oòrùn orílẹ̀‐èdè uganda nígbà tó jẹ́ ọmọ ọdún mẹ́ta péré nígbà tí bàbá rẹ̀ kú lọ́dún 1995 ìlú

fa bẹ́lẹ̀ láàrin lọ́kọ-láyà kan o. Ọkọ àti ìyàwó ni wọ́n ṣe ìgbéyàwó o. Ní wákàtí díẹ̀ tí wọ́n ṣe ìgbéyàwó, ní àìgbọ́ra-ẹni-yé bẹ́lẹ̀ láàrin àwọn méjèèjì. Ó di mọ̀ pé ẹ̀gbọ́n ìyàwó yìí ló fi ọkọ̀ tuntun ta ìyàwó náà lọ́rẹ̀ o, tó sì fún ní kọ́kọ́rọ́ ọkọ̀ yìí ní gbọ̀ngàn ìgbàlejò lásìkò àwẹ̀jẹwẹ̀ mu ìgbéyàwó. Nígbà tí wọ́n dé inú ilé, ló di mọ̀ pé ọkọ̀ ìyàwó bá béèrè o, wípé kọ́kọ́rọ́ ọkọ̀ tí ọkọ̀ rẹ̀ fún ọ ń kọ́. Ní ìyàwó náà bá dá ọkọ̀ lóhùn pé èmi gan ni ọkọ̀ yìí fún ní ọkọ̀ o, kì í sì ṣe ìwọ ló fún ní ọkọ̀. Eléyìí ló wá bí ọkọ̀ náà nínú o, tó sì ní mẹ́bí ọkọ̀ ló lórí aya. Ohun tó bá ní èmi náà mo ní, ó yẹ kó fi kọ́kọ́rọ́ ọkọ̀ yìí lé mi lọ́wọ́ ni. Àti wípé ẹ̀gbọ́n rẹ̀ gan, èmi ló yẹ kó fún ní kọ́kọ́rọ́ ọkọ̀ yìí, o kì í sì ṣe ìwọ. Yálà kó lọ ta ọkọ̀ yìí, kó o sì kówó rẹ̀ wálé, tàbí kó o mọ̀ fọ ní àǹfààní rárá láti wá ọkọ̀ yìí o, kó o mú kan nínú méjèèjì. Fáǹfà yìí ló bẹ́lẹ̀ láàrin lọ́kọ̀láyà yìí o.

kan tó ní kí wọ́n fi orúkọ bọ̀ láṣìírí ó mọ̀ ló jẹ́ kó di mímọ̀ ó ní ọdún mọ́kànlá ni òun nígbà tí bàbá òun ti bẹ̀rẹ̀ sí ní ti ọwọ́ bọ ojú ara òun ó ní ní ilé ìwé tí òun lọ ní àwọn olùkọ́ yìí ti pe bàbá òun àti ìyá òun wípé ara òun mọ̀ ń gbá ara òun mọ̀ ń rùn fún ìdí eléyìí tóun bá ti dé láti ilé ìwé kó máa wẹ̀ lọ́sàn ó kó máa wẹ̀ lálẹ́ kó sì máa wẹ̀ ní àárọ̀ ó ní eléyìí ló wá jẹ́ kí òun máa wẹ̀ tóun bá ti dé láti ilé ìwé ó ní bóun bá ti dé láti ilé ìwé yìí bàbá òun gan ló máa ń bá nílé o ó ní lọ́jọ́ tóun wẹ̀ lọ́wọ́ ni bàbá òun dédé wá sí bálùwẹ̀ tóun sì jẹ́ ọmọ ọdún mọ́kànlá nígbà náà ó ní bàbá yìí bá ní kí gan ló máa ń jẹ́ kí ara òun rùn ni bàbá yìí bá bẹ̀rẹ̀ sí ní tọwọ́ bọ ojú ara òun ó ní látìgbà náà ni bàbá ti bẹ̀rẹ̀ sí ní tọwọ́ bọ ojú ara òun débi tí bàbá fi bẹ̀rẹ̀ sí ní bá òun ní ìbálòpọ̀ ní báyìí ọmọ yìí ti dàgbà o tó sì ní eléyìí ló dá ọ̀tá sílẹ̀ láàrin òun àti bàbá òun.

iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ti kọ́ mọ́mú gàrí sọ́wọ́ arábìnrin kan ò látàrí bí òṣìṣẹ́ vigilante ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Sunday tí ọ̀pọ̀ mọ̀ sí Apẹ̀túnṣe dágbére fáyé lẹ́yìn ìbálòpọ̀ tó ní pẹ̀lú arábìnrin náà nílùú ilé ìfẹ́ nípínlẹ̀ Ọ̀ṣun lọ́jọ́ Sunday. Ẹgbẹ́ ìyàwó rí gbọ́ pé ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní 2:30 ọ̀sán ní agbègbè Odi Olókun nílùú ilé ìfẹ́ nígbàtí ó ti di mọ̀ pé wọ́n mú arábìnrin náà lọ sí àgọ́ ọlọ́pàá mọ́ rẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe di mímọ̀ ikú abẹ́rẹ́ ní Làbòlú òun náà ni wọ́n rí Apẹ̀tù níbi tí ó ti ń wá tó ti ń gbìyànjú láti gbara rẹ̀ lọ́wọ́ ikú o tó sì ń ké tó ń ké pẹ̀lú àmì wípé arákùnrin yìí olùmọ́gùn ni o. Wọ́n jẹ́ kò dí mọ̀ pé wọ́n tètè gbé lọ sí ilé ìwòsàn Ọbáfẹ́mi Awolowo àmọ́ níbẹ̀ gan ni ẹlẹ́mìí ti gbà á tó sì dí mọ̀ pé níbi tó ti ń mí bí ìgbà pé olùmọ́gùn yìí ló ti dágbére fáyé o. Ọ̀rẹ́bìnrin tí wọ́n wá jọ ní ìbálòpọ̀ náà ni wọ́n gbé lọ sí àgọ́ ọlọ́pàá láti wá sọ ohun tí ó mọ̀ nípa ikú Apẹ̀tù.

0: ẹja banki Polaris torúkọ rẹ̀ ń jẹ́ Mr. Hosi. Òun náà ni àwọn afurasí ajínigbé. Wọ́n mọ̀ pa ò nípa Jábọ̀gún lásìkò tí òun náà wà kò mọ́ wọn lọ́wọ́ ní agbègbè ilé ẹ̀kọ́ Federal University of Technology Owerri nípínlẹ̀ Imo. Ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ nírọ̀lẹ́ ọjọ́ Sunday lásìkò tí òṣìṣẹ́ báǹkì yìí ẹni tí ó já wípé ìlú Owerri ló ń gbé tó wá mú tó gbé ọmọ rẹ̀ wá sí fásitì náà. Ọmọ rẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni ó di mọ̀ pé àwọn ajínigbé yìí tí wọ́n jí gbé lọ lásìkò ìṣẹ̀lẹ̀ náà àmọ́ tí wọ́n pa òṣìṣẹ́ báǹkì yìí. Ọ̀gá àgbà yanyan fọ́rọ̀ ọlọ́pàá lórílẹ̀-èdè Nàìjíríà Ọlátúnjí Díṣù. Ó mọ̀ lọ sí àgọ́ ọlọ́pàá àgọ́ òwòye o nípínlẹ̀ Ògùn níbi tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ DPO. Lásìkò ìrìn àjò yìí ó ní ó dáa o kó ń lọ sí orírun òun láti ẹ̀sìn lọ wo bẹ̀gan o àti láti lè dúpẹ́ torí bíbá ibi bẹ̀gan ni wọ́n ti fún ọ ní àǹfààní láti lè jẹ́ láti lè rí àwọn àmúyẹ eléyìí tó ní olórí ìṣọwọ́darí. Alūkkóró ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà Ani Iniedu òun ló fi ojú ọ̀rọ̀ náà léde o. Ó jẹ́ kó di mọ̀ pé Díṣù ṣe àbẹ̀wò sí agbègbè náà láti lè mọ àwọn ìpèníjà láti lè sọ àwọn ìpèníjà eléyìí tó ń kojú o nídìí iṣẹ́ DPO nígbà tó ń bẹ̀rẹ̀ iṣẹ́ gẹ́gẹ́ bí DPO. Bákan náà ló ti jẹ́ kó di mímọ̀ ó nígbà náà ìyá arúgbó kan wà o táwọn ọmọ ra nǹkan lọ́dọ̀ rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ àgọ́ ọlọ́pàá yìí tó sì jẹ́ wípé ẹran tí ìyá arúgbó yìí ń sìn ó máa ń wo àgọ́ ọlọ́pàá o. Bákan náà ló tún ní àwọn kan wà tó ń tún fẹ́ dé ọ̀dọ̀ wọn o láyìíká àgọ́ ọlọ́pàá yìí ó wá jẹ́ kó di mímọ̀ o. Ó ní ǹjẹ́ ìwọ lè padà síbi tó o ti ṣiṣẹ́ kó o sì yan fandafanda ǹjẹ́ ìwọ ní àwọn ohun tó já wípé ó ní àwọn àmúyẹ tí wọ́n lè rí kọ́ ẹ̀kọ́ lára rẹ o wípé ibi tó bá ti ṣiṣẹ́ ó bàbẹ̀ jẹ́ o kó tó di pé òkú ò ń bẹ̀ tó o sì lè ní àǹfààní láti tún padà lọ síbi tó o ṣiṣẹ́ o kó o yàn kó wẹ̀ kó o yán kànkàn. Túnjí Díṣù ló sọ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ ìdìbò lọ́ọ̀yà Emi lágbègbè Ajégúnlẹ̀ nífọ̀n Ọ̀ṣun nípínlẹ̀ Ọ̀ṣun lásìkò tí ikọ̀ ọlọ́pàá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tọ́jọ́ gbé pẹ́rẹ́gi ìjàkánà o. Àwọn olùgbé Ajégúnlẹ̀ nílùú Ifọ̀n nípínlẹ̀ Ọ̀ṣun náà ni wọ́n wà nínú fu àyàfu o lálẹ́ ọjọ́ Tuesday ọjọ́ Ìṣẹ́gun lásìkò tí ìró ìbọn tó bẹ̀rẹ̀ sí ní ró lákọlákọ ní agbègbè náà eléyìí tó ṣokùnfà BDPO ọlọ́pàá àtàwọn míì tọ̀rọ̀ kàn bí wọ́n ṣe tètè lọ síbi ìṣẹ̀lẹ̀ yìí o. Wọ́n jẹ́ kó dìímọ̀ pé ní kété tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹ̀ ni wọ́n ti fi ọ̀rọ̀ náà tó kọmíṣánná fọ́rọ̀ ọlọ́pàá létí o tó sì pàṣẹ wípé kí igun ọlọ́pàá méjèèjì kí wọ́n gba aṣọ ọlọ́run wọn o kí wọ́n sì fi wọ́n sí àtìmọ́lé. Ó dìímọ̀ pé igun ọlọ́pàá tá a mọ̀ sí anti-robbery section ti state criminal investigation department SCID Oshogbo eléyìí ti DSP Kọ́láwọlé Wàsíù Kósòdì àtàwọn mẹ́rin míì tó imú igun ọlọ́pàá míì tàmù sí tactical team láti zone 6 eléyìí ti inspector Ọlá Isaac Kósòdì ni wọ́n jọ gbé pẹ́rẹ́gi ìjàkáná láàrin ara wọn. Ned Nwoko ti sọ̀rọ̀ o lórí wípé àtọ̀hún àti ìyá ọmọ rẹ̀ Regina Daniel wọn ti jọ parí ìjà tó wà láàrin wọn. Ó ní lóòótọ́ àti lódodo ọmọ tí ọjà tí ọmọ bá ti wọ̀ òkúta ti wọ̀ ọ́. Ó ní lóòótọ́ ni ó jẹ́ wípé Regina ní ọmọ méjì tó wà ní àkàtà òun. Ó sì lè sọ pé kó mọ̀ wá wo àwọn ọmọ rẹ̀. Ó ní ọ̀pọ̀ ìgbà ló ti wá wo àwọn ọmọ yìí o tó sì sọ fún òun pé bàbá ò sì dáríjì mí gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ti ṣe dáríjì mí kò fà mí mọ́ra padà ṣó wá yẹ kó rí bẹ́ẹ̀ ṣé fẹ́ ti tán ni. So how ni ridge báyìí lọ nípa àwọn kan bọ́ kí ìròyìn tó jáde ní àárín ọ̀sẹ̀. Ìdí tá a máa fi ń mú àwọn ìròyìn wá fún yín náà ni wípé láti fi sin wa ní gbẹ́rọ́ ìpàkọ́ láti fi ṣe òdiwọ̀n ayé wa láti ṣe àgbéyẹ̀wò lórí rẹ̀ dáadáa wípé ibi tí àwọn kan jìn sí káwa náà mọ́ jìn sí bẹ́ẹ̀ òun náà la ṣe máa ń mú àwọn ìròyìn wá kì í ṣe láti fi dẹ́rùbà yín o òun la ṣe máa ń kà fún wa ní orí ètò. A wá ní ridge báyìí lọ lórí ètò fún ti àṣálẹ̀ tòní ẹ ṣe gan ni o gbogbo ẹ̀yin ti ẹ̀dẹ̀ ti
1: ilẹ̀ fún etígbọ́ àti àyà ìgbàṣe tí a ó fi gbé ìyẹ̀wò dáadáa bá a ṣe ti gbọ́ lórí ètò láṣàlẹ̀ yìí èmi ti yín tòótọ́ olúbukọlá ọmọbori owó honorable ambassador ọmọ bíi ọmọ ológo tó ń rògòlò tó máa rògòlò títí di ọjọ́ alẹ́ amọ́lára bí òyìnbó awẹ́lẹ́wà bí ẹyẹ ọ̀kín èmi náà kọ́ ọ àánú ọlọ́run mo rí gbà ìyókù ti di ọ̀sẹ̀ tó ń bọ̀ tá máa pàdé lórí ètò ẹgbẹ́ ìyẹ̀wò láti ìkànnì diamond 88.7 fm ìpàdé wa bí oyin o ó dàbọ̀.

0: bọ́dà sọ di kẹ́yìn mọ́ ìgbà tó ń ṣe kọ̀m̀pútà.
1: Ìgbà tí wọ́n ṣe.
0: Ìgbà wo náà ṣe.
1: Mo mẹ́ni tó ṣe.
0: Kílé tó máa ń jiyàn bá
2: yàwó. Kílẹ̀ ń jiyàn sí. Ṣé ẹ ti gbọ́ nípa ètò tó ń ṣàtúpalẹ̀ àwọn ìwádìí lórí bí àwọn ohun ìdàgbàsókè tá à ń fojú rí láwùjọ wa ṣe wáyé? Ẹni tó ṣe wọ́n tẹ mọ́ ọdún tí wọ́n gbé wọn jáde.
3: Kí ló orúkọ ètò ọ̀hún?
2: Àràǹdẹ̀kùn ni.
3: Àràǹdẹ̀kùn.
2: Bẹ́ẹ̀ni, Àràǹdẹ̀kùn. Pẹ́kọ́mọ olókìní wá já tiẹ̀ kárí. Lórí ètò Àràǹdẹ̀kùn náà lẹ́ ó ti máa gbọ́ nípa àwọn onírúurú ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ táwọn ọ̀jìmí onímọ̀ ìjìnlẹ̀ ṣe lágbàáyé tẹ máwọn ohun èlò tí wọ́n gbé jáde. Ètò Àràǹdẹ̀kùn, ètò tó wà educative, informative, bẹ́ẹ̀ ni àwàdà kẹ́ríkẹ́rí ò ní gbẹ̀yìn lórí ètò yìí o. Tàwa ni atọ́kùn ètò yìí, Ọ̀làǹrẹ̀wájú Ògúnníyì, Ọ̀pá Ẹ̀bìtì, ní gbogbo alẹ́ ọjọ́ Jímọ̀ Friday, lágo mẹ́sàn-án alẹ́, lẹ́ ó máa jẹ̀gbádùn ètò yìí lóní rẹ́gẹ́dẹ́ fín. Àràǹdẹ̀kùn, ètò tó ń sọ nípa ìwádìí ohun àwárí, àwọn ohun

0: ọlọ́run ọba akọ́dáyé aṣẹ̀dá ọ̀run
1: kábíyèsí
0: mímọ́ nínú mímọ́ ọlọ́run ọba tó dágbára tó lágbára tí ò láfijọ
1: bẹ́ẹ̀ ni
0: ò láfiwé
1: kò ní o
0: ọlọ́run ọba ti ń pa wá mọ́
1: kábíyèsí
0: ìwọ ló ń sìn wá
1: ìwọ ni
0: ọlọ́run ajúbà rẹ lálẹ́ òní
1: ajúbà ìbà
0: ìwọ náà ló ní ká mọ bẹ
1: bẹ́ẹ̀ ni
0: ká mọ mí ká sì mọ mi
1: òótọ́ ni
0: ìjẹ́ ẹjọ́ rèé tá à ń dágbé lórí ètò wípé a tún padà wá léni a dúpẹ́ torí pé a tún dórí ètò léni ọlọ́run ó ṣọ́ wa lọ
1: ó
0: ṣọ́ wa bọ̀ ìwọ náà lá mọ fi yìn fún
1: ìwọ ni kò sẹ́lòmíì
0: ìwọ lá mọ fi ba tiwa fún
1: bẹ́ẹ̀ ni
0: torí pé kò sẹ́lòmíì bá a bá sọ wípé ká jẹ́ kẹ́ ẹ mọ̀
1: bẹ́ẹ̀ ni
0: òun náà la jẹ́ kẹ́ ẹ mọ̀ ohun ọlọ́run àtúndé lálẹ́
1: òní o adé o
0: lórí ètò
1: tá a
0: pè ní
2: Yàgbó yàjú ọkùnrin ogun Yàgbó yàjú.

Iwọ tó jókòó lórí obìnrin ayé o. Iwọ yìí kan náà ló jókòó lórí obìnrin ọ̀hún. Ayé àtọ̀run kún fún ògo rẹ sàn. Ayé ò gbà ọ́, ọ̀run ò gbà ọ́. Aláṣapàṣẹ ibi gbogbo. The paramount ruler of the whole universe. Gbogbo ayé forí balẹ̀ fún ọ olówó orí ayé. Gbogbo ọ̀run forí balẹ̀ fún ọ olówó orí ọ̀run. Iwọ tí àwọn angẹ́lì ń kọrin mímọ́ sí. Olójú iná ẹlẹ́yìn oòrùn. Inú òrùn ló gbé ń gbatẹ́gùn. Ojú rẹ ò ṣeun. Akọyìn sí rẹ ò ṣeun. Arúgbó ọjọ́ àbẹ̀rù funfun gbòòrà. Olórí arúgbó ní gbogbo ilẹ̀kílẹ̀. Arúgbó ọjọ́ ọlọ́jọ́ gbọ́n. Olówó orí mi ọlọ́jọ́ orí gbọ́rọ́. Agbókọjá ògbó. Agbókọjá ewu. Àdàgbà kọjá àṣìṣe. Ìrànú àwọn wòlíì. Ipá àti agbára àwọn náà sì rí. Ọlọ́run Ládèjì ẹ̀ sí káyà olúgbé. Kìnìún ti gbénú sáàmù Olúwalá. Ọlọ́run Esther Àjàyí Abímbọ́lá o. Ọjọ́ ògbó òdí agbára rẹ̀ kù. Irú funfun sọ ọ́ dọ̀lẹ́. Aṣòro kọlu bí ògiri tó ti gbẹ. Ìwọ ni náà nú ara ti fàgìyà tẹ̀kàtẹ̀kà. Omimi ńlá tẹ́nìkankan ò lè mú. Òkúta inú kànàkànà tó pa Goliath olórí ogun Filistini. Mo gbé ọ̀gá Ọlọ́run.

0: bẹ́ẹ̀ni àwa náà fọpẹ́ àtìyìn fún ọlọ́run
1: ó jẹ́ náà nu
0: lórí ètò tá a pè lárandẹ́kùn ní dámọ́ndì jákèjádò àgbáyé
1: bẹ́ẹ̀ni o
0: ibẹ̀ náà làwa àwa sunsu
1: àtúndẹ́lálẹ̀
0: ètò nínú
1: ọdá
0: èmi apẹ́ òyìnbó ní bímọ kó sunday adáhùsọ níbi tí ẹ̀kọ́ pè lókè ìjukú ọlá tínrin wájú ògùn ní yọ̀pá ibi tìlẹ̀mí yá alákànfẹ́yìnrè ìyá àlùgbó international
1: president torí náà a parí tí ń gẹ pọ́ǹkì abirun mú sí fẹ́ǹsìtì ẹ mà káàlẹ́ o àràǹdá o.
2: tó èmi ọmọ yín náà ní ọmọ yín adéyinka adéfìlà èmi lọmọ òkun múlẹ rọmọjà àlekọ ọmọ ẹlẹgùsọ ọmọ pẹlẹ ara bá mi ṣe kí n bọ ṣe bó bá mi ṣe ń bọ mẹlòmíì ṣe ọmọ àfòkè díẹ ẹjọ ògùn sọrọ sọrọ ọmọ bíbí ló gbómìnà adé ọmọ adé ló ń kì í pé ẹkúlẹ kalẹ o àràǹdá o.
1: àràǹdá ẹkùn.
3: ẹ kalẹ sórí ètò tá a pè ní àràǹdá ẹkùn lágbára lọwọ lọrọ bá àmì òkè tí tẹ fi ń gbọ wa kò ní bùkátà tẹ mọ
1: náà àmì o
3: àmì àṣẹ ìdùnnà rẹ orúkọ tèmi náà sì yípadà ọmọ yín àbúrò yín olólùfẹ yín olúwa gbé mi ga ọmọ akín pẹlú mi lórúkọ tèmi àgùntàṣọlù ẹkùn ọkọ ìyàwó rẹ lẹpa ọmọ akin mọ nkin lálẹ tèmi pẹ gbádùn àdáadáa lórí ètò náà àràǹdá o.
1: àràǹdá ẹkùn.
0: dẹ́ ọba ṣe ń bá kinní ọ̀nbọ̀ oko àwọn àtúndé dé padà nìyẹn
1: adé o
0: ká tún wo díẹ̀ yọ̀wùmí ká tún wo abalabò míì lálẹ́ òní bó bá ṣe é ṣe o
1: ká
0: tún wo díẹ̀ nínú àwọn tá a ṣàwárí àwájáde látọ̀dọ̀ àwọn orílẹ̀-èdè ilẹ̀ iris lọ́hùn-ún eléyìí tí wọ́n ṣe bóde o bàálábúlé o
1: ọ̀dà àgbà lọ ti gbé ọlọ́dà àgbà lọ ti gbé lónìí náà
0: ọ̀dà àgbà náà ni
1: ọ̀dà báwo
0: ọ̀dà náà ǹjẹ́ ẹ gbọ́
1: pé
0: mo sọ níjò ní
1: lọ́sẹ̀
0: tó lọ yìí náà ni o pé nǹkan kan bẹ̀ tó jẹ́ pé ihò kékeré tó máa wà nínú nídùn ìyẹn lára sìríǹjì tí wọ́n máa ń táwọn nọ́ọ̀sì máa ń gún ní àti dókítà òun
1: bẹ́ẹ̀ ni
0: sìríǹjì tí wọ́n máa ń lò ẹnìkan bẹ̀
1: mo fẹ́ mọ̀
0: France Reed níjẹ́ lọ́dún 1844 ló ṣàwárí àwájáde rẹ̀ jáde o
1: ó
0: ṣeun lùgbẹ́ngà mo dáṣẹ̀ kan sẹ́yìn ni o
3: kó
0: n tà ń wí kó ba lè yí àwọn tí ò bá tẹ̀lé wa lọ́sẹ̀ tó kọjá o ọ̀dà náà nǹkan kan rèé tí wọ́n pè ní Kevin Scale ta wuyi ẹnìkan bẹ̀ William Thompson ní jẹ́ èyí tó jẹ́ pé òun náà ṣe bẹ́ẹ̀ ṣàwárí àwájáde ìyẹn Kevin Scale yìí lọ́dún 1848 ọtí mọ̀ náà nìyẹn o.

ọwọ́ bẹ̀ yàn yàn lápá bí adéọmọdé ìkànnà léléyè pulsar níjẹ pulsar pulsar tawuyè lọ́dún 1967 mọ̀ní la ṣàwárí ẹ̀ látọwọ́ tani gan joseph bell bonnet joseph bell bonnet náà ló ṣe pulsar lọ́dún 1967 náà ló dẹ̀ ṣe ń gbà náà ó ṣeun ó dá náà kí tó wá gbé ní àbí kó tó di pé wọ́n máa kó lágbọ́n bí lọ ságbọ́n bòmí lálẹ́ ètò ní mo sì sọ níbẹ̀rẹ̀ ètò pé wù mí ká tó dé agbọ́n bòmí lálẹ́ ètò ní àwọn òṣìṣẹ́ ní ilé hospital kan mà ní tá a mọ̀ sí royal victoria hospital tó wà ní belfast royal victoria hospital tó wà ní belfast àwọn náà ṣàwárí àwájáde iye ìlànà ìtọ́jú yẹn lórí àìrùn kan tí wọ́n pè ní pulmonary confusion lọ́dún 1970 làwọn náà ṣe lé ìbòde wọ́n gbìyànjú ó dá agbọ́n bó gángan la tún fẹ́ lọ lálẹ́ ètò ní tó wù mí ká tó wọ ó wọ́n jẹ́ kẹ́ ẹ mọ̀ lálẹ́ ètò ní rọrùn náà sì ni.

0: agbọn mi mo dé ibà alábúlé mo fẹ gbé yín lọ sí agbọn ti pe ètò ẹkọ ni o
1: tilé
0: ẹkọ gíga fáfitì ni o lórílẹèdè àgbáyé
1: bẹẹ
0: bá gbàgbé a ti sọ nípa ètò ẹkọ rí nígbà kan
1: a sọ
0: nípa ẹyin àwọn ètò ẹkọ tó jẹ ti alákọọbẹrẹ ni o
1: a
0: sọ nípa ti àwọn secondary ṣùgbọn ilé ẹkọ gíga gan fáfitì ibẹ gan mo fẹ gbé yín lọ lọwọ tá a wà yìí àwọn ilé ẹkọ tá a wá fẹ lọ yìí àwọn ilé ẹkọ yunifásitì tó yẹ pé wọn tóbi gan nílé àgbáyé nínú à ń gba èrò sínú ni o
1: ṣẹ̀kú
0: ta bá ní nǹkan tóbi ó lè jẹ́ pé ilẹ̀ tóbi kó mọ́ lérò tó tóbi inú
1: mi
0: yóò lérò tó tóbi ilẹ̀ lè mọ́ tó nǹkan
1: ṣùgbọ́n
0: àwọn eléyìí tó jẹ́ pé wọ́n tóbi wọ́n tún gba èrò tó tóbi ó ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ni màá gbé yín lọ ní
1: alẹ́ yóò dùn mọ́ mi o
0: ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ni ẹ já lọ rí wọ bàálù bàbá kí n lọ ká lọ rí ìgbéra kí n mú yín lọ àwọn orílẹ̀-èdè tí mo fẹ́ kẹ́ mọ́
1: sí atẹ́gùn òtòrò tútù mú mi
0: tútù mú yín
1: àwọn ti dákun
0: ẹ
1: já sí windows ilẹ̀
0: ẹ jẹ́ gbé yín lọ sí ìlú dẹ̀ yìí nílẹ̀ india ibẹ̀ ni mo ti fẹ́ síkọ̀ ètò talẹ́ òní
1: lọ́rọ̀
0: ti ilé ẹ̀kọ́ gíga yóò dùn mọ́ yín ẹ wá farabalẹ̀ bàbá kẹ́ ẹ lè mọ dáadáa lálẹ́ òní
1: lọ́ọ́ farabalẹ̀
0: ẹ farabalẹ̀ ẹ já síkọ̀.

Adé ọmọ adé o. Mo mọ̀ tún ti débẹ̀ ọlálejò nìyẹn. O wà ń bí. O dáa náà nǹkan kan rèé tí mo fẹ́ kó mọ o. A wà ní ilẹ̀ ìlú kan rèé tí wọ́n pè ní Tehran. Nílẹ̀ Iran ni o. Ìlú Tehran.

ọmọ tó dé padà nìyẹn o lálẹ́ òní ẹ má gbàgbé o ẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa ń lé ètò tá a pè lára àdẹ́ẹ̀kùn náà lẹ̀ ń gbọ́ o níkànnì diamond jákèjádò àgbáyé ibẹ̀ náà láwa àwa sóńsó o adéọmọdé àní ilẹ̀ iran láwa yìí nílùú tá ń pè ní tehran ilé ẹ̀kọ́ tí mo gbé ọwá yìí islamic asab university ní jẹ́ o islamic asab university ọdún 1982 náà la dá ilé ẹ̀kọ́ yìí lẹ̀ o ṣùgbọ́n ilé ẹ̀kọ́ aládàáni private ni o private aládàáni ni o àwọn èrò àyìn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń gbà wọlé ẹ̀kọ́ yìí tí wọ́n ń ró wọn wọlé o pé mélòó ni wọ́n ni 1.9 mọ̀ ni ìyẹn 1,900,000 1,900,000 ni o ò rí pé èrò pọ̀ nínú ọgbà ilé ẹ̀kọ́ yìí èrò pọ̀ ó rẹ̀ ti mọ̀ náà nìyẹn lálẹ́ òní.

0: náà lọ léwa fún talẹ́ tò ní lórí ètò tá a pè ní àràǹdẹ̀kùn ní dámọ̀dì jákèjádò àgbáyé o ẹ dámọ̀ lọ fún talẹ́ tò ní.
1: Adúpẹ́ o adúpẹ́ pé òkú àwa lámọ̀ọ́ ẹ̀yìn lámọ̀ bá ọkọ̀ ọba àdá ọba kò ní sáwà lẹ́sẹ̀
2: o. Àní o.
1: À ń lọ náà nu orúkọ mi ò yí padà mi ọmọ yín náà ni Adéyinka Ọmọadéfilá. Adé Ọmọadé ló ń dágbére pé ó dàbọ̀ ó tún dọjọ́ mẹ́jọ.
3: Oroke fun tale teni nanu opo pataki lowo Olorun ba mi oke to mu wa bere layo to mu wa pare layo talafia gbogbo eyin olufa pa patala ki pe ku eti gbo wa lagba lowo Olorun ba mi oke ti te fin gbo wa ko mo ni di kata te mo nawo si ti ojo mejo ta mo fi ayo idunu oriri pade pada lori itu Oluwa gbe mi ga omo akin pelu mi loruko temi agun tasolu ekun oko yawo re lepa by station robo by for service center ya fe fe oro akin omo akin mu dagbe lori itu wi pe amola Olúwa bùnmí rò kalẹ̀ yóò gbúdọ̀ tutù Olúwa gbé mi ga ilé yánu ẹni tó bá bèrè ni ẹ sọ fún ọ pé mo ti lọ bí gíga ó dàbọ̀.
2: Ọ̀dà àbá èmi náà ń lọ ilé wa tó lẹ́nu ọ̀nà tọ́ ẹ̀mí bàbá lábúlé wa àwọn àdìdé mọ́gbàgbé ìdí ọmọ àsìkò kí ó tó mú ọmọ àwẹ̀ ìwọ̀n kó tó rí náà apáli tí ń gẹ pọ́ǹkì àfirimúse fẹ́ǹsì tèmi náà sọ fún yín pé mo ti wà nínú bàálù o ẹ máa bá mi ó dijọ́ mẹ́jọ o.
0: Ọ̀dà máa wọ bàálù lọ àná bàálù náà là ń gbérìn ìrìnàjò gbogbo alẹ́ yìí. Ẹjọ́ máa fèyí sí lọ Adúpẹ́ Kẹ́hìndé Bándélé àjọ wà ní yàrá agbára fún talẹ́ yìí náà ni ẹ mọ̀ gbóhùn rẹ̀ lọ́sẹ̀ tí ń bọ̀. Ẹ wo èmi akẹ́kọ̀ọ́ kó lọ ní Yusufa Bósùpà bá ti dàrán mọ́jú kò níye kankan mọ́ that is to say Ọlátìrẹ iwájú Ògún ní Ọ̀pá ẹbí ti lè méjì alákànfẹ́ yín rè ìjà lùgbìn international press center ọmọláre o ti ń fa bọ́lá mu kan yẹn gan òkú pàpàpà fírẹ̀ nàkànàkàn gbára ẹ̀ lọ́wọ́ kanakana títí ìgbà

0: pàtàkì ní ìlera jẹ́ fún ni. Àrùn tó takú tọ́lọ́hun ò níbi rè. Sọ fún báyìí wípé kì í ṣe lé rẹ̀. Ilé-iṣẹ́ Miracle Apps International, Mr. Guarantee Àgbà oníṣègùn ìbílẹ̀ tó mọ ewé àtẹ̀gùn. Tọ́fin sọ mara ẹ lóore ti dé láti ṣàyẹ̀wò àìlera lóríṣiríṣi ọ̀nà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé. Kí wọ́n lè mọ̀rọ̀ àìsàn tó ń bá ọ fínra. Àìsàn wo ló ń ṣèwọ́ tó ti rò pé ò sọ́nà àbáyọ? Àwọn kòkòrò ara ti ń fa ìṣòro ságọ̀ ara ẹni. Kọ́wọ́ ó máa kú rìrì, kẹ́sẹ̀ ó máa kú rìrì, ojú ẹni ó máa wò bàìbàì, lára ó máa yún ni. Àìlèṣe déédé ọmọkùnrin àti ọ̀nà ti gbàyà mọ̀wulẹ̀ sòkò kiri mọ́ o. Fún èyíkéyìí ìṣòro tó ń bá ọ fínra, ẹ máa pè sórí nọ́mbà yìí 07066799793 lẹ́ẹ̀kan sí 07066799793. Ilé-iṣẹ́ Miracle Apps International, Mr. Guarantee ló sọ pé a ò ní fàìsàn lògà.
1: Ẹ káàbọ̀ sórí ètò ìlera rẹ̀ ṣe pàtàkì láti ilé-iṣẹ́ Miracle Apps International, Mr. Guarantee olóòtú ìṣètò àti ìsan ara. Ibikíbi tí ẹ bá ti ń bọ̀ sọ̀kalẹ̀ ní ilé epo NNPC Gáàkànbí ìsàlẹ̀ ní ìlú Ìlọrin, yà sí ọ̀nà tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé epo ládojúkọ Aláǹgwá, pẹ̀tẹ́ẹ̀sì tó wà lẹ́gbẹ̀ẹ́ Rotnus ní ọ́fíìsì wa. Rí wípé orí bánà wa ń bẹ̀ kó o tó wọlé o. Tàbí kí o pè mí sórí nọ́mbà mi 07066799793 lẹ́ẹ̀kan sí 07066799793 tàbí kí ẹ pè mí sórí nọ́mbà eléyìí 07036508206 lẹ́ẹ̀kan sí 07036508206. Gbogbo ohun tọ́lọ́run dá dáadáa mọ̀ ni. Kò sí àrùn tí kò lóògùn torí Ọlọ́run ti dá ògùn síwájú àìsàn, àyàfi tí ìwọ kò bá ti pàdé ènìyàn kan gbòógì tó kájú ẹ̀. Ní ilé-iṣẹ́ Miracle Apps International, Mr. Guarantee, àwa kìí ṣe awogba àrùn. Àrùn tí a kó láti ibi ẹ̀gbin láàrin ọkùnrin àti obìnrin. Àrùn ojú ara làwa ń tọ́jú. Wọ́n lè pè ní urinary tract infection, pelvic inflammatory disease tàbí bacterial infection. Àrùn ojú ara ni gbogbo wọn. A lè kó àrùn ojú ara láti ibi ìdọ̀tí, ilé ìgbọ̀nsẹ̀, láàrin ọkùnrin sí obìnrin. Àpẹẹrẹ wo ni ìwọ yóò máa rí tí o bá ní àrùn ojú ara? Títa ríro tí o bá fẹ́ ṣẹ̀yọ, kúrọ̀kúrọ̀ lójú ara àti gbogbo ara, ara yíyún, ara jíjájẹ, inú rẹ yóò máa kùn, ẹ̀yìn ríro, ara títa, ara gbígbóná, ìtọ̀ rẹ yóò máa yẹ́lò pẹ̀lú ibà lóòrèkóòrè, ara gbígbóná láti inú wá internal heat, nǹkan yóò máa rìn káàkiri ara rẹ tàbí kí nǹkan funfun kí ó máa jáde lójú ara rẹ. Tí obìnrin ò bá tètè mójútó àrùn ojú ara, ó lè ṣe àkóbá fún àlejò obìnrin. Ó dẹ̀ lè dènà èrè ìgbéyàwó. Tí ọkùnrin ò bá tètè ṣe ìtọ́jú àrùn ojú ara, ó lè sọ omi lọ́gbọ́lọ́gbọ́ ọkùnrin di omi lásán. Eléyìí lè ṣe àkóbá fún èrè ìgbéyàwó. Ní ilé-iṣẹ́ Miracle Apps International, olóòtú ìṣètò, a ti ṣe àrídájú ògùn ìṣètò lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ ìjìnlẹ̀ àti iṣẹ́ ìwádìí. Ìlera yóò sì jẹ́ tiẹ̀ lágbára Ọlọ́run. Má wo ara rẹ níran. Kàn sí wa nílé-iṣẹ́ Miracle Apps International. Ibikíbi tí o bá ti ń bọ̀ sọ̀kalẹ̀ ní ilé epo NNPC Gáàkànbí ìsàlẹ̀ ní ìlú Ìlọrin, yà sí ọ̀nà tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé epo ládojúkọ Aláǹgwá, pẹ̀tẹ́ẹ̀sì tó wà lẹ́gbẹ̀ẹ́ Rotnus ní ọ́fíìsì wa. Rí wípé orí bánà wa ń bẹ̀ kó o tó wọlé o. Tàbí kí o pè sórí nọ́mbà yìí 07066799793 lẹ́ẹ̀kan sí 07066799793. Òun náà ni WhatsApp nọmba mi. Tàbí kí ẹ pè mí sórí nọmba eléyìí 07036508206 lẹ́ẹ̀kan sí 07036508206. Kí ni àpẹẹrẹ tí ìwọ yóò máa rí tí o bá ní àrùn ìṣètọ̀? Ìwọ yóò máa ṣẹ̀yọ́ ní wákàtí sí wákàtí, pàápàá jùlọ lálẹ́. Eléyìí kò ní jẹ́ kí o rórun sùn dáadáa. Ẹyọ rẹ yóò lẹ bí ẹyọ ọmọdé. Ìnira gbíngbin pẹ̀lú títa ríro kí o tó ṣẹ̀yọ́. Ìwọ yóò sì máa làágùn síbẹ̀síbẹ̀, ṣeré-ṣeré ni ó máa jáde tàbí kí ó má wá rárá. Ó máa ń gba àkókò pípẹ́ kí ẹyọ tó jáde. Ẹyọ yóò máa ṣẹ́kù sínú bladder ní gbogbo ìgbà. Ẹyọ fífọ́nká bí iná wẹ́dà, tí o bá tètè dìde, ìwọ yóò ṣẹ̀yọ́ sára tàbí kí ẹyọ má ní kọ̀ntì. patrol ibi to ba joko lo nse yo si iwadi ijinle fi ye wa wipe apoju eran jije red meat pelu processed food le se akoba fun arun iseto e ma je efo pelu eso ki e si ma mu omi daada e sora fun oti mimu ti o ba tin pe 40 years toju ara tori bi o ba se ndagba si o se se ki o ni arun iseto ti o ba ni baba tabi aburo tabi egbon to ni arun yi o se se ki wo na ni toju ara re ijafara lewo iwadi fi ye wa wipe okunrin ti o ba se ojuse re lodo aya re o le se idiku 20% lati ni arun iseto ti a o ba tete toju arun yi o le ba bladder je tabi ko se akoba si kidinrin yo si so okunrin di akurete ni ile ise Miracle Herbs International Mr. Guarantee olootu iseto ati se aridaju ogun iseto ojo ti a ba bi ewure lo ma rin ojo ti iwo ba bere si ni lo ogun wa ni iwo yo bere si ni ri ayipada lagu ara re at fast be igbese kia kia ko si to wa wa ni ile ise wa ohun ta awon eyan ri o ni won fi kan sara si wa ni won fi npe wa lotun ni won fi npe wa losi iwo na ma bo tori aisan ni pa memora kin pa tun mi sita kin tu ole loruko ohun o wa so pe o ti nawo nawo nawo o ti logun sibe sibe o ri ayipada o tin so pe na lai na lai igba din na true ba ikoja enikan o mo ni mo gbe igbese kia kia lori arun to nba ofinra nitori igbese to ba gbe ohun ni o mu oku ninu arun to nba ofinra iwo sati ma bo wa si le ise Miracle Herbs International Mr. Guarantee ibikibi ti o ba tin bo sokale ni ile epo NNPC ga kan bi sale ni ilu Ilorin ya si ona to wa legbe ile epo ladojuko alangwa petesi to wa legbe rotnus ni ofisi wa ri wipe ori bana wa nbe ko to wole o tabi ki o pe sori number yi 07066799793 lekan si 07066799793 ona ni WhatsApp number mi tabi ki e pe mi sori number eleyi 07036508206 lekan si 07036508206 nje o fe gbe igbese aye alaafia nje o mo wipe arun to nda e laamu o le je afowofa latara ijekuje imukumu ati lilo ara eni nilukulu pelu aise ayewo ara re lore kore ti o ba fe gbe igbese aye alaafia toju isan ara re tori isan je opomolero ti isan re ba wa laafia yo soro fun aisan lati kolu e sugbon ti kude kude ba de ba isan ara re wahala ni yo de ba gbogbo ara boya isan ara ti etie ti da ise sile ni o je ko ma rin wonku wonku abi o rin koloba koloba o le rin lati opo ina kan si keji to ma fi re o eje ka toju okan wa daada tori okan wa lo nlu awon isan lati gbe eje yi ka gbogbo ara wa ati lati da eje pada sinu okan wa e sora fun apoju iyo oti mimu processed food pelu apoju wahala stress elele se akoba si okan wa inira yo de ba ara nje o mo wipe bi sugar ba po ninu eje o le se akoba fun isan lati gbe eje yi ka ara papa julo iwo ti o ni arun atogbe pelu eyo sise ni gbogbo igba ebi yo ma pa e ongbe yo ma gbe o airo orun sun dede iwo yo ma ru yo ma gbe koda egbo ara re ko ni tete jina se toju arun atogbe elele se akoba si isan ara re ti yo si nira lati gbe eje ka kiri ara wa yo si nira lati se ohunkohun iwo ti o ni ifunpa giga gbiyanju ki o toju re daada elele se akoba fun isan lati gbe eje yi ka ara ati lati da eje pada sokan wa elele fa low blood pressure teje ba di yo nira lati gbe owo ati ese daada ati lati fosoke fosodo aitoju isan ara o le se akoba fun obinrin ti yo ma mu nkan alejo ma wa pupo fun opolopo ojo lai duro lasiko iwo sati ma bo wa si le ise Miracle Herbs International Mr. Guarantee ibikibi ti o ba tin bo sokale ni ile epo NNPC ga kan bi sale ni ilu Ilorin ya si ona to wa legbe ile epo ladojuko alangwa petesi to wa legbe rotnus ni ofisi wa ri wipe ori bana wa nbe ko to wole o tabi ki o pe sori number yi 07066799793 lekan si 07066799793 ona ni WhatsApp number mi tabi ki e pe mi sori number eleyi 07036508206 lekan si 07036508206
2: 82 06.
1: Ti isan ko ba le gbe eje si bi nkan omokunrin daada boya penavin block o le se akoba fun okunrin yo si so di akurete lodo aya re ti isan inu irina re retina vein ba da ise sile ele le fa ki o ma ri kurukuru tabi ki irina re da ise sile tabi ki irina wa ma wa omi ipe ti a peju soku ti a ba se be fun alaare o se se ko ma ku yo ni alafia awoka laku egbe aromolegun arun isara ni papa julo lasiko ojo tabi asiko otutu janjan owo janjan ese ese wuwo lati gbe orun owo orun ese orun ejika orunkun ibaradi ati bere inira ati joko wahala nla ati dide inira koda iwo ko le rin lai lo popa o ni alaafia ni gbogbo ara ati orikiriki ara re ele iri be tori isara re ti da ise sile eje ki a toju awon arugbo wa owo kan ese kan ti da ise sile airo orun sun aya didun ori fifo lore kore owo gbigbon ese gbigbon bata yi o ma jabo lese re fun itoju arun isan a o se iwadi lekun rere pelu orin te igbalode lati mo kini nkan to nfa ilera ara re olohun oba iwosan yo wu esan a o ni fi aisan lugba ami nikan ko to dide wuya fun itoju ara re ma so pe mo ti nawo nawo nawo mo ti gbiyanju gbiyanju gbiyanju ko sise kan si wa olohun yo lo wa lati da alaafia pada si ara re alaafia yo si je ti e lagbara olohun ibikibi ti o ba tin bo sokale ni ile epo nnpc ga kan bi sale ni ilu ilorin ya si ona to wa legbe ile epo ladojuko alangua petesi to wa legbe rotnus ni office wa ri wipe ori bana wa nbe ko to wole o tabi ki o pe sori number yi 070 66 799 793 lẹ́ẹ̀kan sí 070 66 79 97 93 òun náà ni whatsapp number mi tàbí kí ẹ pè mí sórí nọ́mbà eléyìí 070 36 50 82 06 lẹ́ẹ̀kan sí 070 36 50 82 06 tó o bá ti ń ṣàkíyèsí àwọn kùdẹ̀kudẹ nínú àgọ́ ara rẹ gbéra ńlẹ̀ máa bọ̀ ọlọ́run ọba lọba ìwòsàn yóò lò mí fún ọ láti wù ẹ sàn lágbára ọlọrun.
3: mo mọ pé wẹńjẹ o oògùn jẹ.
0: ohun pàtàkì ní ìlera jẹ́ fún ni àrùn tó takú tọ́lọ́hun ò ní bí rè sọ fún báyìí wípé kì í ṣeré rẹ̀ iléeṣẹ́ miracle arts international mr garanti àgbà oníṣègùn ìbílẹ̀ tó mọ ewé ẹ̀tẹ́gbò lọ́fí ń sọmọ aráyé lóore ti dé láti ṣàyẹ̀wò àìlera lóríṣiríṣi ọ̀nà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé kí wọ́n lè mọ́rọ̀ àìsàn tó ń bá ọ fínra àìsàn wo ló ń ṣèwọ́ tó ti rò pé ò sọ́nà àbáyọ àwọn kòkòrò ara ti ń fa ìṣòro ságọ̀ ara ẹni ọwọ́ ó máa kú rìrì kẹsẹ̀ ó máa kú rìrì ojú ẹni ó máa wò bàìbàì lára ó máa yún ni àìlèṣedéédé ọmọkùnrin àti nǹkan àlejò ọmọ obìnrin ti ń ṣe ségesège yóò mú kí ni obìnrin ó máa wú lábàdì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra báyìí máa bọ̀ wá sílé iṣẹ́ miracle aba international mr garanti ó lè jẹ́ mọ̀ràn lásán ló nílò tọ́rọ̀ rẹ ó sì dayọ̀ ó ti tọgbọ́ tọgbọ́ igbó ti dí ó ti tọ̀nà tọ̀nà ọ̀nà ti gbàyà mọ wulẹ̀ sòkò kiri mọ́ o fún èyíkéyìí ìṣòro tó ń bá ọ fínra ẹ máa pè sórí nọ́mbà yìí 070 667 9973 lẹ́ẹ̀kan sí 070 667 9973 iléeṣẹ́ miracle arts international mr garanti ló sọ pé a ò ní fà ìṣòro.
4: In the mix. 88.7 FM.